0: ayele gan ayele mama ye bu gbo testimony e gbo mi sa so e je mo pe okunrin le wa nu le ko de ku legbe ko de jade lo ibo lo nlo a de fi omo merin ti wo bi fun a de fi kale a wa lo ire ajo a lo ba olomo merin mi abo mo olomo mefa a de lo mo toju won a de gbagbe iwo sibe o ma abandon sibe nigba ti ye ti o ba sini to ba ni woli to ba mo ru igbese to ye ko gbe e gbo
1: e kale dadi oruko mi ni oluwa to ku ya ja yesu mo ojo ile ra fefe ni sa mo de mo wa si lu fa pe dadi wo dupe lowo olohun fun re ti apere gbagbo ro si nu aye anti mi pẹ̀lú mẹ́ta ni mo ní sà so àti mi ní iṣu nílé ọkọ wọn fẹ́ pé ọkọ ẹ̀ báyìí ó máa fẹ́ yàwó kiri ni ìgbà míì kan tiẹ̀ máa tún gbóbìnrin míì gan máa gbóbìnrin wá sínú ilé níbi tó wà tàǹtí mi jọ ń gbé ó máa gbóbìnrin míì wá síbẹ̀ àti mi ṣe máa pè mí kò ní fún wọn lówó lé kò ní ṣe ẹ̀rọ kan dá sí ilé dá sọ̀rọ̀ ọmọ àti mi ṣe máa pè mí nǹkan tẹ̀mí náà máa ṣàlè ṣe fún máa fún lówó máa ṣàṣọ kókó máa wọ epo gbẹ máa wà ókè so àwọn òróró tá a máa ń lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ gbàgbọ́ àdìtẹ́ máa fún wa so mo wá ṣàlọ bí ẹ̀mí ẹ̀ ṣàṣọ pé a ṣe bí mo ní òróró ń pa kí lọ fún ẹni yìí ní òróró so mo ṣàgbẹ́ bí mo ṣàṣe ń travel mo ṣàbòrú ẹ̀ sínú àwọn kékèké bọ́ọ̀sì kékèké mo ṣe àpò ní òróró ẹ̀ máa sọ fún pé a òróró yìí ẹ lò ó pẹ̀lú gbàgbọ́ ẹ fi sínú ọbẹ̀ fún ẹ̀yẹ pé pé ẹ fún lọ nínú kó àfẹ̀jẹ̀ ṣàpò pé a ẹ sún pé kẹ ṣàgbọ̀ oúnjẹ fún oúnjẹ kẹ fi fi òróró ẹ̀ sínú kọ́ gba àdúrà nǹkan tó máa fẹ́ sínú ẹ̀ kan sọ sínú òróró yẹn ká máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ náà nípò gbọ́n àwọn obìnrin tó ti kó tẹ́lẹ̀ tó ti fẹ́ tẹ́lẹ̀ ó fẹ́ títí ó fẹ́ ọlọ́mọ mẹ́sàn-án dádì ọlọ́mọ mẹ́sàn-án ó fẹ́ ọlọ́mọ mẹ́sàn-án fẹ́ ọlọ́mọ kan ọ̀sán kan orúkọ ọlọ́mọ kan ẹ̀ dẹ̀ ti wà á lé ẹ̀ tó tiẹ̀ ti bímọ fọ́kọ àti mi tó ti bímọ fún ọ̀sán kan orúkọ nìyẹn náà kàn kúrò lé tó jẹ gbèsè kúrò ládùúgbò tó fi sá kúrò lé ẹ̀rọ tó fẹ́ náà ọlọ́run ti jà ọwọ́ àtọkọ ẹ̀ tí wọ́n tiẹ̀ fẹ́ ra ń pé kinní kan lọ́ ṣàṣe ọlọ́run ṣàdáre wọn rúṣà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé òwúrọ̀ ẹ̀ ṣe ṣàrà inú fámìlì àti nínú ayé àti mi kan àti mi ti ń gbádùn ọpọ ẹ padà báyìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run rí mi kan lẹ̀ ní fẹ́gbẹ́ tẹnika san ẹ má jẹ̀mú I think it was 2,000 àbí 3,000 ṣáà san ẹ má jẹ̀mú mi before the end of that month tádì mo gba 100,000 naira sa mo dúpẹ́ lọ́wọ́ náà tí mi ò gba inú ògbọ́n wọn fún mi 100,000 rí mi ò gba 100,000 naira rí mo gba 100,000 tádì mo dúpẹ́ lọ́wọ́ náà ẹ̀yìn mi ẹlẹ́kẹta ni pé last 2 weeks fashion designer ni so mo yẹ tún máa ṣe àwọn iṣẹ́ mi náà bíi mo máa ṣe tiger nose zobo nǹkan bẹ́ẹ̀ so bí client nǹkan ṣàṣe pè mí ni ẹ pé a tó kún mi o òun pé ẹnìkan fẹ́ ṣe tiger nose nǹkan ó dẹ̀ sọ pé mo ṣe dáadáa pé kinní kan ipe so kí n má bójú ọjà kí n bẹ́ẹ̀ ni ẹ ṣe dáadáa nǹkan bẹ́ẹ̀ ni kò sí wàhálà ó ṣàkóso ní iṣẹ́ yẹn fọ́ọ̀kan tó fún mi ní iṣẹ́ yẹn ọjọ́ monday mo sọ rẹ monday because every monday máa sọ rẹ monday ìjọ 1,000 ìjọ 500 ìjọ máa ń san bó bá ṣàṣe wà lọ́wọ́ mi mo kí n pàjẹ́ mo máa ń san so bó iṣẹ́ àìsàn rẹ yẹn ní ọjọ́ yẹn monday so mo sọ rẹ monday bí ẹni ẹ ṣe pè mí ní ọjọ́ wednesday nìyẹn ipò ẹni ẹ fẹ́ ṣe tiger nut yẹn so gbogbo iṣẹ́ mo ṣàbílẹ̀ gbogbo iṣẹ́ tí mo ṣàṣe ń pòkè o mo fẹ́ ṣe pé it was 52,000 naira inú 52,000 naira and my profit was 30 my profit mo ṣàyẹ̀wò is 30 plus more than 30,000 and mo rí ní profit mo san rẹ 500 naira mo san ní ọjọ́ yẹn ọjọ́ monday lọ́jọ́ thursday kí mo gba iṣẹ́ yẹn gain tèmi tó wà níbẹ̀ it was over 30,000 naira ọ̀rẹ́ mo 500 ni mo san mo fi make profit 8,000 naira plus mo dúpẹ́ lọ́wọ́ náà fún àánú ẹ̀ ní ayé mi ìjọ pẹ́ mi nìyẹn sa iṣẹ́ sa.
0: Ẹ tẹ́wọ́ síbí ó yá gbá rí ti ẹ ẹlòmí ò kí gbà gbọ́ ẹlòmí òun kí ò gbà gbọ́ náà ẹlòmí ò kí gbà gbọ́ ọrẹ májẹ̀mú tẹ́ ẹ máa ń san yìí ẹ gbọ́ mi májẹ̀mú ni olúwa ló pa láṣẹ pé béèrè fún ọrẹ májẹ̀mú májẹ̀mú tí mo fi dá èrè òwúrọ̀ sílẹ̀ èmi ó jẹ́ kó máa tẹ̀lé wọn láti mú wọn gbilẹ̀ àti láti sọ wọn di ńlá gbogbo ẹ̀yìn ọlọ́rẹ májẹ̀mú tó ní àtẹ̀yìn tẹ́ ẹ ti sàn mo sọ tẹ́lẹ̀ lórúkọ jésù àgbé ayé rẹ dìde.
2: In the the name of Jesus.
3: Amen.
2: Ma duo de ne kankan iwo papa make sure pe o lo so re majemu ti e leni ma fi gbagbo ti e dollar o gboro san nigba to ba de san se kiesi awon asekan ti awon kan fi ni eri iwo na fi ni eri mo ma so fun pe to ba ti san re mo fi bere e te won si mi mo gbadura bi oluwa tin be ti emi re wa ni waju oluwa eni ti emi duro loruko Jesus o ti ra no gba
3: amen
2: wo bita mo fe ko to gbo kan mo ma gbadura ti le o e gbadura leyin ta ba ti gbo ri
4: mi o mo jo yin ori afefe ni emi na ti le ri o ti pe ti mo ti ni eri eri eri eri eri ṣugbọn mi o ni eri eleyi afeke so kokan mi le bale cause ni ojo Tuesday wiki yi bia Monday or Tuesday mo se kun kan jeri pe o gba miracle alert mo wo pe mi ti gba miracle alert re lo to mo ma gba lati se ba se prayer to awon mo mi le pe mi kan send owo si mi especially prayer ta se ni February ojo yen bayi mo si ronu bi mo se fe ni generator to pe na o si ni lu awon yan tan kan tutu mi ri kan tutu ta si mo ronu bo se ojo yen bayi mo se de shop ti mo pe mo mi bayi fun mi ni 500,000 kilo fira generator eri yen gbe mi ninu igba ti mo wa fi si Liverpool ni match mo fe so eri yen sugboju team mi o le jade so mo ti ma ni awon eri lori sirisi to pupo ti mi o le ka tan sugbon ti recent week yi ya mi lenu gba ti na se kun yen jeri pe on ri miracle alert bon tun forward jo pada sinu ope won tun gbe la sinu ope won tun forward jo pada sibi ti won send owo yen ojo yen be mo so fun pe mi na fe ri miracle alert mi ti ri ri mi ri ri mo le gba lati ta ba se prayer ta ka won mi fun lobo mi o ri miracle alert ri emi na fe ri miracle alert baba mi na ri ninu ose yi emi na ri ni ojo Thursday ba se se prayer ta mo sa gbadura mo gbe calendar mo se gbadura mo se prayer mo lo soja mo se wa lo soja yen eni ti mo ma send owo ja si oku 5000 naira ko yen ko balance ori account mi ojo de ro ni repeat is mo ti le ri 5000 naira yen mo de ti promise eni yen ni time so when you say 5000 yen mo ni cash ti mo le fi se 5000 yen but 5000 le bo sori phone ni fi se transfer ni de fe keni yen pe mi to de mi ki promise ki ma mo se run 5000 yen wa ba mi mo se wa wa nu moto quick to de le time yen si ma koja mo wa ko gba wait e mo mi to wa nu bag mi Access Bank mi 2024 ni mo ti lo last wọ́n mọ access back yẹn wọ́n kìbọnù tamina mi tí mo ṣe rí 10,000 tẹ́rọ pé 10 naira ni wọ́n pè mí ń lo kínní yìí 10 naira ni mo tẹ́ pé wọ́n kìbọn mo wá withdraw 9,900 ó wá withdraw mo ní mo gba miracle alert for the first time kò tí tán síbẹ̀ o bí mo ṣe délé lọ́jọ́ yẹn ti ṣe Thursday yẹn torí ọjà tí mo lọ tà lọ́jà lọ́jọ́ yẹn ọjà tí mo lọ já àkúbẹ̀ ni mo ń tà okay ka so mo se wa dele tori mo subu ojo pa mi mo wa ni awon eyan wa sa bo ba mi ni so won ba mi fu awon aso yin sibi ti mo tin tu aso yin mo se ri kini yen bi paper ni mo wa ku mo ti ka ku ko ja se gbe kan awon to wa ba mi se na so pe kile mo ni boya mi mo bo wele yo mo ni paper ni boya mo kan gi tan da petrol si lara tori mi o riro wele ri mo ni hero ni mo saba ma han di tin ba fe ri owo ninu okika mi mo ile yo mo sa kudani oko mi koni ki snap wo isi awon omo mi agba ba snap ba se se pe oko mi iro wo lo le se wo dubai ni abu kini kan tata mo sa mo ke bank wa la mo sa ko gbo kan je kaja ko de ta won don bi 2020 naira iro wo yi mo ba message ni pe big money pe owo gidi ni mo ri pe owo Switzerland ni pe owo nla ni mo ri wa elo wa ni merin yi wa je o oni ma fi gba won le ra 70,000 ere ni mo pe oja ti mo ti mo ti ri ti mo ti fe won 70,000 elo ni mo roja ngo 120,000 won se mo ti mo fo pere ni wale sun ma ko wa le o wa le mi so ma ye mo ko ye fun gbe ko ba mi lo sakure lo do awon boki ko lo ba mi se wa afi gba ti mo receive 140,000 gbangba lo ra account mi pe won ti ba mi se owo emi na ni pe ki mi no je ri pe mi na ti ba miracle ala ti temi o mo ti ri yan mo ti ri yan mo ti ri yan mo ti ri miracle sugbe mi ti gbe miracle ala ti this is the first time because iba gbe mi ro mo lojo en be mo ranse kunrin yen se so pe mi no fe gba miracle ala ti ya lati ni bi ti mi sise si olorun je ri ara mi no gba miracle ala si o igbe yin pe wa o olorun baba se bi oba mo dupe o mo dupe mo dupe mo dupe
0: ah oluwa gbogbo awon to ba ni igbagbo loni mo fe ko be won wo pelu iyanu e fi asiri iri owuro han won oluwa e fi asiri tin be ni iri owuro e fi han won ni pa iran won lowo ni pa bibu ko fun won ni pa fun won ni ala tan ronu loruko jesu oluwa da e lohun
3: amen
0: oluwa da e lohun
3: amen
0: oluwa da e lohun
3: amen
0: oluwa da e lohun
3: amen
0: oluwa da e lohun
3: amen
0: oluwa da e lohun
3: amen
0: oluwa da e lohun
3: amen
0: in the name of Jesus kenya mata okirika ko to ma nawo oke okun owo ti o te da mo o dowo fu e gbo mi sa ibo le fe ko dowo e pada sina olohun mo mo fi se iran lowo fu e gbo mi sa kaadi teyin olofodun meta teyan de ri owo nbe o ye ke mo pe ere mo gbadura fun ere mo gbadura fun iran lowo mo gbadura fun ibukun gbogbo eyin te ba gba ko abukun fun aye
3: amen
0: olorun ma ran lowo
3: amen
0: o su keje gbo oro oluwa gbogbo awon to ba gbo ohun mi loruko jesu ni o su keje yi olorun wa du o ninu
3: amen
0: olorun wa du o ninu
3: amen
0: o ye gbo oro oluwa loruko jesu mo pase adun sinu oyin ye loruko jesu adun wonu aye
3: amen
0: in the name of Jesus
3: amen
0: wa de se bi oba
3: amen
0: pe ma se bi oba
3: ma se bi oba
5: mo le ri lati soka ni ojo friday ya kan ba yin ta adire so ore mi kan wa fe so pe kan ba ra adire so won wa sa lo si ile won gba won lo si ile ya yan sa ngbo bi aye ya yan sa nda to nda gbogbo e ni enu ma ni mama ki le sele yo sa de so oro mo mo sa bere si nse bi bi aja mo wa lo gbe uru ba se bi oba mo se ni komo ba mi gbe wa ni mo se da uru ba se ba mo se ta si yan ni enu niyan ati ori ati ese ati apa so ba se wa gbe yan ba se wa gbe won lo si ile niyan iya yan bere si soro o dupe ran ma pa se bi oba o ti je ko ju ti mi o dupe o ni eri mi keji re kan ti kini wa kini ya do wa ta fe ta yan ona ba se ni rohun ona ba se bi oba o se o ti je ko ju ti mi ona o se o
0: eh di

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọ̀k

0: Ìrànlọ́wọ́ ń dé bọ̀ wá bá. Ní àkókò tí ìrànlọ́wọ́ bá dé. Ìmúra ènìyàn ló mọ̀ ń fà á. Gbogbo tí Ọlọ́run gbé dìde nù Bíbélì. Wọ́n sa ipá nù àdúrà.
1: Ntọ́jú
0: ó máa gbọ́ mi
1: báyìí.
0: Ní pé ẹ̀ ń tó láyé àtọ̀run.
1: Ó
0: ní kí n wá sọ fún ẹ.
1: Pé
0: ìdìde rẹ ti bẹ̀rẹ̀.
1: Gbogbo
0: ènìyàn. Ẹ mọ̀ gbàgbé o.
1: Don't forget.
0: Ondoro. Láti máa pàdé.
1: That's where we are meeting.
0: Ẹ pé gbogbo àwọn èèyàn.
1: Invite all your people.
0: Tí wọ́n ti múra fún ìpàdé.
1: That are prepared for this program.
0: Ondoro.
1: Ní
0: after custom.
1: After the custom.
0: Ibẹ̀ láti máa pàdé.
1: That's where we are meeting.
0: Nítorí àwọn ìdí kan.
1: Because of one reason.
0: Mi ò fẹ́ kí òjò pa àwọn èèyàn lọ́dún.
1: I don't want to be joined by rain.
0: Àti pé ìdarí Ọlọ́run ni pé.
1: Also the leader of God is
0: there. Ibi tí àwọn èèyàn ti gba àwẹ̀ fún pàdé.
1: Where people fasted for the program.
0: Ibẹ̀ ni ká kó wọn wá.
1: He goes to bring them.
0: Mo gbàgbọ́.
1: I believe.
0: Ohunkóhun tó bá gbé wá bí ìṣòro.
1: Whatever you bring as a problem.
0: Ó rí solution.
1: Amen. We will fix solution.
0: Ọlọ́run ó yà ọ lẹ́nu.
1: Don't be surprised.
0: Ọlọ́run ó yà ọ lẹ́nu.
1: Amen.
0: Ọlọ́run ó yà ọ lẹ́nu.
1: Amen.
0: Àwọn eré tó ti ń kanlẹ̀kùn ẹ̀.
1: Those goodness have been knocking
0: down. Ọlọ́run ó fi lé ọlọ.
1: Amen.
0: Ìyanu tó ti ń wá.
1: The miracle you are looking
0: for. Ọlọ́run ó fi lé ọlọ.
1: Amen.
0: Gbogbo tó ń bẹ ní Lagos State.
1: Just in Lagos State.
0: Ìṣòro wà nkúròdú lálẹ́.
1: Remember the vision in Kúròdú.
0: Ẹ má fi ṣeré.
1: Don't joke with it.
0: Ọjọ́ agbára
1: ni. It's a day of power.
0: Láti ọ̀run wá.
1: From the heavens.
0: A ó ràn ọ lọ́wọ́. A ó ràn ọ lọ́wọ́. A ó ràn ọ lọ́wọ́. A ó ràn ọ lọ́wọ́. A ó ràn ọ lọ́wọ́. A ó ràn ọ lọ́wọ́. Gbogbo ìbẹ̀rẹ̀ oṣù báyìí.
1: Every beginning of the month.
0: Ni àwọn ọmọ Ọlọ́run dá ọrẹ má jẹun.
1: Children of God give covenant.
0: O ti gbọ́ àwọn ẹ̀rí.
1: You have had testimony.
0: Lóríṣiríṣi.
1: Different types.
0: Sórí ọjọ́ tẹ̀yìn bá ti mọ tó kù tó yẹ kó ṣe.
1: The day you know the next step to take.
0: Ibi tó lọ ò ní jìnnà
1: mọ́. Your testimony just number
0: one. O sì nǹkan tó ná ẹ.
1: Because you know the.
0: Láti gbàgbọ́ nù Jésù.
1: So believe in Jesus.
0: Pé agbẹ́ni dìde atọ́lù sẹ́gun
1: ni.
0: Mo mọ̀ pé ọ̀rọ̀ ayé lè dàbí ẹni pé kò ní ṣe
1: é ṣe. I know this may look like it's not possible.
0: Ṣùgbọ́n pẹ̀lú Ọlọ́run.
1: But with God.
0: Ohun gbogbo ní
1: ṣíṣe. All things are possible.
0: Lágbára Ọlọ́run.
1: By the grace of God.
0: À pàdé.
1: We will meet.
0: Ní ìrọ̀lẹ́ yìí.
1: This very evening.
0: Láago mẹ́ta.
1: By 3 PM.
0: Ọkàn rẹ̀ abalẹ̀.
1: Amen.
0: Aago mẹ́ta.
1: 3 PM.
0: Ní Ondoro.
1: At Ondoro.
0: La máa pàdé.
1: That's why we are meeting.
0: Ẹ sọ fún gbogbo
1: yìí. Tell everyone you know.
0: Wípé Olúwadé o.
1: That God has come.
0: Ondo State ti gbàlejò.
1: Ondo State has hosted
0: me. Ẹni ẹ̀rí o.
1: You will have
0: testimony. Ẹni ẹ̀rí o.
1: Big up testimony.
2: Let's go. Orúkọ mi ni Adébísí Ọláṣọ́mi. So mo wá sí bíbí nǹkan bí oṣù mẹ́ta. So ìgbà tí mo wá yẹn, ọmọ mi kan jẹ́ Samuel. So mo pè mo ní Samuel mo fẹ́ kó fún mi ní owó fẹ́fẹ́ dúpẹ́. Ó dẹ̀ fún mi ní 20,000 jọ́nà mo fún mo dá sí olókè. So ìgbà tí mo délé, mo rí pé mo sùn. Kí ni yẹn ṣọ́ọ̀kì láti ojú àlọ́ láti ojú òru? Mo wá ń pọ̀, mo wá ń pọ̀. Kí ni yẹn ó wá ṣọ́ọ̀kì mi? So mo sáré gbé omi ọtọ́rítì. Mo mú òróró. Mo mú mo ṣàpè. So ara mi balẹ̀. Ó wá dìjọ léyà. Àwọn ọmọ mi wá ní kí n wá. Ọmọ mi àgbo ń gbé AIJ. Wọ́n bá gbé mi lọ sí Ìkẹjà. Ìkẹjà mo bá ògbó wọn bí àtàwọn àbúrò òun àtàwọn ọ̀rẹ́ wọn. Kí lè ń ṣe? So mo ṣàrí pé wọ́n ní kí ni màá jẹ. Mo ní mo fẹ́ jẹ pẹ̀sù kan máa mú mi lọ. Wọ́n ṣe mú mi lọ bá mú débi mọ́tò. Ó jẹ́ lọ́sẹ̀s gidi. Ìgbà tí mo dẹ̀ wá sórí òkè mo pray mo ní mo ní ìdí mọ́tò. Torí oní tíátà ni mi ò ní agbára máa kó aṣọ káàkiri. Mo ní wọ̀lọ́ mo fẹ́ mọ́tò. Àbá mi mọ bí mo ṣe máa wá o. Mo ṣàyè fún mi ní jípì yẹn. So jípì
1: yẹn
2: ó ṣì wà lọ́dọ̀ ọmọ mi àgbàgbọ́. Ká ni mo ti bá wà ní àgbà wá síbi.
0: Ẹ ti mọ̀ wá.
2: Mi ò ti mọ̀ wá ṣì wà bẹ̀ gan-an.
0: Ebi
2: ni ti mọ̀ wá mi ò ti jẹ́ yàrá. Ó ní kí n wá lọ wò mo ṣe bá lọ ó ṣàrà lẹ yẹn 35 million. So pàtó àti mo ti wá bí kan yanu ṣàṣẹlẹ ṣá.
0: Yanu ṣẹlẹ.
2: Tí bá ti pray báyìí táwọn ọmọ mi kan yanu ṣàṣẹlẹ ṣá.
0: Ìwọ náà dìde pray báyìí. Ìwọ náà pray. Àbá ọmọ tí wọ́n sọ ni.
3: Stand up and pray. Stand up and pray. Pray.
0: Kí gbẹ́mbi tó wà.
1: Ṣé àgbẹ̀ yóò
0: ẹ̀ wá ràn mí lọ́wọ́?
1: Come and help me.
0: Ariwo yóò lọ.
1: Come and help me.
0: Ó lè ṣe jù bẹ́ẹ̀.
1: Ẹ wá ràn mí lọ́wọ́.
0: Bàbá.
1: Bàbá.
0: Kí ìtìjú ó tó gbé mi.
1: Ìbá ṣe tí Sálẹ́mì.
0: Kí ogun ó tó gbé mi.
1: Ìbá bá tún Sálẹ́mì.
0: Ẹ ràn mí lọ́wọ́.
1: Ẹ
0: ràn mí lọ́wọ́.
1: Ẹ
0: ràn mí lọ́wọ́. Ó sì rí ìrànlọ́wọ́.
1: Mo
0: ní wà á rí ìrànlọ́wọ́. Mo ní wà á rí
1: ìrànlọ́wọ́.
0: Àwọn tó wá crossover. Wọ́n rí Ọlọ́run lọ́nà mi.
1: Ayayayaya.
0: Bàbá mi gbẹ̀ngbẹ̀lẹ̀ kú dẹ̀ mi òwú. Ajá mọ́ máa lẹ. Ọ̀bẹ́nìkanjà tọ́bọ̀ gbogbo lé lójú. Kò lóhun ojú. jama. Ija tó ń jara ẹ lọ. Lónìí lónìí.
4: Today.
0: Kó bẹ̀rẹ̀ sí tú ẹ lẹ̀. Kó tú ẹ lẹ̀. Kó tú ẹ lẹ̀. Kó tú ẹ lẹ̀. Kí gbẹ́mi tó wà. Àánú dà sọ̀rọ̀ mi.
4: Mercy intervene in my case.
0: Mi ò lè dá se mọ́.
4: I cannot drink the law.
0: Àánú dà sí.
4: Mercy intervene.
0: Oyo yo yo yo yo.
4: Ẹ mi mọ́, àánú dá sí ọ̀rọ̀ mi. Mi ò lè dá se mọ́. Àánú dá sí.

0: 94.9.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Emi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
2: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MT.

0: ayélujára tó fún wa ní àǹfààní ẹ̀ ṣé a ti pèsè fún àwọn yẹn láti rí pé a yọ wọn kúrò lára àwọn tí ó jẹ́ olùdìbò. Mo nígbà wípé bí Anec ń balẹ̀ kó ṣe pé ẹ̀ẹ̀kan náà lákànfò gírì láṣọ wípé ojú ọ̀nà ayélujára òun náà ni gbogbo àgbà tí àgbà máa fọkọ̀ sílẹ̀ a pèsè fún ìtàn ló tẹ́lẹ̀ náà láti pé àwọn tí ò bá láǹfààní ṣùgbọ́n tí mo rò pé lè sọ fún wa ni pé èèyàn le sọ wípé ọ̀nà tí mo fẹ́ tọ̀ rèé ẹ mo fẹ́ ṣe fúnra mi kí n dẹ̀rí gbà ẹni abala kejì bẹ̀ wá ni pé ohun tí a máa tẹ̀ sẹ́yìn pé ojú ọ̀fẹ́ ṣé àwa láàmọ̀ tẹ̀ jáde fúnra wa ni àbí a kàn fi àwọn tó jẹ mọ́ wa sí orí ibẹ̀ wọ́n bá tẹ̀ jáde tó wáyé pé àwa láàmọ̀ tẹ̀ jáde fúnra wa ewu tí mo rí ń bẹ̀ ni pé bó o láṣe ní ìdánilójú wípé n tá a mọ̀ tẹ̀ káàkiri yóò kojú òṣùwọ̀n tí ò ní jẹ́ pé nígbà tí ẹlòmíì bá mú tiẹ̀ tó fi aró dúdú pa ibi tẹ́ ti fẹ́ tẹ ti ń jáde tó dáró pupa bó o ní kínní ó ṣe dọ́gba pẹ̀lúra wọn tó fi jẹ́ pé yóò jẹ́ àlòpẹ́ tí wọ́n sọ lóko tí wọ́n pè.
1: Àwọn màmá wa tí wọ́n wà ní ọjà àwọn ọ̀ya tiwa táwọn ń tẹ̀fọ́ táwa ń tata àwọn ọmọ yẹn léwédú àwọn ọmọ yẹn lẹ́jà bó làwọn ọmọ mi wá ó ṣe ṣe àwọn náà kúrò ní ọjà wọn ò lọ forúkọ sílẹ̀ ilé ìgbàlódé kàfé àbí ibi tí wọ́n bá ti lọ ṣe lórí ìtàkùn ayélujára ṣé àwọn náà ni wọ́n yọ owó àbí ọ̀fẹ́. Òní wọn ò sọ fún wọn wípé ibùdó bíi báyìí lẹ́ẹ̀tì lọ rèé forúkọ sílẹ̀ lórí ìtàkùn ayélujára ni o àbáwọn náà ni wọn ò tún mówó nú àpò wọn gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn láti lọ ṣe.
0: Iṣẹ́ rí ohun tá à ń pè ní civic responsibility ohun tí yóò jọ kó gbogbo wa sínú ni. Tọ́ pé tí yóò bá sọ pé ta bá ní ká ro dídùn fà ta bá rò pé ààyè tí kinní ọ̀nà mi gbogbo ni wọ́n ti rówó rẹ̀ ohun tí à ń sọ ni pé àǹfààní tó yẹ kó tẹ̀yìn ẹ̀ jáde fún wa nípa pé àwa láàfi ọwọ́ wa láàfihàn ẹni tá a fẹ́ kó ṣèjọba lé wa lórí tọ́ pé iye owó la bá ń wò gbogbo wa láṣàṣẹ́yìn o ṣùgbọ́n a gbọ́dọ̀ wo owó torí pé owó tí a nà ẹ̀kan lánàwó yẹn kì í ṣe tá a máa ná lójoojúmọ́ àbí lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lọ́dọọdún níwọ̀n ìgbà téèyàn ò bá ti sọnù so tẹ́ a wò pé iye tá a fẹ́ ná ó dé ní tèmi náà ń dá sí ìlọsíwájú
1: ṣá nígbàgbọ́ nù ń tá a fẹ́ náwó lé lórí a gbọ́dọ̀ ni ṣùgbọ́n ṣá ni láti pé ń tá a fẹ́ náwó lé lórí.
0: Iṣẹ́ rí inú ọpá gbọ́dọ̀ nígbàgbọ́ ni pé gbogbo alàgbà yìí pé ìjọba àwa ara wa la fẹ́ tá a bá ti nígbàgbọ́ yẹn pé ìjọba àwa ara la fẹ́ kí ni àwọn tí ṣe pé gbogbo alájọ́ lójúṣe kí lèmi ó ṣe kí ni ẹ̀yin ó ṣe tí kálukú bá ti mojú ṣe ẹ̀ tó sì ti pinnu ní ìpinnu ọkàn pé òun ó ṣe tí n bá ti sojúṣe mi ìtumọ̀ yìí pé mo nígbàgbọ́ nù kí ni ẹ̀ kí n tó ṣe nìyẹn tí n bá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ ni kópa ń bẹ̀ ẹni tí ò bá kópa ń bẹ̀ kò lè wá pẹ̀yìn dà ihun tó bá ti di àkópa ń bẹ̀ rẹ̀ jáde kọ́ àmọ̀ fọpá dánú. Lọ́sọ̀kọ̀ gbà náà máa ń sọ wípé ẹni tó dé kí ẹni tó wọlé ọ wọlé nínú ìdìbò lẹ́yìn tí ò lọ dìbò torí tó yẹ pé ó lọ dìbò ni ó ṣe pé ẹni tó wọlé òun kọ́ mọ̀ wọlé torí pé ò fẹ́ ṣùgbọ́n tó o bá ti kópa ń bẹ̀ ihun tó bá tẹ̀yìn ẹ̀yọ gbogbo àná la gbọ́dọ̀ faramọ́ ṣùgbọ́n lẹ́yìn gbẹ̀yìn gbẹ̀yìn ẹbí bèrè yín á sún wa débi pé tó bá yá á fẹ́ máa dìbò nípa ìlànà ayélujára bá a ṣe ń bá lọ díẹ̀ díẹ̀.
2: Ẹ ṣeun a ní kò lọ rí ọ̀rọ̀ ètò ìdìbò pàápàá jùlọ pé jẹ́ pé ẹni tó jẹ mọ́ náà ni ìwé ìròyìn punch ni a fi ṣe àkọ́rí wọn tó tóbi jù nípa wípé àjọ INEC àtẹgbẹ́ òṣèlú tó ń darí wa lórílẹ̀ Nàìjíríà wọ́n jọ mú nǹkan lẹ̀ lórí orúkọ àwọn adíje sípò aṣòfin àgbà èyí tó bóde. Bàbá wo ìwé òfin abala ìwé tí wọ́n gbé jáde fún ètò ìdìbò wa electoral act 2026 yìí section 29 àti 84 wọ́n ṣe àlàkalẹ̀ díẹ̀ tó yé àwa tá a bá ń tẹ̀lé nípa wípé ẹgbẹ́ òṣèlú wọ́n ní ẹ̀tọ́ láti dìbò abẹ́nu wọn ṣùgbọ́n yàtọ̀ sí ní tá a ti mọ̀ tẹ́lẹ̀ pé ìdúró òǹwòye ni wọ́n fi INEC sí tẹ́lẹ̀ INEC gan ti wá di regulator báyìí nísìn ibi tá a bá dé nísìn wọ́n wípé ètò ìdìbò tí wọ́n dì ní abẹ́nu tí àwọn internal committee tí wọ́n screen wọ́n ní àwọn national body ẹgbẹ́ òṣèlú lókè wọ́n tún gbé àwọn consensus candidate kan pé ẹ̀ńtà fínúfíndọ̀ yàn léléyìí o ìyẹn jẹ́ ti bóyá a cup of tea egbe oselu APC ibi temi wa nlo ni pe deadline ori reporter se won le meet e bayi abi a lu agbara pe awa la wa nipo INEC o review nkan ti electoral act so abi won o tun padanu e bi Sanfara ti Rivers in 2019
0: eh ebi ti mo fe lo na ni e pe ati eleyun se pe boya mo pe e tun se se tori pe o ti se se seyin in to ba de mu se se seyin o so pe ko ma sele mo in ofin o da eni kankan mo eni to ba tele ofin lo fin mo ti egbe tin be lori apiri o ba tele n to fin so ofin o le se adayan re o tori pe ngba ti n gbe ofin kale ko daruko egbe kankan so etele tumo si ni pe egbe kokan ni ko lo se n to ba to to ba ye awon ko ni APC ko ni INEC gege bi a se mo bo je pe ijoba to ba lori apiri na ni oyin eni ti sa ba to ko bo sibe inu o so pe INEC di abala APC rara APC o ba tun se nto to ye labi ofin abi ofin o ba lowo
1: oja e je ka wo oro ti are nigba kan na lorilede wa Nigeria baba oloye olusegun Obasanjo ti won so pe orilede Nigeria a tun gbodo tun foju we na ogun mo amo won tun wa so wi pe awon ijasare o si n wa pelu wa eyin agbalagba na le si ni ija ni won pari won ni won e pari iduku se duku duku gba na ni otanle ati wi pe iru awa te bi lana inisin alawo ti e batan kini to se okun fa ogun gba na bo ba wa ri be to je wi pe rabaraba re tawa na si de ba ta n gbo kilode ti a pa ne lasiko yi ijawe akiwowo ti baba wa nso yi ki la won nkan to ku pelu wa to seese ko foju won wi pe ka wa na ka tun foju wi na ru nkan be ona wowo lasigba ta fi ni rolu e ja lo soju oja imu bere ndani nigba ta ba pada de a ma pe kelu lekun rere 32 FM 94.9 bo

0: àwọn èèyàn kí mọ bí dí tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Aki yin pe kaabo lati oju oja yolugbo wa o sumo yin bo were were 32 fm 94.9 kan ni aderin gbosonu awa ara laughter house okitete premier makola ni lu badan baba wa abusa di na be ni joko nbi bai omo we ni won eh asoro kan bo ko to ni pa loju oja le kan bi won ti mu bere mi ni pe awon marun ti won so wi pe won mu nitori pe eh sisa lo tin preye sivai ti an ni eh ofe dide gbajoba oro sopo mo won ni ese mi mo ti an mu awon eleyi nisin eh ka wo iwoye wi pe abala ofin iwa odaran to so wi pe boya yan gbe ota ajoba pamo 519 pe ka so pe be ni ni won fi abala ngbe sugbon nta ma fe prosecute awon eni nisin bagbo ni ile ejo o se so wi pe intentional concealment ni pe awon ara bi o won amaranu won mo gbe sifa pamo ni ngba se pe sifa o lese awon la gbe sifa pamo o ke se pe ri sifa atileku mo nu le ah mo bi ti sifa ngbe ni so bi abala ofin kan ba gba won laye lati mu won fun iru esun beyen wi pe eni kan eni bayi eni bayi e mo nipa bo se rin sabala ofin yen fi ya je won lai se pe awon gangan ni so pe ni ma sa lo bi bi tan gbe si lele
1: lako en to ba fi esun kan ni lo gbodo mu eri wa tori pe a fi esun kan awon eni ko ti so pe won jebi eri ni o so pe won jebi so awon ti won so pe won di lele di apopo lati gbe eyan kan pamo awon ni won gbodo mu eri ewa lati pe awon eni yi to ba pe ni gbeyin gbeyin won o ba le fi di e mule asi riru eri ofin ni won ma lo na ni to fi baba ni won ma ana leto labi ofin lati bere bi pe
0: jama binu
1: tori pe akoko oruko ti an ti le mo won
0: e ba mi loko je
1: tori lorilede yi e ma soro fun ta ba ti le oko mo ko to we ma o e ta wi ni pe kini tori kini lo re pe owo ti kowo ni kini e woru igbejo abileko madueke to pe nigeria ni ro e ti sele a ni ni gbagbo ni a ni
0: a ti fese leto
1: so e lo fi je pe ko to di pe a fesun kan ni abodo se wadi to gun ko n je pe n ta fe mu amu gbowo ka gba mu lorun owo lo fi eri lokere awon ongba mi mu sagba ku giri mu yan tori pe imu tan ba mu amu ni mu ni mu ko dajabo imu pe ba se mu o yi o si bi to lo la ran sagba mo mu yan lodo lo je pe lo mo le file fun amo yodun ti won ma to pinpin e ma to pase ti won fi ri pe eri ti awon ti ri o ti to ka wo mu eni but opo gba e gba ti FCC ati ICC pe bere won o ti mu yan tan wo gbe lo le ejo won a bi e lowo le ejo pe fun ani asiko ba tori pa se wa die lowo ba wa ti se ti a lo ile
0: eyin yo ba le ni mo eni aji edeje ki ji e kan mo
2: jerejede
0: olosoru nigeria o ki ri taya agba ta ba to boju won je bi n tan se fun sosun ayi ta gba light won lowo won nipa pe n ta fe fun ticket wa lele ti president silva ti je governor ri lara awon forces to de wa ni agbon niger delta lati gba ti baba edwin clark ti ku ni man yi wa now fun won lati ma dije dupo kankan labe egbe oselu kankan nisin ta si mo where about won o tumo si pe se baba yi ti gba pe o to la won dara esun to fi kan won
1: se ri yo ba ma so gba mi pe won ni oju agbare abi ati wi na ko hun o se je ko ye pe boya ti an lo se ko rin bebe re ko wa wi pe to n ba fara se to n fara pamo boya tegun le fe si ka wa won wa ona le ti awon gba fi to e ri pe oloselu le ni o se ko wi pe to ba je pe be lori o ko na mo wo na ti ohun o fi dajabo
0: abi ti won wole bi eleha bi brother won jo ni
1: sugbon e ti mo pe bi e se ri keyan sa pamo to labi ofin ofin lo pada wo yan ta en to daju to se on gan lanfani pe o ye ko yoju ko wi tenu e yo ba ni pe omo to ba so pe on fe wo yin gangan o ti gbo ndo de le ete to fe fi boni te ba ndite lo to o gbodo ro pe en laro
0: to ba fi
1: to he to te to ndi ti o ba lo mu kini o ti di e yo to ba ti wa gbe ye so pe igbo ti ba ti di e yo mo se tan e yo lo se ti ti wo fẹ́ntẹ́ lo ṣe yìí.
2: Ẹ jáwọ́ ìròyìn lórí ọ̀rọ̀ ètò ìlera àti ìgbáyégbádùn ọmọnìyàn èyí tó ní í ṣe pẹ̀lú oore ọ̀fẹ́ tá à ń rí lọ́dọ̀ olódùmarè orílẹ̀-èdè ọlọ́run kẹwàá tó pọ̀ dáadáa ojú ọlọ́run sì da òjò gan ní èrò ojo aroroda to ro lojo osegun tuesday iroyin gbe bo ti je pe ipinle eko ba ti mo pelu omi ṣugbọn omi o tomi la ja nwedu baja ba lo nu okun ko ni wale mo opolopo awon adugbo on lo luwere magbo ojo on lo wa ki won gege bi krista bo ti mu royin ohun de bi pe duki opolopo na lo lo se tawon kan si tun ko nu e lati lo tun ma mu ibi ta wa nlo re e wa ji anowo re papo pelu bi toju wa to ni pele oyun bi ta wa na wa yin awon ajo to ri si bi oju ojo bo tin ri won daruko awon opinle to sese ka won o foju wi na ekun omi ba elomi e wa gbo woyo lori ipaanu bojo ba ti ro bayi e ri gbogbo oju titi ti won bere si ni ma da awon idoti edakun njo ye ki joba lo owo to yato fun wa tori pa won bi ta ndale si nigba ti ekun omi ba de odo wa na ni npada abo adugbo wa igawa ati gomina ojo gbe papo senator melo nla jo ri tojo wi pe be ba ti dale bayi iwaju ile re ni agbarojo ini lo re di se o ye ki won so awon nkan won yi fun wa ko to di wi pe awa na o mo wa gbe igbesi awa na la si ma nso fun joba wi pe awon isele kan be ko je pe ko mo ti ejo waye ni de bi pe aranse kini ngba ta wa na o mo nto ye ka se ki lo de ta se ki wa ni nto ye ki joba o se ngba ta wa na ba ko lati se ojuse wa
1: se ri ka ki gbogbo agbaye omo ni e lo mo ni yo mo je o igbe ofinro ini ma ni ma so wa lowo ki ni ilu ti wa yi opo ninu wa lo je pe koloran si ni won si ma fi ya re de awon ti won ba ngbianju pe ka mo tele nti ofin ba lale so obi to ku si o ni igbese ti awon ti won ba je se ijoba le wa lori tan ba papa julo ijoba bile tori pe mo dale si ojuto mo dale si ju owo na mo dale si bi mo dale sohun oju se ijoba ibile ni lati pe irufe nkan bayi ko se en to fe se aburu yo ma so yin lowo so yin lese ni tori pe koran si ni eyin ni e oni turale te wa nkeke bi ibon te ba ti pe turale oni ododun ni won ma fa wa leti bi pe ojo oro o bojo ba si ro o in ti o sele le bi won ona wa leti won ka mo wi pe en ti ibi to gbo to mi gba koja ni jeta to gba koja lana ta ba ti wo na mi fun o lo ni ko bodo la ibe ti ibi ti o gba ni so any I to do we ni abi so e do kere la janwe awon to nlo ko lo se pado awon nigba wo pe bodo ti ri ofe to wa ja mo we o tori ti o ba je be ni bi gba ti yan finu fin do to fe gbe mi ara
3: lo fo raku
1: o ni pe o lo ko ile
3: ah
1: si ona omi sugbon awon ti won fun won ni ase ki won ko na nko oye ka ba ona we o
3: ke to lo lori oro yen sa soki ni ka le gba ipele wa ara le na onile fe ni lowo ale di oji seru ati gba pe local government system ti fail ni Nigeria na abi ka so ko ipinle oyo ti wa tori bi won ba nse be lapa bomi lawon ipinle toku ti gomina ti wa ba so pe o fe se local government election abi pe autonomy ni local government ko se en ti o mu won si ati return awon local government function abi awon governors kan ni Oyo state sugbon kini local government ibo na so fun awon to wa ni interior Ibadan pe ibile mo dale si se awon to wa ni interior so fun pe awon ni goro se so fun pe awon ni akitan ta won dale si won gbe titi na ni nigba ti o si aye wole wole mo lati lo mo wa gbe ole pe gogoro ti yin wa ka ni local government function a le lo si council a le lo mo po pe honorable o po lo si je awa ward boy bye bye o a ni goro ti dale si mo se mi ni ko ja secretary ti le oro le mi wa ni gbe dani la ro gbe sa ni bere
1: e ri pe mo so le nkan pe en to bo wa se joba le wa lori ta ba ti yan ise fun ara to ba wu ni o da
2: eje ale oju oja ka soju opo le eje oja ti ta ti ta ina ni eje soju opo le eye eyan we ma gbagbe o august 29 una ni amala festiwa ni koni 32 fm 94.9 ibi ta ti se ni reki 1b una ni a tun ti se be ni a si tun di lole bibire yoyo alamala iya adija alamala to nti abula
3: eja won kare e won kare
2: oh my god
3: ti o ni si film trick
2: egberun
3: me o tu fu o eh a tu chi so lojo oloka mi
2: be ni bẹni
3: e pe ke to wo shop won loru o ti ma so pe e wole
2: egberun meta naira o na ni ticket eleyi ti agba lati fi je gbogbo awon igbadun yi be ri krista e ri ticket ra
3: be ri bi pe
2: e ri ticket ra koda ke ri p2
3: driver
2: samist gbogbo apata
3: samist o ma duro
2: eye ja si oju opo yen le ka won ara le da se 0705500949 ati 0809 e ka ro e ka ro
4: e ma fun e ku ju
2: a don pe
4: e ni ba je lagbo olohun
2: ami
4: oruko mi ni iyerokin lati apata baba wa olohun ba olohun yo sarugo ati 2029 won ni omi otomi la janwedo keri emi ka fe ko wa pe gbugba awon eyan won ni ogbon ogbugbo nkan eyan ma fi keko ni oro mi yi gbugba won ton dale toju idoti e nuka fe ko awon jobo yo si lojo eri pe wae ta ma se nigba kan ati ta ni won ta ti pari osu yen won o ti kankan mo pe won da kankan pada nbe tabi kan won o ti wa eyan kon pa se ki gbugbo dan ti ko le clear tori e gba ba nbe to se re ko yen olorun ma jarugbon mi ale o olorun ni ranju ba je
2: ami hello e karo
3: eni kan lo mo
2: ah min ti epo
3: nigba ti ma lo ko beautiful houses yen sori omi ha
2: e won ni won so pa won o sun omi seyin hello e karo
5: Jẹ́kí máa kí àjọ̀gbọ́n sára ìtàn àlẹ́ dókítà Báyọ̀ Profile àti Akrista àti Akérèdè Ìfàtò ẹni tí kò ní àfẹ́mi lórúkọ títí. Èmi máa ń tẹnu mọ́ gbogbo ìgbà fún máa máa jọ fìlọ́sọ̀tì ìtòní. Àṣẹ Ọlọ́run ni ó mú omi wọ́n sapá kan. Omi lónìí ilẹ̀ omi lónìí gbogbo àgbáyé àkọsílẹ̀ jẹ́ kó yé wa ṣùgbọ́n kó má dà fìlọ́sọ̀tì ìtòní. Kí la wá ń sọ níbẹ̀ pé omi mọ àyè ẹ̀ ibi lọ́rọ̀ dẹ̀ fún wọn sí yẹn omi mọ̀ báwọn làwọn níbẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé lé wọn bẹ́ẹ̀ lé ó máa padà wá kẹ́rí àṣẹ ọlọ́run ayọ̀ la máa fẹ́ tọwọ́ bọ̀ lójú omi jẹ́ ìdákan tó jẹ́ bẹ́ẹ̀ lè gba àyè ẹ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ padà lé ó ń padà bọ̀ níbẹ̀ a wá ní ká fi àyè omi sílẹ̀ fún mi káyé tọ́jà omi tí wọ́n bá ti fàyè omi sílẹ̀ fún wọn ọlọ́run tó kẹ́rí èkó àwa la lọ bá omi la lọ bá bẹ̀
3: àwọn
5: omi tó yẹ ká mọ àwa la
3: lọ.
5: Mr. Payami ni láti di kan ẹkú iṣẹ́ orí yìí dàrú o tẹ̀rí àwọn ọmọ tá nìkan wọlé èmi ò nìkan má wọlé o ṣùgbọ́n bàbá wa ṣèyí mákindé ẹkú iṣẹ́ dẹ́ẹ̀kú jù ń kẹ́yìn nísìnyí káwọn ọmọ wọlé lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ yìí bẹ́ẹ̀ jọrí gan àwọn ọmọ sì lọ láti jẹ́ ẹ̀rí wọn kó wá ẹkú iṣẹ́ ẹ mọ́ fífẹ́ fún musara.
2: Ẹ káàárọ̀.
3: Sẹ́yìn wọ́n gbóòórùn pẹ̀fù mi lára gọ́mìnà ni. Sẹ́yìn súnmọ́ ọ̀lẹ́ gbóòórùn pẹ̀fù ni.
2: Hello.
3: How are you?
2: Ọmọ gómìnà náà so náà tiẹ̀ wá lára àwọn tí wọ́n ní wọ́n wọlé ni. Hello. Àbí lára àwọn tí ò sí tí ò lọ sùkúù. Ẹ káàárọ̀ o.
6: Ẹ káàárọ̀ mo kí ẹ kú iṣẹ́ ọpọlọ ní Ìbàdàn. Awolowo ìdòwò ògbẹ́ kẹta ọmọ ó ń sọ̀rọ̀ láti ìyáálé tó kún lọ́gẹ̀ wílẹ̀ Ìbàdàn. Nípa ọ̀rọ̀ àgbo náà ni àti àwọn ọmọ tó ní kan wọlé ilé dá sí. Nígbà tó ní àwọn ọmọ sùkúù kan wọlé ìsìn ó dáa púpọ̀ gan àmọ́ tó ti pè tó àgbò sí gbogbo iléèwé kọ̀ọ̀kan àti bí iléèwé tó ti kọ́ àwọn ọmọ yẹn tẹ́lẹ̀ táwọn náà ẹ náà ní sùkúù yẹn tí wọ́n ti wọlé gbà ẹ tó ti pè tó àgbò síbẹ̀ kí gbogbo fún káàkiri ìpèlè bá jẹ ẹ pé tó.
3: Ẹ ṣe o nígbà pé tí o bá ti sí ẹtù àmì.
2: Àmì o.
7: Ọmọlá lorúkọ mi láti wáyà ń kírun.
2: Yes
7: sir. Mo rọ aráàlú gómìnà ò lè gbà pé kí ìlú dàrú mọ́ òun lórí. Ẹni tó ní kí wọ́n wọlé ó máa ní ètò tó ti ṣe.
3: Èmi
7: ẹlẹ́ẹ̀kejì tí àwọn tún wọlé a jẹ́ pé a fún àwọn bíbú ìláṣẹ láti jẹ́ pé bóòkù ìsàlám pé wọn ò fẹ́ kẹ́nikẹ́ni kó kàwé lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́. Ẹni bá ṣe ń lọ skúù káàkiri káàkiri ẹ̀kọ́ wa ni pé kọ́kọ́ bẹ gómìnà kábẹ ààrẹ bí kọ́kọ́ kó àwọn sikiọ́rítì sí gbogbo skúù. Kí gbogbo ẹ̀ ni ó lè jẹ́ pé bó ṣe máa wáyé sọ́kọ́ láwọn máa padà wá ló máa fi rí wọn mú wá dẹ̀ fi láwọn ọmọ yẹn gbà. Sẹ́ni gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ kì í ṣe pé èèyàn náà máa wò pé kí gbogbo nǹkan máa bàjẹ́ lọ.
2: Ẹ ṣeun àdúpẹ́ ẹlẹ́wọ̀n ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀ o.
2: Yes
5: sir. Ẹ kù ṣe àgbà ayọ́dọ̀tún. Ẹ ayẹlẹ̀lẹ̀ kí bàbá ìjúlẹ̀ ẹ wo bó ti ń dá wa epo ní ìsìn làwọn làwọn kan ní ẹ̀kọ́ náà lè gbà 400 kó padà ẹ bá wa bẹ̀ wọ́n ẹ wọ́n bá tó sọ ọmọdé ọ̀pọ̀ ní samaria tí wọ́n fẹ́ kọ́ wọ́n ọ̀dọ́ ọ̀pọ̀ fún àmọ́ ni
8: nǹkan tẹlẹ sí àwọn tí wọn ní ọmọ ní dọpọ ní ìṣẹlẹ sí wọn wọn bá wa ti kú dẹrọ.
2: Ẹ̀mí ẹ ṣeun sá. Ẹ lọ́wọ́ ẹ káàárọ̀.
9: Ẹ káàárọ̀.
2: Yes ma.
9: Nípa ọ̀rọ̀ lẹ́tí kìíní níbi ni mò ń fẹ́ sọ.
2: Orúkọ yín mà, orúkọ yín mà.
9: Èyí tí ìjọba ń dán ṣe kì í ṣe kékeré. Àwọn ọ̀pá ní irú goro ládùúgbò wa. Wọ́n wá kó goro kìíní yẹn ní April 18. Lẹ́yìn April 18, wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá ní June. Wọ́n wá ní June 27. So bó la ṣe àkàn tí ẹ wí bó lẹ ṣe wá ní àkókò nkankan torí kì í ṣe ìgbà tí wọn máa wá nìyẹn. Ìkíní tọkùnrin yẹn sọ bí wọn ṣe sọ tẹ́lẹ̀ ni pé àwọn tó ń bá wa kó déédé wọn wí pé ẹni tó ń kó tẹ́lẹ̀ ń bò nìyẹn wọn ní wọn gbà lọ́wọ́ wọn ni. So kí wọn máa gbà lọ́wọ́ ẹnìkan kán máa gbé fẹ́lòmíì gan kò jẹ́ kí nǹkan ṣe àlè ṣe kódà wọn kó bá ìrùn ọkọ ó di dandan ká sanwó. So àwọn tí ò wá kó yẹn tí wọ́n ń ṣe tí wọ́n ń dà ládùúgbò wa náà kí ló ṣe tẹ́ ẹ dalẹ̀ sí bí wa ló jẹ́ yàrá yín ni.
3: So
9: kọ́lọ́hún kó bá wa tún gbogbo ẹ̀ ṣe kọ́lọ́hún kó sì kó àwọn ìjọba wa àwa náà láti ṣe ẹni tó gbọ́dọ̀ sáyé dalẹ̀ nítorí pé ewo.
3: Ẹjọ́ kí ló ń bẹ ní ministry environment gan tó jẹ́ pé every time la máa ń change contractor yóò lè má bí ambiguity every time. Àbí wọ́n ṣàkólẹ̀ contractor tá a gbé fún ni eléyìí tó wá contractor tá a gbé fún ni gbé wọn yẹ̀wò kẹ́ tó fún wọn ṣẹ́ ni.
2: Hello, ẹ káàárọ̀.
10: Ẹ káàárọ̀ àti mi pé.
2: Yes ma.
10: Ẹ kú ètò.
2: Yes ma.
10: Mr. Lambo mo
3: kí. Ẹ káàárọ̀ mọ̀ mí.
10: Mo kí bàbá wa tán wà ń bẹ̀ yẹn náà. Ìyá ìlú ẹ̀ sì látọ̀ ìjọ ni. Ṣé rí ọ̀rọ̀ lórí àwọn ọmọ iléèwé lè mi dẹ́dá sí? Èmi ò ní káwọn ọmọ mọ́ wọlé o. Torí wọ́n kàn ń wèsì àwọn ọmọ yẹn ni bí wọ́n ṣe wà nínú ilé. Ṣùgbọ́n bó o lè tọ ààbò? Ṣé irú àwọn tv.
2: Ẹ ṣeun wọn ní bó o lè tọ ààbò. Ẹ má bínú àsìkò ló ti kó wa ní pàápàá mọ́ra. Ẹja máa dìde lápá bí àdúpẹ́ lọ́wọ́ bàbá wa ọ̀mọ̀wé Musari
3: Ajíǹde ara
2: bí ọmọ jẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà tẹ dá sí àmọ́ rírì yìí o. Gbóbi tẹ́ ẹ sí lówó ra káàdì pé àgbà náà ni wọ́n ṣe yín. Lucky Thomas náà ló pè wá wọlé lásìkò tá a wá. Olúbí ń pé Fatoyè ló kọ mi ire lọ́dẹ wa.
3: Pẹ̀lú èròǹgbà wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀tún ní ààtò tó gúnmọ́ lórí báwọn ọmọ sukuu ṣe fẹ́ wọlé nínú àkókò yìí padà ó túmọ̀ sí pé ètò ààbò ti wà ńlẹ̀ tí ò ní sípa tún jẹ́ ẹnikẹ́ni gbénu. Àwọn agbófinró bá wà nígbèríko ìwọ́ tó ń bẹ́nu gbòòrò ìwọ náà máa sá fún kidnapper o. Ìwọ́ ọlọ́pàá tí ò tó wà nínú gbòòrò bàbá ti dà wọ́n sígbẹ̀ẹ́ báwọn ó túmọ̀ sí pé ojú ara kan fi sọrí ni o. Títí ìgbà míì ẹ ká dé aago 12 kọjá ogún ìṣẹ́jú ká fìpàdé síbẹ̀ yàn lórí soft sound show níbi tá ti máa dára nímọ̀ràn lórí okòwò ilé àti ilẹ̀ ká má baà lùgbàdì àwọn àǹtalẹ̀ àǹtẹ̀lẹ̀ gbogbo. Abimbola Lami dorúkọ mi ó dìgbà kan náà.

ìlànà lan dágbére fúnra wa pàm padà bọ̀ láàárọ̀ yìí. Adúpẹ́pẹ́ kí tún ti kó pẹ́kì, ojú wa tún ti ríra wa. Pẹ́kì tún ti kó pẹ́kì o. Ẹnu ti ń sọ etí ti ń gbọ́. Ẹ jeun. Bẹ́ẹ̀ tí ń wà ń bẹ̀ fún aláwa náà mọ rírì yín o. Àmọ́ rírì yín o. Iṣẹ́ wa ní àṣà wa ní, ó dẹ̀ tí máa wà láa. Bá a bá ti gbé láti bí orí ìmọ̀ràn. Ta dá gẹ̀rẹ̀gẹ̀ jigẹ̀ sọ́wọ́ ọ̀sàlẹ̀. Tí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn sẹ́yìn lásìkò gbà ta wà ń kékèké o. Ayaya, ìyá tó ń lọ láàárọ̀ yìí lágbára.

iṣẹ́ ní ṣọ ní dẹni gíga o n ta gbájúmọ̀ ní òjì ajé èèyàn ibi n ta gbájúmọ̀ o èmi ò gbé wa sókè táyé ò fi mọ̀ wá ibẹ̀ láti jẹ́ èèyàn láwùjọ ẹjẹ́ amójútó dáadáa ẹjẹ́ lọ́rẹ̀ẹ́ ṣe ìkéde àti ìpolówó ọjà àkọ́kọ́ láàárọ̀ yìí bá a bá ti lọ tá a padà dé a wá wọnú ọ̀rọ̀ ọ̀mọ̀ràn fẹ́rẹ́fẹ́ là á ṣe láàárọ̀ yìí torí mo fẹ́ tètè sójú òpó kalẹ̀ fẹ́rẹ́fẹ́ lọ̀rọ̀ ọ̀mọ̀ràn wa láàárọ̀ yìí ibi tá ń lọ láàárọ̀ ìfọ́ni gbogbo àwa tó ṣẹlẹ̀ sí àbí gbogbo àwa tá a ṣe ń gbà yẹn pátá ìwà jẹ́wọ́.

0: gist. Maggi chicken flavor promo. Don't land, oh.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, oh. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Adédàdà aláwọ̀ funfun. Aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀, àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀. Kìí fi ṣàkìí ṣeré, pẹ̀gìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán. Pánlá a máa mú ìrìn àjò rẹ̀ ya kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ. Máa jẹ àmàlà kó o sì lókun tó jíire. Ẹ kú ojú lọ́nà.

0: meu. É.
1: Ohun tó wù kẹ́ ẹ máa là kọjá láàárọ̀ yìí.
2: Musiliu mi, Babatunde.
1: Àti dádì o, àti mọ́mí o. Ohun yòówù tó wù kẹ́ ẹ máa là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí.

0: bẹ́ẹ̀ bá ti ké pé gbogbo a sì rọ̀.
1: Ìṣọ́ lójú ogun bó lọ́mọ ogun ẹ̀yìn ni ó wo ìṣọ̀lá igun ogun jọbí.
0: Bẹ́ẹ̀ bá ti ké pé gbogbo àárọ̀ yóò ṣe gbẹdẹmukẹ.

0: fẹ́ gbọ́ pé ẹ̀ ń sá sẹ́yìn o. Ẹ gbọ́dọ̀ sá sẹ́yìn o. Láìsà ti mú bírò. Akọkọ àwọn ọmọ mi ilẹ̀ àtàwọn dádì.
1: Di.
0: Àwa tó àṣeré dádì àmọ́ mi ń gbà yẹn dà.

0: ẹgbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí
1: àbí tó bá fẹ́ bọ̀
0: á lọ ṣèkéde àti ìpolówó ọjà náà bàbá ti kú ò lẹ́ka àkéde àti ìpolówó ọjà ẹ wà jẹ́wọ́ ẹran tí ó kọ ẹntẹ́ ẹjọ́ ṣe dádì àmọ́ mi o dádì àmọ́ mi.
1: ẹjọ́ wá ẹ má ṣe pẹ́ fún iṣẹ́ lóun dán pàtí.
0: ìyá ọlọ́ọ̀lẹ̀ wọ́n bá ti dé tí ọmọ ẹdìrún báyìí àná mi náà máa ń pe mẹ́yìn mi.
1: bí
0: a ti ṣe ìdá tí bá tún lọ rọ̀lẹ̀ lọ́wọ́ wọn yóò ní gbowó wọ́n tún ní ká máa ń fọlẹ̀ sí. àná mi ẹ̀dá náà mi lóhùn ẹ̀dá ọkọ̀ ọmọ mi lóhùn àsán ń wà mí ni inú mi máa ń dùn gbà náà ní sùkúù síyèsí.

0: ìrọ̀lẹ̀ rí kí n sanwó bí bá lọ rọ̀lẹ̀ kan máa kó ọ̀lẹ̀ bíi mẹ́rin délé ọ̀lẹ̀ wọn dẹ̀ fine. Àwọn ará alábẹ̀bẹ̀ ni wọ́n lè mọ ibi tí mo bá ti wọnú ta wọnú street láti ibi sunflower ta lọ tààràtà yẹn ní junction bí oríta yẹn ni grandma máa ń dúró sígbà yẹn. Àwa ti dọ́dọ̀ mẹ́mi báyìí aná mi wọ́n jọ kíra wọn. Ọkọ ọmọ mi ń kọ́ èmi náà jáde ẹ̀rá wa. Inú mi máa ń dùn ni pé mo ti níyàwó àṣé mò ń wá ara mi àṣeṣe ni mi múra mi ṣeré. Ayaya ọlágbá a ti dán nǹkan wò láyé ìgbà tá a wà ń gégége.
1: Máa ń gbọ́ ẹ̀yẹ lẹ́gbẹ́ mo ní Mùsùlùmí Babátúndé.
0: Gbẹ̀dìgbẹ́.

0: sí ń bà báyìí.
1: Bámọ́ ní kí lọ́jọ́ bá fún ní ọ̀gá jì.
0: Kírígbìn.
1: Kírígbìn. Orí pípẹ́ ń bẹ̀rẹ̀ ní kí lọ́jọ́ òyìnbó pẹ̀lú ẹnu mi.
0: English.

0: bibi. Ah, baba yi ko orin. Awon baba yi ah. Eyin lo mo wura, awon baba yi ko, won ko orin. Elu e ku oju won.
1: Elu e ka ro Mr. Kami.
0: E ka ro ma.
1: E ku eto.
0: E se ma.
1: E mo tesi waju lagbara Olorun adai.
0: Ami Olorun.
1: Opolo yin o ma ni joba.
0: Ami Olorun ma.
1: E ma mo so.
0: Ami ma.
1: Ele oni ja so mo fun.
0: Ami, ami Olorun.
1: Aye oni ko yin lorupo Jesu.
0: Ami Jesu Kristi.
1: Yeah,
0: be blessed in
1: the last year.
0: Wow. Sheri ni bi tin kan fe wo to ma je so pe nkan wo si lo eh oko ati yawo wa nu ile phone ni ma te phone e wa won streak ara yin streak hello sir
2: e ma ka ro
0: e seun daddy mi
2: e ko eto
0: yes sir
2: e se mi o
0: ami olorun sir
2: sheri ko sheri to se dada mo mi ri o
0: se mami wo le yin ba se ngba na se si nlo ah
2: Ìgbàtà wà ń ṣe dájú àmọ́ mi.
0: Ẹ yòó.
2: Àjọ wà ládùúgbò ni.
0: Wow.
2: So, òun ń kọ́ sí ẹ télọ̀.
0: Ok.
2: Èmi sì ń kọ́ ẹlẹ́tíṣàn.
0: Wow.
2: So, àṣà ń bá rìn àjò lọ, àfẹ́ra àfẹ́ra. Lọ bá sọ fáwọn òbí rẹ̀. Wọ́n bá ní iṣẹ́ kí lẹ́nu yẹn ń ṣe.
0: Wọ́n lẹ̀
2: lẹ́tíṣàn. Ní ẹlẹ́tíṣàn ni. Àwọn bẹ̀rẹ̀ ni, ah, tó o fẹ́ tó pòyì.
0: Wow. Eseun eseun I appreciate you sir ah o lagbara hello
3: otasine
0: e ka ro ma
3: e ka ro yi baba mi e ku ise anu
0: eseun ma
3: e ku opolo opolo ni ijoba
0: ami olorun ma
3: mo gbagbe mo
0: ami olorun ma
3: awon aye yen ko yin ani kin sa wati
0: ami ami ma
3: olorun to yin lati mo niya
0: eseun ma mi mi
3: o gbe yin ko le ni ti o sere pade
0: Ọwẹ́ na
3: Lọpàlà. Ọwẹ́ na Bẹ́ẹ̀ni. Ọwẹ́ na Jẹ̀ṣà. Ọwẹ́ na. Bẹ́ẹ̀ni. Ọwẹ́ na Jẹ̀ṣà. Ọwẹ́ na. Bẹ́ẹ̀ni. Ọwẹ́ na Jẹ̀ṣà. Ọwẹ́ na. Bẹ́ẹ̀ni. Ọwẹ́ na Jẹ̀ṣà. Ọwẹ́ na. Bẹ́ẹ̀ni. Ọwẹ́ na Jẹ̀ṣà. Ọwẹ́ na. Bẹ́ẹ̀ni. Ọwẹ́ na Jẹ̀ṣà. Ọwẹ́ na. Bẹ́ẹ̀ni. Ọwẹ́ na Jẹ̀ṣà. Ọwẹ́ na. Bẹ́ẹ
0: kile mi wa what am I using my ki mo fi I have to do something
3: abe ni ya yodun na gbaro lo
0: ami ma emi e se ma
3: abi elo ba kini ya ti wa ti ki mo ka je pe yogo do fi da awon mo ni o awon pe yawo mi yawo mi kini ko wa ni si o won yo godo fi won dara awon ni si to raye ti baje
0: eh
3: ah
0: awon ko ah ya wa mo
3: Wow.
0: Olaga. Olo kenu.

0: 0702 odometer 949 0705 odometer 949. Wala mi ri sey da mo. Ah, sey da fine. Ah. Ani man ja nsi esi nja na o le o dodo yawo. Olorun wa mu. Mo senior e pelu class kan. Baba duraje. Ni lati ni mo fe lo to bayi mo fe lo wo sey da. Gbogbo kini kini man tin be lokan awo kun yi lati keke na. Ajo wuju o. Ilata won la wo ni o. In la se yo. Hello.
1: Hello.
0: Eko. Ki le pe ma?
1: Ade omo di bura lo so la
0: se. E ba n pa radio yin abi eyin le. Eko nje. Ka le gbora wa.
1: Ada ba ko nbe. O di ko nbe.
0: Eh eh, late ru wa le tin pe.
1: Be ni wa.
0: Mrs. Adeyema abi.
1: Bene.
0: All right, mo gbo yin.
1: Eni ti emi ati e ta jo lo school, a jo lo primary school, a jo lo secondary school, a tun jo lo high institution le mi fe.
0: Emi ne.
1: Bene sa.
0: Ah ah. Igba wo le bere si ni soro ofe po.
1: Igba ta pari na ni.
0: Eh, se igba ti ati primary school le tin pe ra yin loko ati yawo na tin pe yin be abi.
1: Bene.
0: Eh? Lati primary school, e jo lo secondary school.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé kílàsì kankan náà lẹ́jọ́ máa ń wà ni?
1: Bẹ́ẹ̀ni, Folibad náà ni òun lọ, èmi lọ Ṣákí.
0: Ẹ wá ẹ mọ bínú wa, ní primary school, ẹjọ́ máa ń lọlé láti sùkúù ni?
1: Bẹ́ẹ̀ni.
0: Bọ̀ dádì náà, ẹ̀yin náà tún.
1: Ọlọ́run ẹ̀ tún fọmọ mẹ́ta, ó ti fi jíǹkì wá báyìí.
0: Wàláì kan ò ní ṣe wọ́n lágbára Ọlọ́run.
1: Àmì Jésù.
0: Lágbára Ọlọ́run kan ò ní ṣe wọ́n.
1: Àmì
0: àmì ọ̀tọ̀ kún.
1: Àmì.
0: Ma ta bá calculate ọdún tẹ fi déètì. Network yìí o. Network ò jẹ́ bèrè tí n fẹ́ bèrè jèrè. N kara mọ́ network yìí o. Àwọn èèyàn ń ṣe long time kínní relationship o. Yàwó mi gbọ́dọ̀ gbé tó ìlà rẹ̀. Hello.
1: Hello,
0: Tafe. Ẹ káàárọ̀ ma. Yes, ma. Ẹ ṣe ma.
1: Láti Mania.
0: Mania, ẹ ṣe Mrs. Adesokan.
1: Ètò ńlá lẹ gbé wá yìí o.
0: Ẹ mọ̀ ṣe ma.
1: Àgbẹ̀ngbádùn program yẹn dáadáa.
0: Ẹ ṣe ma.
1: Hello.
0: Mo wà pẹ̀lú yín mọ́mì mi, mò ń gbọ́ yín mà.
1: Kò sẹ́ni tí ò pa ṣu àwọn eré ọmọdé.
0: Ẹ ṣeré dádì àmọ́ mi.
1: Ó pààyàn lẹ́rìn o.
0: Sẹ́ẹ̀sì ń rí dádì tẹ bá ṣeré dádì àmọ́ mi, sẹ́ẹ̀sì ń rí ráyìn.
1: Rárá o, bọ̀tẹ̀ ètè ni ẹni tẹ́ mi fẹ́ láti secondary school láti bẹ̀rẹ̀ sí níbi ìfẹ́ǹdà.
0: Wow.
1: Òun náà mo bẹ̀rẹ̀ ìdá wa fẹ́.
0: Secondary school. Ẹyin ìyá wa yìí try o.
1: Form three. A tún fi parí, a tún kúrò, a tún lọ, ó lé ń tẹ́ ìyẹn. A tún lọ kálukú fún síká, ó tún yà tún padà ríra.
0: Ẹyin ìyá wa try o. Àwa bọ́ọ̀sì sí ò rà.
1: A máa ń bẹ̀rù pé ẹ̀sìn ìdíwọ́n mọ́
0: ẹ̀mọ̀ yọ ṣe ni.
1: Rárá o, ẹ̀wúwà ọ̀n tí ní nígbà tí èèyàn fẹ́sẹ̀ wá lo àwọn ẹbí èèyàn mọ̀ ẹ̀fẹ́.
0: Ẹ ṣe ma, ẹ ṣe wọn láti mọ níyà.
1: Ẹ ṣe ètò, ẹ mọ̀ mọ́ sọ.
0: Àmì mà, mi ò, ẹ ṣe mọ́ mi, ẹ pẹ̀ fún wa o. Ẹ ló ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ o.
0: Yes sir.
2: Ẹ kú ètò alàgbà.
0: Ẹ ṣe ń gan dádì mi.
2: Ẹ ló tẹ́ ń gbọ́ mi.
0: Mò ń gbọ́ yín ketekete sà.
2: Ẹ jẹ́wọ́ orúkọ ilé-iṣẹ́ yín. 32 tí màá mú ni fẹ́ yín. Gbogbo ìgbà mo ti ń gbọ́ ètò yìí lórí tẹlifóònù mi, mo ti ń gbọ́.
0: Ẹ ṣeun gan sa.
2: Ẹ wò mo sá ń fẹ́ yín ni. Gbogbo àwọn ìyá wa ti ń pè nǹkan. Gbogbo ó dùn mí pé àwọn ọkùnrin ò pè, irọ́ sì ni, àwọn ọkùnrin ò pè. Àwọn ọkùnrin gangan lọ́yẹ̀ wọn ó pè. Àbí mo parọ́.
0: Ẹ parọ́ sà.
2: Kódà,
0: Yes, sir.
3: Bi ese nda inu ogun yan dun inu ti yin na o ma dun
0: ile se
3: yo si ma pe si
0: ami olorun sa ami sa
3: seri mo fe so temi tori o pa mi lekun jo kan ti mo ran ni
0: o
3: pa mi lekun
0: sorry sir
3: sugbon ko tin ta le se seri bi mi o se si ni sale nbe yen ni around the southwest si n ba ile so temi awon ti won ti n fe ti gboro isale koda elomi o bu mi elomi o yin mi
0: wow
3: sugbon oni le so to mi oko la wa wa ngba na sugbon sibe sibe na o wa pe o ti pe o ti pe ngba ti ma gbo nitori pe telephone ti wa ni isin ta ma se wa di ta ma be lowo whoever ta ma awon eyan wa ton wa la bijan awon ti wa ton wa ni igbo side kankan mo wa discover ni few weeks ago pe arabirin yen ti salaisi eri to pa mo sun kunjo na
0: olorun olorun a tewo gba won
3: ami lion fun lion ojo
0: sorry sir daddy sorry sir eh je lo se kiri asibolo ja se ndan kan le la.

0: jáde tán pé wá láti Jos ní ìpínlẹ̀ Plateau. Ẹ̀pẹ̀lẹ́ sà. Bó ti wu Ọlọ́run ló ń ṣọlá, bó ti wù ú ló ń ṣògo. Ẹ̀dá kan ò tó bẹ́ẹ̀ tí ó bá Ọlọ́run. Fàlàkàádé lórí ìgbésẹ̀ àti àṣẹ tó bá pa. Ẹja rí gẹ́gẹ́ bí àmúwọ Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́ dádì. Ọjọ́ náà ti ń lọ, jẹ́ ohun ọ̀bẹ́ amúlẹ̀ níbi ìpè méjì ìgbésí. Ẹ káàárọ̀ o. Mọ́mí tẹ bá kakuléètì gbogbo dé gbogbo years tẹ fi dé ti dádì yóò tọdún mélòó.
1: Lọ́fà.
0: Ó ti lọ́fà fà.
1: Lọ́fà.
0: Ẹ ṣe wà. Ẹ máa ń kí dádì. Wọ́n ló lọ́fà. Ó ti lọ́fà fà. Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀ ma. Yes, ma. Ọya mọ́mí mi, ó kọ yín mà.
1: Àwọn kékeré ní ọ̀dọ̀ wa nísàlẹ̀ apá. A máa ń ṣe eré ọmọ kékeré, a ń mú aago kéèké, a fi ṣe omi, a fi gbé omi ìlúwọ̀ kaná, a lọ gbogbo ọmọ wa, a kò sínú òde ìlú ọtí.
0: Ẹ máa ń roka.
1: A dá ewé àti ẹ̀fọ́, a roka sí. Wọ́n fi gan àbí òwú àwọn fi ṣe ọmọ. Àwọn tó jábọ̀ ọkùnrin. Àwọn náà máa ń ṣe tọkọtìyàwó bó wa báyìí.
0: Ọkà lẹ́yìn máa ń rò.
1: Ọkà ni wọ́n. A rò ti fi roka. A kò sí ní ibi a fi roka. Inú agolo ní ìtì. Àwọn àmúndèrí ọtí àwọn máa fi bú oúnjẹ
0: fún kàdùn. Ilé ẹ̀ fi bú. Ìlàgbọ́.
1: Tí ó dẹnu.
0: Ọlọ́run ọba ẹ ṣeun mọ́mí mi. Ẹ ṣeun ma ẹ kọ̀ ẹ̀ fún alágbára
1: ọlọ́run.
0: Fóònù ni o. Ilé ọmọ tẹ pínrín. Wọ́n ṣe nǹkan kan. Ọlọ́run ọsà ni. Ẹ ṣeun ma. Yesua ẹ ṣeun. Àmì ọlọ́run ma. Àmì ma ẹ ṣeun ma. Ó dáhùn ma. Ṣeré kankan. Ó dorí kínní kan ṣe kínní kan lọ̀rọ̀ àwọn ọmọ. Ẹ ló ẹ kú ojúmọ́.
2: Ẹ kú ojúmọ́ o.
0: Yes, sir.
2: Ọ̀rọ̀ tí ẹ dá lẹ́hùn. Ó lọ fà. Ó dàgbà ẹni tí àwa jọ ṣe.
0: Tọkọtìyà. Ok.
2: Ṣùgbọ́n àṣìdìpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ló jẹ́ pé òun náà ni ó sì wà ní ọ̀dọ̀ wa.
0: Òun náà lẹ padà fẹ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹyin dádì yìí máa tíráì.
2: Láti 79 ni láti bẹ̀rẹ̀.
0: 1979?
2: Bẹ́ẹ̀ni. Pẹ̀lú àwọn ìpèníjà kọ̀ọ̀kan. Ìmírí títì. So nwo itun ya atun wole pada. Ṣùgbọ́n mo tún wá sí ní ọrẹ náà.
0: Wow.
2: Lẹ́yìn ọrẹ yẹn.
0: Wow.
2: Ọmọ yẹn pé 85 tèmi jáde. Mo sì wà ní sukù ní tiẹ̀. Aṣáájú pẹ̀lú ọdọ Ọlọ́run òun náà ni mo fẹ́ nígbà náà.
0: Dédé
2: gbogbo àwọn tí a jọ jẹ́ schoolmate náà. Gbogbo ẹ tí ó ń kálukú wọn náà fẹ́ nígbà náà.
0: Sukúù yìí ni.
2: Lọ́wọ́ ni ló ń kálukú wọn báyìí.
0: Sukúù yìí kí ló kọ sukúù yìí sà.
2: Ajia Secondary Grammar School.
0: Ajia
2: Secondary Grammar School.
0: Ó kó àwọn gọ́vnọ̀ wa nu.
2: Lọ́kọ̀ wọn náà ni.
0: Ẹyin ọmọ Ajia ṣe dáadáa o. awon to bi eyan ma ji a an baba ati ya yen gbianju se dani
2: ori yan ni daru
0: o abi ese oga sa
2: e mo ni itesiwaju daada
0: ami olorun sa
2: o na yes be to yin o
0: ami olorun sa
2: gbogbo ntun pata lolo mo se fun
0: ni
2: ko e munu wa dun
0: e se o sa
2: emi ga mo ka bi an lo ti pe ah ti mo ba e mo dale laaro yi omo albarika mo ni
0: e se oga sa
2: o ti o se gbagbe ni ayo ni gbagbe eyin na
0: ami olorun sa
2: wala mo inshallah kuwata
0: illa billahi
2: tuna lai lai wala mo inshallah kuwata
0: ino do amin
2: en gbogbo wa a ni pede o si ni jagbe o
0: ami olorun e se daddy e se sa e se o e ja mo lole ola fa ti alatagbe ni ba mi baba tun di ajayi tazen I love the ways you normally address kola e se won Aisha Adedokun Ileya oka do wi do wo oke hide nobu e ja rele afa Usman lo duo ti ala aro ti ami Adebayo lo ko mi pade wa wo bi ojoro lojo aje Monday lagbara Olorun ile se dadan bi de se o ati lo o

0: ọ̀pẹ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: Ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: I'm here,
1: I'm here. Tẹ̀rí bàbá àfẹ̀yẹ ti pè mí rí. Ìgbà yẹn lọ bá ló ń sẹ́ndì káàdì. Ó ló ń sì sẹ́ndì.
0: Kẹ́mi sẹ́ndì ẹ̀ padà.
1: Mo bá pè. Tọ́ bá ní ifá ti dá ifá ṣàwo pé kí n lọ ra ihoro nǹkan kan. Ìgbà yìí èmi náà wá kó sáàmù lórí.
0: Ẹ kó sáàmù pàdé ẹ̀.
1: Kò sáàmù. Wípé àwọn ọmọ rẹ̀ wo ma rìn ní
0: pọ́nrín wọn. Bàbá ẹ ti ń bínú, ẹ ti ń bí
2: Jésù Olúwa wa.
0: Ẹ ti ń bínú.
2: Bàbá kó sáàmù ni. Bíbélì mi ló sọ
3: bẹ́ẹ̀.
0: Bíbélì ti mo kà tó yé mi yékéyéké.
2: Kàyí máa sin tàmà.
0: Èlò ta ló wà ń bẹ̀? O kọ yín àti ibi ẹ ti ń pè o.
4: Orúkọ mi ni Bídèmí Badmus láti Imobi.
0: Ẹ ṣeun.
4: Ìlàgbèrò lọ. Ṣé rí ọjọ́ kan tí ó ṣe mí rí, wọ́n dẹ̀ pè mí bọ́ ṣe pè mí. Inú mi kan ti ẹ̀rù mo ti ń ṣe fàájì lọ́wọ́
0: ní ọ̀rẹ́ mi lẹ́ni.
4: Àwọn ọ̀rẹ́ mi méjì wà lẹ̀. So ó wá ní àti UBA ló ń ti pè ní o pé àwọn fẹ́ ṣiṣẹ́ ní orí àkáǹtì mi o pé òun ti wá gbàgbé pin nọmbà mi. Wípé kí n pè fún mo ti kọ́kọ́ fẹ́ pé láti UBA mo kàn píìkì ní mi máa ń píìkì báyìí mo kàn ní
0: ẹyin nu
4: pin nọmbà mi ni ó yá 0419.
2: Bàbá pin tó da láyé pin tó da jù
4: nìyẹn. Ó ní kí n tún pè mo kàn tún pè ní 0419. Ó kàn kọ́ tiẹ̀ ni mo ní kò ní yé ìyá láyà ẹ̀ kú ètò kò
0: sí báyìí. Ẹ ṣe ojú ọ̀nà tí
4: ẹ ṣe.
0: Hello.
1: Hello, ẹ̀kọ́ ètò.
0: Hello, ní ètò orúkọ yìí àti ibi ẹ ti ń pè o.
1: Ẹ̀kọ́ ètò kó yá pè yẹn bí ẹ̀kọ́ pè yẹn ń gbé wọn ṣé pè. Ọ̀jẹ́ dẹ̀ máa ti fún wọn ní èsì yẹn wá pọ̀ sí ẹ̀yìn. Ẹ̀kọ́ ètò kó yá pè yẹn sí pèlú rédíò léwu mi náà ló ń sọ̀rọ̀. Ọ̀jẹ́ bá ti lọ sọ orú títí ẹ̀jẹ̀ fún wọn fún ọ ní pè yín mọ́.
0: Ok.
1: Ẹ̀kọ́
0: ètò. Ẹ ṣe ojú òní tì.
2: Ẹ ṣeun. Hello.
0: Ọlọ́run ní ètò.
1: Ẹ ṣe
0: bàbá.
1: Orúkọ tèmi ni Gani Ọlọ́run ní Alátabẹ́kúta.
0: Ẹ ṣe bàbá mi.
1: Kò sẹ́ni tí wọ́n ń dánwò làwọ̀ lẹ̀ ọ́ ń pè lóru gan lára.
0: Ayé.
1: Wọ́n pè mí níjọ kan ó bá ní tèmi ni Gani Ọlọ́run dá mo ní bẹ́ẹ̀ ni. Oríṣi tí mò ń lo mọ́tò báyìí dáadáa ó dẹ̀ sọ kọ́ lọ mọ́tò yẹn. Mọ́tò ńlá ni mo ń wá ó sọ kọ́ lọ mọ́tò yẹn. Mo ní ó ní ọ̀fẹ́ gbéṣẹ́ kan fún mi ni. Ó dẹ̀ sọ iṣẹ́ yẹn èlò ni máa gbà àsọyé owó. Mo ní nǹkan tó wá ṣẹlẹ̀ ní sinmi pé kí n ṣe báyìí. Ó ní bó ni mò ń gbé. Mo ní sọ́wọ́ mọ́bi tí mò ń gbé ni iwájú eléwé ran tó bá ti fẹ́ wẹnu géètì yẹn ó máa yà lẹ́gbẹ̀ẹ́. Ó ní wájú eléwé ran kẹ̀rẹ̀ àbúdá àwọn tó máa mú ẹni yẹn o ṣé ló bá lè pa fóònù.
0: Bàbá ilé géètì ń ẹ ṣe bàbá
2: ọlọ́wẹ̀ ò sì dá ọlọ́wẹ̀ ò ní já gígùn ẹ̀.
0: Ẹ ló ta ló àmẹ́ o.
5: Ẹ
0: káàárọ̀.
5: Ó ti ṣẹlẹ̀ sọ́mọ tèmi náà
0: ni. Ó kọ yín o.
5: Olùkẹ́ ló ń sọ̀rọ̀.
0: Láti.
5: Ó ti ṣẹlẹ̀ láti Ìbàdàn.
0: Ẹ ṣe mọ́ mi.
5: Ó ti ṣẹlẹ̀ sọ́mọ mi tó ṣe pé wọ́n pe ọmọ yẹn wọ́n láti Access Bank. Àwọn fẹ́ ba ìjọjú iṣu. Wọ́n kọ́kọ́ yọ tẹ́ǹtà. Wọ́n ní kó tẹ́ǹdì kó àwọn máa tẹ́ǹdì kóòdì kan ti
0: ṣe kó tẹ́ǹdì
5: àwọn padà. Àwọn wá ní ó wá ṣe ọmọ kékeré kò sọ fẹ́ nìbọdì kó ṣe wọ ilé yẹn bá tẹ́ǹdì kó fún wọn kọ́ gbọ́n tẹ́ǹtà lọ lọ pa. Wọ́n gbọ̀ kẹta lọ. Àwọn á pè wọ́n padà pé ẹ jọ. Bọ́ọ̀ ni ẹni Access Bank wọ́n tó fún wa láti rán sí Access Bank lòun wà lẹ́kọ̀ọ́ kó dáa fẹ́ kí á gbáwó yẹn padà ká tẹ́ǹdì nọ́mbà tó kù lè fi ẹ̀
2: wọ́n ṣàn tọ́ yìí ẹ ṣeun hello.
0: Kíni ba nǹkan jẹ́ pọ̀ hello ọkọ yín àti ibi ẹ ti ń pè o. Wọ́n
6: mi rí bọ́ọ̀ láti ìjọba òde
0: mi. Ẹ ṣe mọ̀
2: ayé ni bó ti rí.
6: Ọmọ mi ló ṣẹlẹ̀ sí mi ó ṣe ẹ̀rọ fún àkáǹtì náà wá tẹ́ǹdì káàdì sí ọjọ́ kẹta.
2: Káàdì.
6: Wọ́n tẹ́ǹdì káàdì 2000 gbà tán wá ní ó tẹ́ǹdì pín yẹn pé ìbò ni ó ṣe wà ó kùn. Oni bẹ́ẹ̀.

0: ẹjẹ́ adarapọ̀ láti gbọ́ àríwòye síwájú sí. Ẹwẹ̀ àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba ní ti ìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ oníròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ti ń padà sí ẹnu ẹ̀kọ́ wọn lónìí òun náà ló jẹ́ wípé péréte òun náà ni àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó jẹ́ wípé wọ́n padà sí ilé ẹ̀kọ́ wọn níbàámu pẹ̀lú bó ti jẹ́ wípé ẹgbẹ́ àwọn olùkọ́ náà ló ti gbé ìgbésẹ̀ tí wọ́n sì pàṣẹ wípé kíkó wá òun náà ni kó padà sí ẹnu ẹ̀kọ́ wọn akọ̀ròyìn ìkànnì iléeṣẹ́ wa 32 FM 94.9 ìyún Ogundele Ọlárẹ̀wájú tó jáde láti wo bí àwọn akẹ́kọ̀ọ́ àti ìṣọwọ́ kẹ́kọ̀ọ́ bí ó ti ń lọ láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba ní àwọn ilé ẹ̀kọ́ kan ti ń bẹ nílùú Ìbàdàn ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ó náà ni àwọn olùkọ́ ó ní wọ́n ti padà sí ẹnu iṣẹ́ wọn ṣùgbọ́n tó sì jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ ó náà ló jẹ́ wípé péréte wọn ó ní wọ́n padà sí ẹnu ẹ̀kọ́ wọn ó jẹ́ kó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí adarí ìyún ò ní ilé ẹ̀kọ́ kan eléyìí tí wọ́n pè ní community primary school ní agbègbè ìkọ́làbà gẹ́gẹ́ bí ọ̀gá àgbà olùkọ́ níbẹ̀ ìyún abilékọ ládi tèmiládé nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé ìṣe náà ni inú àwọn dùn láti padà sí yàrá ìkẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìkẹ́kọ̀ọ́ bí ó ṣe máa tẹ̀síwájú lọ tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé gbogbo àwọn olùkọ́ òun náà nínú wọn dùn láti padà sí ẹnu ẹ̀kọ́ wọn pẹ̀lú àfikún ọ̀rọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ òun náà ló jẹ́ wípé ìbẹ̀rùbojo òun ló wà lókàn aya wọn láti padà sí ẹnu ẹ̀kọ́ wọn ó ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí ìyún gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ìkọ́làbà high school abilékọ Rachel Oni ó jẹ́ kó di mímọ̀ wípé ìfarahàn àwọn akẹ́kọ̀ọ́ yìí tó farahàn péréte ó léyìí tó sì tún jẹ́ wípé ńṣe náà ni ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ni wọ́n kọ̀ láti farahàn ní ilé ẹ̀kọ́ òun náà ló jẹ́ pé ìgbésẹ̀ ọ̀hún ó ní òṣè látàrí bó ti jẹ́ pé ìkéde pípadà sí ẹnu ilé ẹ̀kọ́ ọ̀hún òun náà ló jẹ́ eléyìí tó pẹ́ kó tó dé etí gbọ́ tó ń ti ìgbésẹ̀ síso ìyanṣẹ́lódì náà rọ̀ tó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn ilé ẹ̀kọ́ gbogbo òun náà ló jẹ́ wípé láìpẹ́ láì jìnà nígbà tí ó bá fi di ọjọ́ ajé òun náà ni kó wá wọn yóò padà sí ẹnu ẹ̀kọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ ẹ̀jẹ̀ á gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ọ̀gá àgbà ní ilé ẹ̀kọ́ ìkọ́làbà
1: àwọn teacher ti wà àti ready láti ṣiṣẹ́ but tẹ bá rí àwọn students àti ìrìwọ̀n kan wọn ò tí pọ̀ wá nígbàgbọ́ pé láti ọ̀la lọ wọn a máa wá pé àwọn parents wọn ò tí ìjẹ́ kan wá àti ìmọ̀ àlè sọ but hopefully bayálọ́la wọn a wá monday but àwọn teacher àti ready láti bẹ̀rẹ̀ iṣẹ́.
0: ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ kọmíṣánná tó wà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ àti ti ìmọ̀ sáyẹ́ǹsì ìyún ọ̀nàrẹ́bù ṣẹ́gun ọ̀làyíwọlá ló tún pàrọwà sí àwọn adarí ẹgbẹ́ olùkọ́ gbogbo láti lè rí pé wọ́n pa kún ìgbìyànjú tó ń ta akitiyan wọn níbàámu àti lè rí pé gbogbo àwọn olùkọ́ pátápátá pògodo náà ni wọ́n padà sí ilé ẹ̀kọ́ lákòókò tó tọ́ àti èyí tó yẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló tún pè fún àtìlẹyìn níbàámu àti lè rí wípé ìfọwọ́sowọ́pọ̀ tó lóore náà ló wà láti lè rí wípé ìlànà ìkẹ́kọ̀ọ́ òun ló ń lọ bó ti tọ́ àti bó ti yẹ ní ti ìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ síwájú sí nínú ọ̀rọ̀ rẹ̀ ó tún jẹ́ kó di mímọ̀ tó ń ti fífọwọ́ ìdánilójú sọ̀yà wípé ìjọba òun náà ni yóò sa gbogbo ipá tó ń ti agbára láti lè rí wípé àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní àhámọ́ òun náà ni wọ́n jẹ́ gbígbà padà láyọ̀ àti àlàáfíà ẹ̀jẹ̀ á gbọ́ kọmíṣánná.
2: Mo sì fẹ́ kọ́lá wa náà nítorí náà a pè yín níjà a sì bẹ̀ yín a rọ̀ yín àwọn ọmọ yìí ẹ bá wa accelerate ètò ẹ̀kọ́ wọn kẹ́ ẹ kọ́ wọn bí wọ́n yanjú nítorí pé tó ọ̀sẹ́wọ́ sí yín ẹ mọ̀ jẹ́ kọ́ta ọ̀sẹ́wọ́ sí yín ẹ mọ̀ jẹ́ kí àwọn ẹgbẹ́ alátakò kí wọ́n ráyè láàrin yín.
0: ikọ̀ àjọ ẹ̀ṣọ́ aláàbò ìyún lẹ́ka tó ń mójú tọrọ ìlànà ààtò tó ń ti dánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò ti ń bẹ eyin oni agbegbe ikoro nipele plateau oni won ti fide re mule wipe awon iko agbebo kan na ni won tun lo ri se ikolu eyin o si awon ohun ija eyi to je ti ohun elo awon ajo na gege bi ate jade leyi ti won keju re sita loni iyon latenu eni to je adari leka ifiroyin lede iyon o sime samuel ona lo salaye oro wipe laoko ti awon ajo osise ohun ti awon na gbiyanju lati lo ri se ikolu se awon olubi eda ohun ona ni awon na gbiyanju lati da emi okan lara awon asekupa ni ohun legbodo labe be lo wa pa aro wa si gbogbo awon olugbe lagbegbe na lati yago fun awon iroyin ti se ni lona tabi eleyi to le da inu fu aya fo sele Samuel na lo tun ti wa fi da awon eniyan lojo wepe nse na ni abo lori emi ati dukia won ona lo si je awon osise ohun logun labe be na lo tun wa salaye oro wipe gbogbo awon igbese eleyi to to ati yi to ye ona ni awon Musa logun ne ba mu pelu bo ti ja pe isele ohun na lo waye ni fegbe kegbe pelu ose mechi kan eleyi to koja gege bo ti ja pe awon agbebon o na ni won lo ri se ikolu eyan si eka ile ise ohun awon iko ologun ajumoni eyi ti won be lapa oke oya ni wo orun ti won pe akori iko eso alaabo ohun ni fansan yama ona ni iroyin ti je ko di mimo wipe won ti gba agbara lowo ile ise kan eleyi to je gbigbe kale lona ti o bofin mu ti won si n pese awon ohun ijagun oloro iyun ni ipinle kebi igbese aseyori ohun na lo keju sita gege bi ogagun eleyi to fi iroyin ohun lede nigba ti iroyin to salaye oro latenu aliyu danja o je ko di mimo wipe logan ona ni awon iko mo logun logbe igbese kan mo nkobo ne ba mu pelu awon iroyin eleyi ti won fi die mule to si to won lowo gege bi won ti se amulo ogbon atinuda lati gba agbara lowo awon iko olubi edo ohun danja se afikun oro wipe ile ise omo ologun na ona lo se awari yibon ilewo eleyi to to bi marun oniye to nti ota ibon to je ti AK-47 ti won si tun nawo gan awon olubi eda gege bi afurasi eyi to n ba won ro ibon to si tun gbe ohun ijagun oloro to n pese re fun awon iko ada loro o salaye oro wipe aseyori ohun ona ni o se latari ifowosowopo eleyi ti won ni pelu awon ajo eso alaabo mi to si sapejuwe re gege bi aseyori eleyi to se kan rin lati le gbagbara lọwọ awọn iko adaloro awọn obirin ona ni won ti gba niyanju to nti amoran lati ri wipe won lo si odo awọn akose mose oni mo segun oyinbo iyan lasiko ti won ba fe se ifeto somo bibi eleyi ti o ba agu ara kaluku mu nigba to n kopa lori eto wa niko ni 32 FM 94.9 eto ta pe ni dokita ori afefe abileko abimbola adedigba to je okan lara awon osise eleto lera ni ipinle oyo o je ko di mimo wipe ilana fifeto somo bibi ona lo je eleyi to je wipe ilana yi to sise fun ara enikan na lo sese ko yato lara elomi gege bo ti wa je ko di mimo adedigba tepele mo wipe nse na lo ye kiko wa ko lo si ibi toto ati bi to ye lati se ayewo lati le yen eleyi ti o ba agu ara kaluku mu julo be gege na lo si tun tako aiso oro kan wipe nse na ni ilana feto somo bibi o lo je okunfa aisan jejere to si tepele mo wipe ilana igba lode lati se ifeto somo bibi o lo je eleyi to fokan bale julo ti ko wa to si le rogbo kule lori iyon ni won ba igba to ba ti je wipe o na ni won lo si odo awon akosemose ti won si tele ilana tele gege bi won ti la kale fun won eje agba riwoye ohun eleyi ti so fun wa
3: feto somo bibi oni ka ma bi mama o kan ni ka fi aye sile laarin omo kan abi keji o de ni ka mo iwon ara wa ni bi omo bibi ka mo bi ti agbara wa mo igbese ti oni lati gbe ni pe ko lo sibi ti awon akosemose e wa tori ti ko ba lo sibi ti awon akosemose wa to ba bere si ni isoro ko ni si ba se ma correct isoro yin so imoran mi ni pe eni keni to ba fe chief to somo bibi ko lo si ile iwosan ijoba nibi ti awon to kose to mo ti won wa orisirisi ona ta le gbe gba ikini roba idabobo ta npe ni barrier method ekeji alabere eketa onikoro ta npe ni magbagbe mi ekerin eyi ta nfi sinu ile omo ekarun ise abe ita ma nse alasopa patapata fun okunrin ati fun obirin to ba fe ati onigi isana olojo pipe awon olodun pipe npe kan ni onileke a le so pe nfa arun jejere a le so be sugbon ta ba ri eni to ni nkan to je mo be ko ru onitan titi wa a le mo bi ti o ti jade wa
0: Iroyin agbaye lekurere lesin tete gbo Nikon 32 FM 94.9 nile okere Iko esu alabo to je ti orilede Russia ni royin ti je ko di mimo wipe won tun ti siso loju ogun ijagun oloro kan eleyi to si tun lo re se ikolu iyun si olulu le Ukraine logan jo oru ti royin si je ko di mimo wipe ko din ni eyan meta dilogun ti won pa danu emi won eni to je iko olore omo ologun to lewaju ise joba olulu ile Ukraine ohun iyan ti mo chankenko lo ti je ko di mimo wipe ninu ikolu ohun to waye na lo je wipe awon omode o na ni won wa lara awon ti won farakasa pelu afikun oro wipe egbe legbe awon ti won je ara adugbo nibi ti ikolu ohun to ti waye na ni won ti kokuro lagbegbe na nibamu pelu bo ti je wipe owo ibu gbamu ohun o na lo je wipe omi ilu na titi iroyin ti wa salaye oro bo ti je wipe are ile Ukraine iyan Volodymyr Zelensky lo ti saju jawe aki wowo wipe ile Russia o na ni npale ogun ikolu alagbara mo be gege na ni royin to je ko di mimo wipe iko awon ologun to je ti ile Ukraine o lo fidi re mule wipe ile Russia o na lo si so loju awon ogun ijagun alagbara kan eleyi to tobi merinle laadorin niye to nti awon ohun elo ijagun e ti mo ra baba to tobi edegbeta to de merin niye loko joru pelu ikolu to nti afojusun eyi to ni se pelu olulu na ile Iran gege bi iroyin bo ti je ko di mimo leyi ti won si salaye oro wipe ikolu na o na lo je wipe eyan meta dilogun o na lo fara kasa
4: kin to ma lo awon koko to jeyo ninu royin ohun re lekan se ijoba apapo ti gbosuba kare fe gbe awon oluko latari bi won se so iyanselodi won ro ni pele oyo ile ise omo ologun orilede Nigeria oni won ti wo buba ile ise ko to eyi ti won ti npese ohun ijagun oloro kan pale ni pele kebe nela okere ohun ikolu ijagun ile Russia se kupa eniyan meta dilogun nile Ukraine Mary Ojo lo se akojopo iroyin olubi npe Fatoye lo ko mi e se be tin tete gbo wa yo dara fun wa

bọ́wá kí gbogbo ẹ tẹ láǹfààní láti máa gbọ́ wa torí pé òun gbọ́ sàgbà òun wí bí ò bá sí òun gbọ́ òun wí ò já mọ́ nkankan àtúnjẹpọ̀ papọ̀ lọ́jọ́ ọ̀tọ̀ ni yóò kí pọ́n àbí ọbẹ̀ tàpọ̀n ní bọ́lá yà sí àníbọ́lá àdágbẹ̀ tí mo bá ṣe máa ń ṣe tá a pégbà àkọ́kọ́ leléyìí tẹ̀yìn ń gbọ́ wa abala méjì gbáǹkọ gbòòsà náà ló pín sí abala àkọ́kọ́ láti ń ṣe àtúpalẹ̀ àwọn òwe ìtàn wo lọ́rọ̀ ọmọ tí ò bá tiẹ̀ nítànú kí ni ìtumọ̀ òwe náà táyẹ bá gbà wá á ṣe àtúnṣe àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá à ń sọ bákan náà ẹ sì láǹfààní láti dá sí ètò tẹ́pẹ́ náà ẹ tún fi jẹ̀bùn ẹ mọ́ lọ sórí ìsàkùn ayélujára facebook ẹ ṣàwárí 32fm 949 fẹ̀yìn ẹ̀ 32fm 949 fẹ̀yìn ẹ mọ́ fi àwọn àwílé yín sọ ó sì bẹ̀rẹ̀ lọ́kan ọ̀jọ̀kan ẹ mọ́ wá gbàgbé má fi ìbéèrè kan síta báyìí orí ìsàkùn ayélujára lẹ́ẹ̀tì dáhùn rẹ̀ a fi ń wo àwọn tó jọmọ yorùbá àtàtà tí wọ́n gbọ́ yorùbá dáadáa tí wọn ò kí ń ṣe yorùbá àtọ̀rìn wá torí pé olè jọmọ yorùbá kó jẹ́ àtọ̀rìn wá ni ọ́ ẹ gbà béèrè yìí màá mọ jẹ́ lẹ́nu fún àǹfààní àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń dé kí wọ́n lè bá a tún máa lọ fi ìdáhùn tiwọn náà sọwọ́ síbẹ̀ eléyìí kí ni yorùbá ń sọ àbí kí ni yorùbá fẹ́ sọ àbí kí ni yorùbá ń ṣàlàyé òun náà ni tí yorùbá tí wọ́n bá mú osùn tí wọ́n bá mú osùn àti eyín ajá tí wọ́n bá fi ránṣẹ́ sí yàn kí ni wọ́n ń sọ àti pé kí ni túmọ̀ rẹ̀ àrokò ni tí wọ́n bá mú osùn àti eyín ajá tí wọ́n fi ránṣẹ́ sí yàn kí ni wọ́n ń sọ ẹ̀ ń béèrè báàmì wà lálàáfíà ara wọ́n tún lọ ṣiṣẹ́ ìlú ń bì kan ni gbogbo tẹ́ ń gbádùn ẹ̀ wàá gbádùn rẹ̀ dọ́ba ẹ mọ̀ èyí pé àwa ń ṣètò bẹ́ẹ̀ nísàlẹ̀ ìyàwó ni kò ní mẹ́ ẹ kò ní wọ́n yóò sì wà digbídigbí ẹ ti mọ̀ kan ní 32fm bẹ́ẹ̀ àwa náà kọ́ bá mi ìdùnmọ̀rẹ̀ ló ń fún wa ṣe torí pé a mú bí iṣẹ́ ló fi mọ́ wa lára àfọ ara pa mí dín ló fi rọ̀ wá lọ́rùn mo ní pé ọ̀rọ̀ wá dàbí ikún ló kọ ẹ̀pà ni wọ́n ní bó ló ṣe ń ṣe ó ní pé kò yóò náà pé ó sàn bọ́ sùn lẹ́nu ni nǹkan tá a ti ṣe tá a mọ̀ ń ṣe dáadáa ni ẹ já lọ owé àkọ́kọ́ tí a ṣe àtúpalẹ̀ rẹ̀ lónìí yorùbá a máa ń pòwe kan tí wọ́n ní pé wọn ò fi onílùú olóòfẹ́ dárin tó bá dọ́rin náà tán ta ni ó bọ̀ gbé bẹ́rẹ̀ ò bá tẹ́rẹ́ àní pòwe bọ́rọ̀ ò bá tọ́rọ̀ àní pìtàn owó èyí ó lé fùrùgbàgbó kò ní gbàgbó ọmọ mi lọ ó dá lórí arákùnrin kan tó jẹ́ alárìnjó eegun alárẹ́ abikoko lẹ́tí a sọ alárìnjó ni tí wọ́n bá ní alárìnjó léèyàn àwọn eegun pidánpidán ni wọ́n sì ń pè ní òkòtó ni wọ́n ń pè ìlú tó ń gbé tárákùnrin yìí tó ti máa ń wá sí ẹkùn yorùbá papọ̀ ìgbómìnà ló ń gbé òkòtó eegun alárẹ ni ó jẹ́ gbajúgbajà ìtàndòwe yìí ó wá wáyé ní ọdún 1860 lásìkò ọba sita mido sita ọba ìlú ìlọrin eegun òkòtó yìí n tó fi máa ṣe ayọ̀yọ̀ náà ni pé tó bá wá sí fún àpẹẹrẹ bí àpẹẹrẹ tó bá wá sí ọ̀dọ̀ usman tó bá kí usman dáadáa yóò wá máa tàbùkù ẹ̀mí lọ́dọ̀ usman tó bá wá sọ́dọ̀ mi náà n tí ó fi máa ṣe yẹ̀yẹ́ usman ni ó fi máa tayín arákùnrin yìí òkòtó yìí tó jẹ́ eegun alárẹ tó máa ń lọ láti ìlú kan sí kejì ó lọ sí ọ̀dọ̀ ọba sita ẹ̀yùn ọba ìlọrin nígbà náà lọ́run lọ́dún 1860 ó sì pidán fún ọba náà dáadáa àwọn jó lọ sọ́tún wọn jó lọ sósì ọmọ ọba ìlú ibìkan ó fọ ọba ìlú ọ̀hún ó fi wégi ó fi wé ọ̀bọ ọ̀hún kálukú wọn rẹ́ẹ̀rí inú wọn dùn inú tán náà dùn bó ṣe máa ń ṣẹnu ni òkín jẹ́ ká mọ kú ẹ̀dà
olo sodo bale kan yo fi bale bo mi yo fi tayin to ba dodo bale bo mi yo fi bale bi kan to lo yo tun fi tayin ojo kan ojo kan ojo kan ojo kan ojo kan o wa de saki olo si odo kere saki nigba to de be o korin korin korin korin korin o tun wa nse bi ise re egba ti o wa fi oba tayin be sita oba ilorin gba na lohun mido oba ilorin gba na lohun lo wa fi tayin o wa nkorin yi pe e ba wa ki sita eru nse bi oba e ba wa ki sita eru nse bi oba awon ara asa ki won rerin inu won dun o ti gbagbe pe eti oba nle eti oba loko eyan ni nje be awon eyan to lo korin fun inu won ti dun awon ti jo tori pe orin yi awon nilu re na awon afijo nilu tin fi kije pa sosan won se kini a na to call si gegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegegeg
loye na ana ju owo si awon araalu awon to ni leke awon to ni nkan mi won ju si ako o mo pa owo ti o pa yi lojo na o o mo gbebun ti o gba yi lojo na o lai me pe ojo ti a ba nu gagala ra nya ni oba mi edumare oni janu o oki ki kan delu lorin ko wa kan delu lorin lasan o kan dodo oba sita laafin a wi pe oko to mo fi tayin oba oni oko to fi on tayin to je pe to ba dodo won mo babubu ni ki wa lo so o oni e ki sita erun se bi oba ori oba sita ori re kanrin ti yoruba ba lere eyan kanrin abi asa ta awon mo de oni dani pe ah ori re gbonu wa so ohun loko to lo re fi tayin bi to lo bi oba se gbon se dide ni pe o ye lo re gboko to wa ohun oni je ko so mi mo se me ipi ase lo ba mo pa obo kin daba ase lo ba n pa nigba ti won gbe sita ti won gbe oko to de waju oba oni e dakun e dabo e se mo bo se mo se nkan ohun ni e mo binu oni e wo ohun ti e fe gbo nkan kan lenu re mo oye lo re be ori re e mo wi pe oba ma fi ori bibe o ma fi dollar ni yi ni oba n fori bibe se ko so ba tin mu je bi won se fe gbe oko to le bale ko to e jo n tori olo ori to n ko eji ko won oko bo n se ko eji ko won oko bo n se ko e to be lo re bi ori re oni ki won eji ko won oko rin bo n se ko ni saki ni oba tun pade ore da lo ba tun yin pada olokere eru lorin okere eru lorin okere eru lorin ori to ma ko to ma gba yi ta mi yan ma jo awon yan ti e da lo won ti obi ti kokori si oba kan moju tai ni oba wa ni pe iwo lo fe korin a fi onilu olodarin to ba da so wa ti reyan bo gbe bayi etan da lori oba sita nilu lorin ati oko to alarejo to ma fi awon olola to ba ti lore ba se nkan tayin lodo awon olola mi won fi onilu olodarin bitan e bo se waye nu o si waye ni odun 1960 e kan ni title fm le n gba olowe lowe ni eto e tin lo lowo bayi e lo fi ibere sowo sori itakun ayelujara ti mo bere pe ti won ba fi osun ati eyin aja ranse si yan yala iya ni ai baba ni won fi ranse si kilo tumo si e ja dojide oja mo nbo.

0: 32 FM 94.9.
1: Bóde jásùn tó láńdá nígbà kúgbà tábàjẹ́.
2: Gbogbo ní bara Golden Chance Lotto. Ẹkú àdúró ti wà lórí kórè nílé iṣẹ́ Golden Chance Lotto. Yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kún tún máa bèrè nínú ẹ̀. Níbi kíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto. Ilé iṣẹ́ ti wá àfààyè gbàgbà kúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Ilé iṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó. Tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà ṣe sàní winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto. Ìjẹ́ àṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
3: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
1: Ìgbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
2: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
4: Ó lẹ̀ lọ́wọ́. Mi ni jọjọ lẹ́nu ti rí láfún. Alábárò lọ́jọ́ ibite. Àyànfẹ́ mi láàrin àwọn òkèlè. Amala. Kọ́rọ́ bọ́tọ́ nínú àwo. Pọ́nlá nínú apẹ. Kò bá ṣe gbẹ̀gìrì. Kò ṣe wéjú. Ogé amala kò ní sanwó lọ sóde ẹnu. Ẹbí amala náà kọ́. Ó wa dẹ́dà ló sọ ìyẹn fún dogun ẹbí. Amala mi o. Ajẹ́ ta omi oge sí aya lára. Ẹ kú ojú lọ́nà o.
5: Hi. Yours very sincerely, Dean of the Old School here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. On classics, evergreen musical razzmatazz, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz,
6: Hit the Road, Jack, Don't You Come Back,
5: Classic Soul,
7: I Want Security,
5: Disco,
6: K-I-S-C-O,
5: Funk, Reggae. High life. And a whole lot more. Classics from three decades ensures keeping oldies and music legends in your memory. The password game gives you an opportunity to win something good simply for tuning in. Music Celebrity Birthday runs off the program on weekly basis. Join Sanjay on Classics Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32 FM 94.9 radio station. Together, let's reminisce.
8: Kò ní ṣú mi kò ní rẹ̀.
9: Má jẹ́ ó sú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32 FM 94.9 ẹ̀yìn ẹ.
8: Kò ní ṣú mi kò ní rẹ̀.
10: Bẹ́ẹ̀ni.
11: Àfojúsùn rẹ ni kó ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pin sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ lọ́kẹ̀ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3,000,000, 3,000,000 àti 4,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn. Substance Property òrùlé fòtẹ́.

0: ẹ kàsán
1: ẹ kàsán lọ
0: orúkọ yín àbí tẹ tí ń pè ọjọ́ òpó bí ọ̀dọ́ yìí ọ̀tọ́ dáadáa ọ̀kọ̀tọ́ dáadáa tẹ bá láǹfààní láti pè padà ẹ kàsán ẹ kàsán orúkọ yín àbí tẹ tí ń pè
1: bàbá ńkọ
0: bàbá wà dáadáa
1: orúkọ tẹ̀lé ní ọ̀gbàtàdé sàtọ́lá ike láìrí lámbà wa
0: mi gbọ́
1: ọ̀gbàtàdé ṣe èyí sàtọ́lá ike láìrí lámbà wa
0: ayàmì lámbà wa ṣé ó fún yín lórúkọ yẹn ni àbí ẹ má pè mí jọ bọ́ ṣé ó fún yín lórúkọ yẹn ni àbí ilẹ̀ òpópẹ́ máa jẹ ayàmì lámbà wa
1: lámbà òpópẹ́ yẹn lákàlẹ̀
0: ẹṣun ẹṣun ọyà ẹmu nọmbà ìbéèrè kẹrin ìbéèrè kẹrin ìbéèrè kẹrin ìbéèrè kẹrin ìbéèrè kẹrin ó ti yá o ẹ mọ gbọ́ igun pa lórí ọ̀bọ pa nídìí ó yà
1: igun pa lórí ọ̀bọ pa nídìí
0: mi gbọ́
1: oye I don't fear àwọn ẹsẹ̀ ẹsẹ̀ ẹjẹ tó ránṣẹ̀ ẹsẹ̀
0: wọ́n jọ fira wọ́n ṣẹ̀ sí irọ́ o igun pa lórí ọ̀bọ pa níbàdí kò sẹ́ni tí kò ní abájọ tiẹ̀ lára ó ní kálukú lọ́ lábájọ tiẹ̀ náà lára bẹ́ẹ̀ nǹkan bá ní pé ẹnìkan pa lórí ṣebí wọn náà pa nídìí wọn kálukú ló ní ààyè tiẹ̀ igun pa lórí ọ̀bọ pa nídìí kò sẹ́ni tí ò ní abájọ tiẹ̀ lára àwa lè mọ́ jọ fira wa ṣe yẹ̀yẹ́ wọn kálukú abi tiẹ̀ lára ni ẹ kàsán ẹ kàsán orúkọ yín àti tẹ́tí pé
2: ọmọ
0: yín ni murphy lásòkè àrẹ ẹ ṣeun ẹ fẹ́ bèrè bèrè àbí ká fún yín bèrè
2: ẹ fún wa ní bèrè bàbá mi
0: ọyẹ ẹ mú bèrè tó bá wuyin
2: ìbéèrè kẹta
0: bégún bá pé gba níta ọ̀jẹ̀ ológbòjò ní bàbá wọn bí ó sì bá bẹ̀rẹ̀ sí ní ta wọn
2: àfọwọ́ fún ara wọn ni o
0: kìí ṣe bẹ́ẹ̀
2: kìí ṣe bẹ́ẹ̀
0: bó sì bá bẹ̀rẹ̀ sí ní ta wọn
2: ẹ̀rẹ́ bàbá ẹnu àgbàló fi ti ń gbó
0: ẹ ṣeun wọ́n ní bó sì bá bẹ̀rẹ̀ sí ní ta wọn àbí àṣẹ̀ṣẹ̀ lé oṣù lára wọn bí olówó ni wọ́n ṣe máa ń rí bó sì bá bẹ̀rẹ̀ sí ní ta wọn ó túmọ̀ sí pé ẹlòmíì ẹ tí yá ti jẹ pa tí ò wá rí tí ó ṣe mọ́ ìgbà ni wàá máa yọra káàkiri àwọ̀tẹ́lẹ̀ aṣọ rẹ̀ ni ó máa wọ̀ káàkiri ẹnì olówó ni yóò máa dàbí àtòlówó kò sí láṣọ tí ó wọ̀ ló fi wọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ káàkiri ẹlòmíì ó lè fẹ́ máa bùgá kó máa mú owó tó yẹ kó fi pamọ́ yóò mọ náà làálà bóyá ó lágbèkẹ̀lé kan bì kan tí nǹkan ò bá wá bọ́ sí i yóò wà dẹni tó jẹ́ wípé ó wá ń tọrọ jẹ káàkiri yorùbá ni pé bó sì bá bẹ̀rẹ̀ sí ní ta wọ́n bí olówó ni wọ́n ṣe máa rí síkèsè tó náwó fàlàfàlà ń jẹta kọ́ ẹ ni tó bá yá ẹni tó yẹ kó máa fi pamọ́ kò ní fi pamọ́ yóò kàn máa ṣe làwùlàwù ni ẹ kàsán
3: ẹ kàsán
0: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè
3: fájọbí
0: olútayọ
3: bẹ́ẹ̀ni
0: ẹ ṣeun
3: ẹ̀ta
0: ẹ mú nọmbà
3: ká
0: wọn ọgbọ yín o
3: ẹyin lẹfun mi ń pẹ sàn
0: ẹ mú nọmbà tó bá wù ní ẹ mú ònkà
3: ònkà kẹjọ
0: àìfi ni pé ni àìfẹyàn pé yàn
3: ìmàlò kòsómàtẹ wọlú
0: ìyáálé àgbẹ
3: tọrùdóyán wọlú
0: tọrùdóyán òfo ẹ parí ẹ tí o bá ní òfo mi gbọ́ yín o ọjà wo
3: agbaye
0: mi gba
3: oja agbaye na ni gbogbo oja ni
0: ke se gbogbo oja
3: ojo keji oja
0: ke se gbogbo oja te ba nija bodija ni sin ojo keji re ijo ojo keji oja bodija kilo ni oni ni
3: oni
0: toze te ba wa die oja bodija lo la se ni bayan be
3: e ojo ko ni ke so jale
0: eh ha nti mo so yeyin se ni bayan ni oja bodija
3: e ani oja le ko la wi oja o
0: e ti mo so yeyin ito e ke so nanu eni oja agbaye eni ofo ojo kejo oja oko e pari e eni oja agbaye oja agbaye le yin so
3: ah e demi le ko si so ojo kejo oja oko ni se ojo oko
0: number yin ti pe onka ni ke e ti ke se igba onka yen le so ofo ojo kejo oja oko ni e mo ojo oko ma ni ojo ti won ma na ta pe ororun ni ta ba ti na loni bayi te ba de be lola e le ba nbe yo so fo ni o di orun mi ti nbo ki awon eyan to wa nbe ofo ojo keje oja oko yo ba ma nsoro won ma yan ni e ka san oruko yin ati bi te tin pe won gba
4: akibola lati amuloko
0: akibola tamuloko
4: yes
0: e sun ma
4: Yeah.
0: Emma number.
4: Number one.
0: She wants him number one, bam.
4: Number one.
0: Yeah, you find it keta. Oh yeah. What's yah? Konira yailu.
4: Come on, Konira yailu.
0: Come on, le drabi.
4: Konira yailu. Come on, Joe Mele.
0: Ah, it's best man. Konire yailu.
4: Omele omo.
0: Ah, ke se be?
4: I talk ma.
0: Ah, konire yailu. Tomele ba tin dun. Se me wi pe yailu ton ba ti lulu lo, awon mele ni won ma gbegbe leyin re. Sugba ti to ba ti wa nbe bayen to ba ti ri eni sugba re koni re rara ona mo sise igba to ti en to ba ke o gege bi won se bi awon elegbe bi olorin nikan ba wa lagbo ti o ba ri elegbe se n pe yo re be na ni iya ilu je si omele e ka san e ka san Eshun. Ebukun Oluwa ese o. Hello fi dan sori ta ko aye lo jara Facebook 32 FM 949 fe yin e. Mo so wi pe ejikawo ti an ba fi eyin aja ati osun ranse si yan kini won so. E ka san. Oruko yan ti tin pe.
5: Yani yara darebi.
0: Lata baby, awon ara baby nko o.
5: Alaabi alawa.
0: Eshun, e mo number.
5: Number 4.
0: Won ti mo number 4.
5: Ah, e mo number 5.
0: Number 5. Oya o. Malu to jebu.
5: Ah. Malu do.
0: To jebu. Ibere meta le dan. Malu to jebu.
5: Ah. E mo o.
0: Ah, e mo. Eshun e ti e fi akoko sofo. Malu to jebu lo fi ya je fulani.
5: Oh.
0: Ah, malu to jebu lo fi ya je fulani. Ah, ipari enu. Ola won ma. Ise ri eto ya fin karikora wa leko na ni a fin fi oya yeyira wa. Opolopo awon ibere gan mi a nbe ta pa fokan si ni e ka san e ka san ma
5: yes money adidu mi lati la daddy mi nko
0: ba mi wa dada
5: adise lojo pada daya aye ku ni ni ibere
0: ibere kelo
5: akun mi lele
0: elekejo Elekejo.
5: Mi
0: gba? Won ti mu.
5: Won se wa ti mu.
0: Won ti mu. e ma gbo sigidi fe seri ete
6: o wa gbe nkin lojo
0: o do nigi ikoko lamo
6: ita yi jo ara ikoko be ta ba yi ikoko be ni alamo ta
0: je aga ko la idagba
6: udu udu e ta
0: I got a lot of tin ba ni kin fun yin ba e mo ko bele bele la awon eyan mi na te pe ti won na ti won o ni bo si ba n tan na ni kin fun yo wa da bi osuju saaju aga ko la idagba gudugudu o kin se gbera bata o tumo si pe gudugudu ni baba ilu o le ri kukuru ki ba to ga baba oju bata lo ni gbagba mami risikat romo ke o se ni won me ti aba fi odun kan mo pe o mo ni osun ati eyin aja pa aroko seniyan odun ibe won ni osun ibe tumo si pe ki eni na ma tete yara bo o ke pe osun oni sun abi nigbati eyin aja tumo si pe eyin ti aja ba fi ba omo re sere lo fi bu je pe ti ko ba tete de kon ah awon iya mi e ka so
7: e
0: ka san sa
7: e ka so
0: oruko yan je tin pe
7: kola ke pelu lati mo kola
0: e seun ba mi
7: e fun le number keri
0: number keri won ti mu ike wa wa nle ike fa wa nle ike san wa nle
7: e fun ike fa
0: ike fa ike fa ike fa ike fa e je nja na dun mo eoro lenu eyin baba wa ijanja na dun me oro lenu odojo keji o mukun lowo
7: okay ni baba mun kan
0: tan eshun epe fun wa e ka san
8: bana
0: oruko yin ati bi ti e tin pe ba mi
8: akemakin lati do
0: eshun
8: Ibere kewa
0: bi era ba fi ni pegi
8: awon danu
0: a ki se osa loju ofan
8: oba dale ama tu pepe
0: bisu ba lora lebe
8: ibi ti o di gogoro
0: ah igogoro ko
8: igagara
0: ko
8: ah ikwanda
0: eh akemakin
8: siwaju
0: eh mo si yin siwaju eh lo ni
8: yo debu
0: kini won pele ebu
8: eh a pa isun la pa lebu
0: won ni to ba lora lebe
8: eh o debu na yin
0: ah ejin ba yin pare won ni bisu ba lora lebe riran lo ran
8: ina ni yo di gagara mo so be
0: e gagara ko riran ni riran ni ti o ni se je ti won ba se ti o ni se ti isu ba
8: odupun mi
0: eh fun yin o mo fi o se je lo be
8: ikanio
0: eyin le nka
8: eko la nko
0: inu mi dun sin ba mi epe fun wa epe fun wa e se gansa awon be bi yo bayi mo le be ni gangan ah awon eyan mo gbadun won e to ra ta yo egba oke e ka san oruko yin ati bi se tin pe o Temi tope lati Bodija. Ki le fe o?
9: Aso mu number.
0: Oye mu.
9: Number keje
0: meje ni. Oya o. Ile lawo. Oto si otan se. Oto si otan ise.
10: Oshodi abi.
0: Otosi ko tai si ara re.
10: Ah.
0: Eni yo olosi ni o ko wa tan si ara ti e. Ko yanjin ton se.
10: Otosi ko tai se. Oni on ko le sise eru.
0: Olohun o le sise eru. Bawo le se mo.
10: Ah mo mo na ji mo fun ti gari.
0: Igba gugo le gba o. Eh gba o. E ma gbo. Otosi otan se. O n fe nukun le olowo loda. Je kin salaye fun dada. Eni to pe o si nbe lara re. Ko rowo kankan lowo o wa de ile kan ti won kun abi ile olowo kan ti le yen to be ah won kun le dada. O ye kin won kun bi bayi. O ye kin won kun bi bayi. O ye kin won se bayi. O ye kin won se bayi. Ko si ran wa la ti nbe lara ti e. Telele ni niran.
10: Esun.
0: Lati ye yin. Abdulrahman Karim ba mi wa dada. Ah, igba mo bere wi pe ti won ba fi eyin aja atosun ranse si yan kini won so. Abdulrahman Dan Karim won ni pe idan si ibere yi ni wi pe rora se o. Sora re o. Eyanju e. E ka san.
11: E ka ka o.
0: E seun o ba mi.
11: Baba mi n ko o lati wo.
0: Ba mi wa dada.
11: Ba mi wo.
0: Se ti wa ni kokoro bayi.
11: Ah, o ka ba ye ko tin dojo ko ti kokoro wo.
0: Ti ga
11: eru wewe ni ma wo le de ni.
0: E tun le. Ibere ke dogun ibere ke dogun o ti ya o gbogbo ojude babe ni ke ko ni lese re keji
11: e ko ni lepo le meji
0: mi gba ko e fo ni lepo le meji
11: mi gba ni lepo le meji
0: ba mi ke se be o sugbon ma fun yen gba pe ke seyan ni suta le keji o ya owo la fin pe na owo. Omo le mo ni.
11: Awo ti ba gba ni wa le ti dagba.
0: Esun ba mi, esun. E wa
11: ta. Baba mi di poje olenu.
0: Be ni o. Be ni. Esun, esun, esun. Ti on ba fi eyin aja to sun ranse si yan. Papa julo be ya iya ni won fi ranse si ni abi baba ni won fi ranse si ni. Ki lo fa sababi re kini won so. E ja gbele kogbe ikan ni Taiso FM le n gbo. Eka san o.
12: Eka san san.
0: Oruko yin ati bi te tin pe.
12: Ayo ni ko lati Akubo.
0: Won gbo.
12: Ayo ni ko lati Akubo.
0: Lati Akubo. Oya e mu number.
12: Emi mo number mo fe bere bere.
0: Eh mo boya ma mo.
12: Ti an ba ni en ateleru to lo won ko odun kini ti mo re.
0: Mi gbo.
12: En ateleru to lo won ko odun.
0: En a
12: kini ti mo re.
0: En a selebu.
12: Eh to lo won ko odun.
0: Tolowo un ku odun. Eni kini tumo re? Ma sise lori e, e ma ye kin mefo. Esun. Eni a se lebo to ni pe owo un ku odun. Ba se nworan niran wo ni

0: Ọlọ́run ogo ogo ati ogo ogo ogo ogo ogo ogo ni fun oruko re Oluwa ye mi sile mi nje oba obirin ori afefe ikoni 32 FM 949 Premier Hill lawa ni Laughter House Premier Hill Mokola ilu Sibadan se ani ayin mo ki gbogbo eyin ara ile mo ni etun ka san eku kale eku dede asiko yi Sherry omi po lamu losan yi sugbon ma se ni common kobo ma se ni papapa bi awo ti baba isona te ba shakiyesi lana mo soro mama kan mama yen ni pe 70 years lawon ipe awon wa oko everybody is rerin lori social media won soro awon eyan pe mi ajo soro ko nsa awon okunrin o awon obirin sugbon mo fe ke gbon foran mama mi kan bayi mama yen ni ipe bo se yi awon eyan mo ni won se gbiyanju lati fi mama yen se yeye won wa fi foran yen ranse si mi won wa fe ka farabale mo fe ka gbo nkan ton so ko to di wipe a bo sinu agba mi eto fun sotan eyan ara ile se ti setan oya nbo ni kin ti gbe soke
1: hello e kuro le o oba obirin ori afefe alaafia ni eku eto olorun ma fun yin lokun atagbara o eni sise o eni siso oruko jesu ajinde aro ma je o oni program yin eni ti mama ti eso pe mama 70 ti o so pe ohun wa we oko mama wire awon eyan wa ti understand ni pe boya to tun so pe kini ya wa kini wa as I say kilo tu fe fi gbogbo nkan be yen se it's not easy at all eni je oba lo n pere lokunrin emi ti mo soro yi opo ni mi odun karun re e oko mi ti ku so loneliness yen O ma le pupo o lagbara bi 2-3 years ago ara o ma se mi bakan pe mi ti ere ni wi pe e ku le ka bo e pele o se awon omo to ti mari ni ma lo ba ni le won abi yi okunrin ni ma lo ba ni ilu to wa wi pe ki wa joko ti lorun so se mo asiko yi le yan ma so pe ba won ba ti lo tan oku baba ati ya sugbon to n ba olorun ba si mu enikan lo agba kamu na ni so ko ki ye opolopo bi mo se wa yi loneliness mo ma n gbe ku lara ni so tin ba kan lo si programs ki n lo ki n de but eyan ro lo ro bo ati pe emi pupo mo try lati mu yan tira nigba kan bi keyan gba bi house help teyan ma ma help ti o ma ni ko lo ko se tabi kini kan be ti awon omo yen o se won se gbara le afisenu se ko ni lo orisirisi lo nse ngba ti e fe lejo to iwo lo ma fi so e so mi o ko ma ba ti e lo lawon eyan e wa mu ta to ko ma daran si oluwa e lorun so awon eyan o ki mo yi pe keyan ori eni ki eyan gan pe bawo ni e pele sese lo ese yi ma de ro mi e so pe o da pele e mu bamu wa kin ba yin fi wo e mu kini ko wa kin ba yin fi wo bi osu melo kan seyin e wo kan mu mi ni eyin bayi o ro mi gan ti ba nawo si ba ma nawo si tipatipatipatipa lati le boya ori ni kin fi pa gba to le kankan to se mo igba e mu wa tun ronu pe yin ti bibeli so re o pe eyan meji ko wa sanju enikan pe te enikan ba subu enikeji agbe dide o re o ba se pe boya oko mi wa se mo baba yi ba owo yi e ba mi fi ori ipa e ba mi fi ba mu yi si kinikan titi be yan ni ma manage titi to ma fi tu o ba tu na ma sa rora mo bi ma se mu owo de be kin fi cotton wool nu so gbogbo oru nkan be le yan experience teyan mu mora sugbon àwọn èèyàn wa òdì náà máa ń gba ọ̀rọ̀ sí wọn rò bí bóyá ti ẹyìn owó kẹta yìí náà lèèyàn gbéléyà ṣé rí kéèyàn rẹ́ni sọ̀rọ̀ sí kéèyàn rẹ́ni bá ṣeré kéèyàn rẹ́ni bá gist ó ju owó kẹta lọ ó ju owó kẹta lọ ó máa ń gbé kúrò lára ni mo ṣe wà yìí gbé kúrò lára máa fọ̀rọ̀ mọ́ lọ́n lọ́kan màá lọ sí program church programs nìkan kí n tún gbọ́ rédíò ìṣe tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ yìí ni mo pa rédíò gbà mo gbọ́ program yín tán màá gbọ́ ti adóbolámù màá gbọ́ ti kí ló ti ń jẹ́ ohun àti ṣé bí n pé nìyẹn àti bàbá pàrọ́tò so àwọn tí a fi tí màá fi rẹ́rìn rẹ́rìn tí màá tún fi dárayá ó ní if not tó kọ́lọ́hun kò ṣàánú wa èmi náà kẹ̀dẹ̀ rèé mo ti retire láti 10 years ago since 2016 iṣẹ́ mọ̀ èmi yín àjọ ṣàṣoṣo ní 1988 tó kọ́lọ́hun kò ṣàánú wa bí life ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ àdúrà wọ́n gba àní dààmú ẹ ṣé o ẹ bá mi kílé o ẹ káwọn it is well.
2: Ẹ̀yin ara ilé mo tọrọ ìyọ̀nda kí n tó gbé ohun màmá yìí síta ọ̀rọ̀ lẹ ti gbọ́ ní ẹnu wọn yẹn o ẹ rí pé lánàá ngbà tí mò ń sọ̀rọ̀ mo ní kẹ́ ẹ wò mí dáadáa o èmi ò ń fi èèyàn ṣe yẹ̀yẹ́ o. No, I don't do it. Nítorí n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sí bí ìlú gangan ṣe ni tí wọ́n bá dá yẹ̀yẹ́ èèyàn ọlẹ́ àbí tí wọ́n bá ń sọ̀rọ̀ èèyàn tí n bá gbọ́ ẹ̀rí kọ̀ máa ń pa mí ni pé well ẹni tí ìjà ò bá dé bá o ló ń pèrè ẹ̀ lọ́kùnrin ẹ̀pẹ́ tí ò bá rí tí n tí ò la nǹkan kan kọjá tó yẹ pé gbogbo nǹkan tó fẹ́ ṣe pàápàá ló ń ṣe lójú ọjọ́ kò sí tí ẹ fẹ́ sọ létí ẹ̀ tó fẹ́ tà ni mo ṣe ní kí màmá tí ẹ bá wa sọ̀rọ̀ sí inú mi dẹ̀ dùn ẹ̀yin ara ilé ẹ jẹ́ ká ṣe jẹjẹ ká tó lọ sí orí ètò gan nísàn lẹ́ni mo ní àlejò pàtàkì lọ́dọ̀ mi mo gbé àlejò wá àlejò mi á kọ́kọ́ bá mi dárúkọ wọn ná fẹ̀yìn ara ilé tó bá ṣeé ṣe bóyá bẹ̀rẹ̀ ètò láti bẹ̀ àbí kí n fi ààyè àti orí ọ̀fẹ́ lẹ̀ pé tó bá jẹ̀wọ̀ ní nǹkan ṣùgbọ́n tí abala tó bá ṣèwò bá ṣeé ṣe lénìí àlejò mi ó gbé àlejò pàtàkì wá torí nǹkan kan kan mi lóminú bá a ṣe ń pa ẹ̀gbìnrín ọ̀tí àbí báwo lẹ ṣe ń pa bẹ́ẹ̀ náà ló ń pọ̀ sí bá a ṣe sẹ́ pé ẹ jẹ́ ká jẹ èkuru kó tán láwo bẹ́ẹ̀ làwọn èèyàn ń gbọnwọ́ ẹ̀ sáwo ká wá fi tipátipá bá ọmọ kékeré lájọṣepọ̀ ká kó gíríbọ̀yàn tí àwọn eléyìnbó ń pè ní rape by now èmi rò bó yẹ kó ti kásẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n níṣe ló ń pọ̀ sí ó wá jẹ́ ẹni tó ń pààyàn lẹ́kún ó wá jẹ́ ẹni tó jẹ́ pé àwùjọ gan ẹ̀rù ń ba èèyàn ó fẹ́ sáré lọ sọ́jà àti fi ọmọ ọdún mẹ́rin obìnrin ọmọ ẹ àti fi sílẹ̀ ṣọ́yàn ó wá jẹ́ ẹni tó ń pààyàn lẹ́kún bẹ́ẹ̀ ni manito lẹ́ni mo kúkú láwọn tán lè pajú òbí kán tún yọ àbìdùn ẹ̀ mani ẹ jẹ́ kí n gbé kan nínú wọn wá ká tiẹ̀ wá jọ fi ọ̀rọ̀ jomi tóró ọ̀rọ̀ lórí afẹ́fẹ́ àlejò mi ẹ bá mi dárúkọ yìí fáwọn ara ilé.
3: Ẹ ká sọ gbogbo ara ilé.
2: Ẹ bá mi sọ̀rọ̀ sókè mà.
3: Ẹ ká sọ gbogbo ara ilé orúkọ mi ni Epsiba Temiloluwa Oyetunde.
2: Wọ́n ní orúkọ àwọn ni Epsiba Temiloluwa Oyetunde. Mo mọ̀ pé ẹ̀yin tí ẹ bá ti gbọ́ orúkọ yẹn ẹ ti rẹ́rìn yóò ẹ̀yin àgbàlagbà lẹ pòwe ẹ ní erin ò ní fọn kọ́mọ ẹ fọn owó yẹn ti lana o fèrè ò pé méjì ni o tí fèrè bá pé méjì erin á fọn ọmọ ẹ̀ náà tún fọn. Níbo ni kí n ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí nítorí ìjọba àkókò torí ìbéèrè tí àwọn èèyàn ti tako tó ẹ̀ sí mi àwọn tí mo sọ fún tán ti fi ìbéèrè ránṣẹ́ ìbéèrè yẹn pọ̀ wọ́n wá kọ́ ní èyìnbó àlejò mi ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti apá bí àwọn eléyìnbó á ní what is rape kí là ń pè ní ká fi tipátipá ká fi báyàn lájọṣepọ̀ what is rape.
3: Ẹ ṣe gan nǹkan tó ṣẹlẹ̀ ní mo fẹ́ràn bí yorùbá ṣe ṣẹ́mi pé yorùbá ń gbà mí ó máa ń sọ ọ̀rọ̀ ní mi mo se fe so but ti your baba fe so won ma la mole like o ma ni itumo bo se so gan yin gan ti ma mo tun me or like oyin bo to je pe rape tabi kankan ni sexual abuse tabi kankan ni child sexual abuse so oyin o yoruba e na ti fi so ti so bo se je pe fi ti patipa ba yan lopo nkan te yo fe se to wa mu ara ni ti patipa ko fi ba yin yen se nkan ti a pe ni rape yen o de pin si orisirisi o ibi o le ma je pe o fi tipatipa ba yan lopo nikan awon mi o ko le je sexual abuse boya o ko fowo kan ni aito abi o ko se nkan to je pe o fara pe ke yan fi nkan fi ipa ba yan lopo
2: ti yo ba yin ba ye mi o
3: be ni ma
2: mo ni what is rape then sexual abuse and child sexual abuse ibere akoko ta nikan koko fi ranse si mi niyan se wi pe e je ka fi apejuwe si bayi mo ni awon omo kunrin lodo wa tajo ton sise nbi boya kin kan ma lo ki kan kan mu owo ko fi ko mi lorun lai gba yonda lo mi pe mama ma fe fowo ko yin lorun boya nipa ere sise o kan fi owo ko mi lorun se pe o ti commit niyan
3: ti o ba je pe eyan fe so bo se ri be ni bo se ri gangan ni e bo to pe boya ti ma n bara yin sere be
2: okay
3: o si normal sugba to ba wa tun wa lo n koja iyen ti ko de gba yan da ehn o ti eniyan ti lo di si nkan to ye
2: ko se pe o ti ye ki ma folopa ma won eyan ti pe ah e wo mi olopa ma ko everybody fun apere alejo mi boya ngba ti mo de Lucky Thomas omo mi daada ni ah mama e ti de e kaabo awon eleyi ba so pe og boyo kan og mi se Usman lati gbase lowo mi pe mama ma fe og yin abi kokan og mi pe se bi mama wa ni ya ki lati se o kan ko gba yonda o kan og mi o tun ti se
3: nkan ko wa tan pe ni body language ti body language yen se me pe ekan li ma lo loju titi kekan lo og yin
2: no
3: eyan temo
2: no
3: to ba je pe ti ma og ara yin be yen tele o si wa okay sugbo en to fe og yin gan ti mama wo body language yin be se nbo pe se ni iso wa good mo so fe kin ba won sere bi mo se fe ba sere yi
2: okay
3: se o fe kin ogun ati be be lo so en to ba ti ri mudun yin be yen koni ko wa ko wa ogin eyin go ti ma fun ni oju pe foju buruku wo be yen se understand nkan ti mo gbe ojo ati so
2: okay e ti salaye pe what is rape ke yon fi tipa tipa ba yan ni ajosepo nkan te yan o fe
3: be
2: ke yon fi tipa tipa se oda ta ba wa nsoro child sexual abuse ki la nso gan
3: child sexual abuse iyen ni o lo si odo awon omode ti agbalagba si omode
2: okay
3: any child sexual abuse bi ifipa ba yan lopo na ni so nkan to fi leso ni wi pe eyin ti o bai ti pe 18
2: okay
3: kini 18 ni yoruba
2: meji di logun
3: e ti o bai ti pe modun meji di logun koni bo ba to ba te so pe yen gan ko le so yen nkan ti ofin so ni
2: okay
3: so
2: to ba je pe o wu omo ti o si pe omo odun 18
3: beren
2: agbalagba yen gan o gbudo ko leto lati fowo ko
3: even to ba je pe omo yen gan gan
2: eyan rale e ma ti dide ku nbe emi npada bo e ku kale
4: ma wo mi bi mo se fe yin
5: mo nbo ka ti tu e fe
6: 32 fm 94.9
7: Gode chance to lanta nigba ku gba ta ba je
8: gbogbo ni bara golden chance lotto eku aduro ti wa lore kore ni lesa golden chance lotto yo ma tan lorun lori basepo yin pelu wa golden chance lotto lesa kese ni won san winnings o ni je tan kun tun ma bere ninu e nibi kibi lo ti le gba winnings e you can get winnings anywhere yi gan lo mo kan oni bara wa bale golden chance lotto kete lati so ni bara doloro golden chance lotto ilese ti wa afaye gbagba kuba laye akiso pe ti awon agent wa taja ma fi kan dikan ilese golden chance lotto yato lesa kese la won san wo to si han kedere faye lati gba yi wa waranse sa ni winnings friends. Idere ti le se Golden Chance Lotto. Beje asiwaju laarin awon akegbe.
9: To ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 07033976247. Adewon ati asotele nbe o.
8: Golden Chance Lotto. Ona to ya lati so de millionaire.
10: Eyin fans mi.
11: It's okay.
10: E lo sori gbogbo ikoni ba ni dore ni 32 FM 949 fe yin e asapo.
11: Asapo. It's okay.
12: Adedada alawo funfun. Omo araye safikun ewa re si dudu. Be atorun lo ti yanpin ajumorin pelu awon ipimo re. Ki fi saki sere pekiri atomi obe ti ko ta. Eja osan panla ama mu irin ajo re ya kia kia opala mala laarin awon onje ma je amala ku si lukun to jire e ku oju lona
13: hi. Yours very sincerely, Dean of the Old School here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock on Classics, Evergreen Musical Resumetaz, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz,
14: Hit the Road, Jack, don't you come back.
13: Classic Soul,
15: I Want Security,
13: Disco,
14: K-I-S-C-O,
13: Funk, Reggae, High Life, and a whole lot more. Classics from three decades ensures keeping oldies and music legends in your memory. The Password Game gives you an opportunity to win something good simply for tuning in. Music Celebrity Birthday runs off the program on weekly basis. Join Sanjay on Classics Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32 FM, 94.9 radio station.

0: to je pe to ba te de right authorities gan to ba ya wa lawon isejo mo boya eni eni to je abuser yen o ti lo san o fun boya parent awon omo
1: yen pe e be yen gbe gbe kunu we lo san hospital
0: iru awon cases ben wa to je pe won ma ni awon osejo mo da tabi ko je pe family member ni won ma handle ni family ni no family won
1: okay.
0: They want to settle out of court
1: okay
0: awon ko ben no wa sugbon pe ki nkan ti o fa ti awon eyan kin really fi report ni wi pe won ma n be re pe eyan ni gba won gbo then won ma so pe awon olowo lati sejo then threat wi pe to ba so waku tabi won sha ma threat won in any other way so awon ko to ma fa ni
1: oda e je ki n bere le ka gbe pe iru e sele ibo ni kon kokko mu omo yen lo pa sele ni kon lo ni pe ah a lo to ba ti diro lewon raye leni to ba do la lagbara olohun a lo si tolopa se kon momo yen wole kon kokko clean ara e kon to lo so ni abi kon kokko mu omo yen lo si lewosan for test
0: so si won ba fi pa bayan lupo nkan ti
1: the first step
0: nitori ni to ba je pe ilu ilo ti sele nkan teyan ne ma kokko se ni pe kokko bo se wa ko ma we ko ma change aso bo se wa yen ni ko lo straight lo si ile wosan
1: okay
0: kon so nkan to sele so won ma examine won ma take record on ma she everything before any yen to ko to change ko to we ko to se anything they will take record to ba je pe o ni apalara won ma ya picture
1: okay
0: so awon kan yen no ma lo as evidence ti won sese ma mu lo si odo lopa won na lo ma je gege bi evidence to ma lo ni court to ba je pe won gbe ejo yen lo si court so nkan ti sugba awon to ba je pe won ni so to ba di hospital won ma treat won ma fun ologun won ma se unnecessary things awon to ba je pe won fe lo si ile iwosan to je pe won fe lo si odo olopa fun rara won nkan to ma se ni wi pe ki won to we gbogbo nkan to wo sara lato kedele kon mu ko packet kon ma fi sinu nylon ko wa ninu bi paper bag
1: okay to ba wa ninu nylon kilo ma sele
0: awon nkan to ma lo lara lati fi se test
1: okay
0: o ma lo it to get contaminated but to ba wa ninu paper bag
1: okay
0: o ma wa preserved so they can take that then won le mu phone won
1: okay
0: kon record
1: okay
0: kon explain gbogbo nkan to sele bo se sele
1: okay
0: kon explain kon so date igba ton se recording yen ninu video yen at the time and everything kon record it perfectly bo se sele kon record it kon keep it then they can keep multiple because ilo ta wa you can go and put it somewhere and you will not find it again so and then evidence to ti keep yen no ko ni multiple ones ko ya so your phone then you can now take it to police station and take it as evidence the police people want more but she might take it, statements and all those things if it's one more but she might arrest and it will she and everything like that it will go to the processing and courts and all that
1: when we are talking about warning signs that a child or adult may be experiencing abuse what are the signs and the warning tabaribu ya omode abi adults don't experience abuse what are the signs and the warnings
0: okay nkan ti eyan ma kokko se akesi ni wipe eyan to je pe o wa jovial tele to kon bere si withdraw
1: se ngbo nkan ti a n gbiyanju lati so ni pe ta ba ti ri wipe omo wa yi se won ti n se ko to fun kini awon apere ti awon mama e ma kokko ri lara e to ni mo se wa se pe eyin obi e ti e ma observe awon omo yin o ni won fe menu bayi wipe awon nkan te ma kokko sakiyesi lara omo yen to ba je pe won tin fi lo ku lo lo abon te tin wonu game yen gan what are the signs and the warnings
0: so ibi nkan ti mo so le kan mi o ye ma ba won so ni yoruba
1: okay
0: omo ti o wa jovia to je pe all of a sudden kokan ni fe sere mo ko ni fe lo boya omo to je pe to ba ti de lati school to ba ti
1: se
0: o lo ni o lo sere pe lawon re ko se yen mo a ko fe ma wa ninu le sha sha sha then boya o ma n ba yin soro tele ko kin ba yin soro mo ati ra won kan be yen iyen la n pe ni withdraw
1: okay
0: o kan ti withdraw re kuro ninu normal environment
1: okay
0: then to ba je tomode ni nkan ta ma so fa won ya ni pe o eyan le je iya ko ma mo pe nkan ba yin se lo si omo e nitori pe omode se ta lu se omode yen lo nwe fun re bi story ko ta gbo to je pe won ni kini tin sele somo yen fun almost a year iya yin o demo emi wa nbere wi pe bawo ni iya yin o se ni mo se ko si apale are ni oju are bawo ni ko se mo pe iru nkan yen sele si omo e tori ko si ni bi ko se ni fapa sile la romode so ki awon iya ko ma bere questions
1: bere lowo awon omo won
0: so kin kan se pe kan ma mo mo yin mo le njo ke ma ma bere iru awon question yen ma fun bi nkan kekeke ni o ti ma ma bere be a to ba de lati school ba won ni school se won se awon wo lore ni school se ni awon omo mi gan le ma ni bullies ni school ki awon parents ma mo ibi te ba tin ba won soro na ti ma ma so iru awon kan yen fun ipa omo kan wa class mi ko like mi o ma nbu mi o ma gba mi o ma mu nkan mi so beyen conversation yen ma lo to je pe njokan omo yen fe so awon nkan mi fun mi
1: ko se pe ko mode lati school nsin bi iya kan ti momo eh mo gan mi ko doju mi sile gbegbegba ah ejo osi osun ni osun gbejo weri e ma jo mi lenu lataro ti mo ti lo ko waju mi jo ti mama ba jagbe momo lekini to ba jagbe momo lekeji to ba jagbe momo leketa loju woye ti yin alejo mi se ru omo be tun ma ni anfani lati so nkan kan to ba se fun ya e
0: ara oko iyan go teni je ki anything to ba sele go boya kan boya teacher kan na ti o de ye ko na ko ni le so ni le akon ma omo yen gan a ma omo ti o je tun tele kan ma ri po je tun akon ma gbogbo yin ko ni fe ba yin soro le mo
1: okay ah mo si ba fun eyan ara le laye lati da si lati bere ibere ti yin sugbon awon eyan won tako to ibere awon mi tun tin fi ibere ranse si mi lo ni ra baji gan e gbo won e je ka soro prevention teaching consent body safety and healthy boundaries kini awon ngbese ta le gbe lati fi daabo eko wo la le ko ati ba se le daabo bo ara o ti wa gan ati awon environment wa ta wa ni ailalebu fun awon to fi tipatipa bayan lajosepo yi prevention teaching consent body safety and healthy boundaries
0: okay ma so fun nipa ti awon obi si awon omo lati kekere ni ko ti ma ko awon omo ni nkan ti a pe ni sex education
1: se gbo won ni lati kekere lati je ki awon omo awon eya ara yen e daruko e fun won leyo kokan ori ere o beyan ba lagimu e lori olire daru oju ere o beyan ba mu igimo to fe fi gun e loju o gbudo gba a ma salaye won ni a salaye eya ara kokan nti awon eya ara won yi wa ati alebu n to le ko ba eya ara teyan ba mu owo lo sibi ti o ye ko mo owo lo awon alebu to wa nbe won ni lati kekere ni ka si ma ba won mo wa so
0: be ni ka de ma so bo se ri ki n se bi won se ma so fa wa ngba yen pe to ba fi tokunrin ba fo okun e wa lori ni baba
1: se mo mi so be fun
0: so ki then won ma ko wa ni school no but ultimately secondary school boya bi ss1 ss2 but rara o ye ki ati ma je ka won mo yin mo lati kekere
1: kama ni nkankan kokoro ka daruko kokoro yen gan ka so ise ti o ti itoki kokoro yen se ni igba si won wa ni akoko yen ah kokoro ehun o ti to ba bo ba lo ti bo dakan ba eje ka encourage pe so to ba tin lo teni kokan ba gba eni bi bai bo dele ko so fun
0: be ni de ka ma so ibi ti o ye lati je emi te man so nkan pe omode ke ni kokan ma fowo kan tori ibi to ti man bere ni ibi to ti fowo gbe eke ni ni to ba di ola wa fowo kan kan mi so e ma te je kan anybody ma fowo kan awon omo yen ni o lati kekere nitori emi bro la emi o be mi se feel ni yen mi o le je ka awon kan te ba fe ki omo mi e ka ro otito lati ibi ti e wa and then unnecessary hugging
1: ege we wa jo lo e n bo lati ni era fun ara bo le lo se 32 fm le ah mo ran omo mi lo sodo babirin e je ba n gbe lese ko pin ma be gbe omo elese
0: awon yen na
1: and then it is uncalled for you don't need to do that
0: then then o ka ma moju to won ka ma ko ma ran omo ti o ti to ran se ke ma ran lo si se lo ba mi ra magi wa ni junction awon kan beyen te ba fe ra nkan e ma ra fun ara yin e lo ma ra fun ara yin then time our time kon wa to je pe
1: adoro mo nse
0: then
1: so we're very dangerous
0: cause the time ti o le sele na sugbon ka wa na ka wa conscious of distance
1: Oni, how many, how parents, caregivers, schools, and communities can protect children? Bi awon obi, awon to je caregiver, ati eyin ilewe gangan, ati agbegbe ta nbe, won ni bawo la se le dabo bu awon omo won yi.
0: Ben. So ohun na lati so moro on bi gbogbo eni keni obi o teacher o caregivers o everybody ka mo awon nkan yin fun ara wa aye ti lu jara si gbogbo nkan lo ti wa online a le ma o a le wo pe okay a kan le wo online pe okay o mo ni omo du merin bawo ni mo se le ba soro nkan Google agbe jade fun yin. So ka equip ara wa lati mo nipa bi a se le ma ba awon omo wa soro nipa sex education and how to prevent sexual abuse and sexual abuse
1: okay
0: and all those things so then on
1: ati community community na fowo so wopo
0: pelu ki ijoba na ko gbe awon eto sile
1: ti won
0: le ma fi empower awon eyan lati mo bi won se ma take awareness and
1: yes.
0: training mm-hmm. and education for everybody in every sector.
1: Okay.
0: Yes, Ben.
1: Okay. Ah, second to the last question. One, how to respond when someone discloses abuse and how to support survivors. When you tell your kon bawa bawa to so fun pe nkan bayi ma lo sele si mi, e gba mi. One, ki wa ni awon nkan ta ti e le se eni ti nkan yen sele si oya
0: so nkan ti eyan le se ni wipe keyan koko gba won gbo na keyan koko gba won gbo ko ma je imi igba to je pe ati re awon cases to je wipe won ni iro won pada wipe iro le niyan pa
1: okay
0: ṣugbọn nkan teyan ma kọkọ ṣe ni pe teyan ba ri awọn eyan to jẹ ni pe o really ṣẹlẹ si won eyan ma support won eyan ma gba won niyanju pe that is not the end of the world o ti ṣẹlẹ so won e kan ma eyan ma gba won niyanju eyan ma fun won ni support ton ni de ma ba won soro eyan ma advise won teni e ba need pe o fe ki n ṣe gbogbo eyan lo ma fe report
1: pariwo awon eyan ki fe so
0: ben
1: o de ṣẹlẹ
0: ti awon ti o ba fe boya won fe ko dele ejo abi kan e fi won le nkan te kan ma se ni pe e mu won lo si ile iwosan ki won se necessary test and treatment for and all those things then won le ri awon to je pe won kose mo se nipa awon kan yi ti won ma ba ba won so bi awon counselor and all those things
1: eyan ale e je ki n fi aye le fun eyan bi meji si meta boya ti e ni beere te fe be lowo alejo mi ki la n gbeyanju lati so ni wipe sheri ka fi tipatipa ba awon omo kekeke yi ni ajosepo ti o to o ti nu elomi lo si orun apapa dodo ibere kan enikan ti gbe soke hello e ti wole o soro ni 09062009 tabi 07065 5000 949 e ti wole ba mi gbohun soke hello
2: yo
1: e ka san sa abi ma
2: ariwa lati sasa
1: e se
2: ti omo gan kayan kilo fun yan pe omo ma lo toro nkan
1: ehn
2: ko da tin lo ko da tun mi muri marun
1: se ko ma awon omo to wa lo ntoro nkan to je pe omo eyan to ma lo ntoro nkan lo wa awon bo da dugbo eni ki la le se si abi
2: eh
1: e se e gbo ki la le se si alejo mi
0: eh nkan ti ma so ni wipe kini o fa ti omo yen na fi lo ntoro nkan lowo awon eyan to lo loju titi
1: ati awon bo da dugbo
0: ti
1: se pa awon obi e o toju
0: eni exactly
1: ati omo mi loju kokoro ma
0: emi se pe ti omo yen ba ni gbogbo nkan to ye ku ni nile ko ni ma lo wa nita bi a se ma so nkan ni bawa se ma so a ma ni there's love at home like te ta ba tin ri teni kan se nkan ti ta ma wi pe sha you not love that home se ni o nje le yin ni ta ba like she lo nje le yin and all those things so omo ti o lo ntoro nkan kini o sele to omo yen na fi wuru wa yen so ki a je ka balance gbogbo e omo okan le dede
1: e je gbe le iwole hello
3: hello e ko to
1: e se sir
3: eh
1: Hello.
3: Hello.
1: Wọ́n ní tó ti rú ọmọ bẹ́ẹ̀ bá rí kí ni kọ́mọ yẹn ṣe.
0: Kí irú ọmọ náà kò rípọ́ọ̀tì ẹni ẹ̀.
1: Fún màmá ẹ̀.
0: Bẹ́ẹ̀ fún màmá ẹ̀ àbí ẹni tí ó mọ̀ pé ó lè kọ̀ṣọ́nà ẹni náà.
1: Ok.
0: Bẹ́ẹ̀ni. Then, nǹkan tẹ́ni yẹn kàn lè ṣe nìyẹn. And tó bá lè avoid ara wọn. Tó bá jẹ́ pé wọ́n jọ ń gbé nínú ilé ni. Àkọ́ṣà wá nǹkan tó jẹ́ pé nǹkan kò ní pa wọ́n pọ̀. Bẹ́ẹ̀ni.
1: Hello. Ìyá ẹ bá mi gbé èèyàn sókè tá rí. Hello. Ẹ káàsán. Yes sir.
4: Adébọ́lá láti ìlú Ìbàdàn.
1: Láti.
4: Mo kí àǹtí yẹn wọ́n kú iṣẹ́ o.
1: Ẹ ṣe sà.
4: Ẹ sẹ́rí àǹtí yẹn mo kí wọn gan. Àwọn iṣẹ́ ń bẹ́ wájú wọn tí wọ́n ó ṣe.
1: Ok.
4: Sẹ́rí tẹ́ta lọ sínú àwọn clubs láàrin ìgboro Ìbàdàn. Àwọn ọmọ 13, àwọn ọmọ 14, àwọn ọmọ 15. Kí wọ́n wọṣọ bí ọṣọ ọmọ ọdún márùn-ún tẹ́rí wòwò káàkiri àwọn yẹn ń kọ́ ẹ̀yìn àwọn ọmọ tẹ́ni pé kí wọ́n má tọrọ jẹ àwọn ọmọ tí bàbá àti ìyá tí òrí nǹkan fún ẹjẹ fúnra àwọn ẹ̀yà àwọn tẹ́ni ń jìwọ̀n síta láti pọ̀ ọ̀rọ̀ tọrọ jẹ àwọn lórí àwọn trump tó ń bẹ ní ìgboro ìlú ìbàdàn ìwé ti pọ̀ jù àwọn ọmọ kéékèèké ẹwọ́ náà bẹ́ẹ̀ ṣe lọ́ máa mú wọn yóò dára fún yín o.
1: Wọ́n wá kú tàbí ìbàdàn ìṣùá kí ni ìjọba gan lè ṣe sáwọn ọmọ yẹn torí àwọn ọmọ yẹn gan wọn ò tí ì yọ lójú ara wọn ò rerun ara rárá wọn ròyìn wọn gbé wọn sí àwa náà ti gbọ́ ń pa ẹ̀ kí lẹ lérò wípé bóyá tíjọba bá ránṣẹ́ sí i àbí ẹ bá ránṣẹ́ sí ìjọba kí lẹ lérò pé ó lè ṣẹlẹ̀ láàrin yẹn.
0: Àwọn ìjọba ni wọ́n níṣẹ́ ṣe láàrin yẹn nítorí pé ní abẹ́ òfin ná kí èèyàn máa báwo ṣe ń sọ ní
1: yorùbá ẹ sọ ní yorùbá yìnbó.
0: Sex work is a crime.
1: Ok ṣe gbọ́ kí wọ́n fi nà bí ṣẹṣẹ ṣe.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n lẹ́ṣẹ̀ ni wọ́n ní crime ní lábẹ́ òfin.
0: Lábẹ́ òfin. So tí wọ́n bá lè wá ọ̀nà tí ó jẹ́ pé òfin yẹn máa ń rinlẹ̀ wọ́n dẹ̀ máa enforce ẹ̀. Bóyá irú àwọn nǹkan bẹ́ẹ̀ máa dínkù àwọn ọmọ kéékèèké tó ń sọ pé wọ́n lọ sí
1: club
0: tán lọ ń fira wọn ṣe tàti pé tí àwọn wọn náà tí ìyá
1: wọn àwọn
0: tí wọ́n síta ìyẹn náà á dẹ́kun ẹ̀. Then tí system bàbá wà náà bá ń ṣiṣẹ́ tó jẹ́ pé gbogbo èèyàn tó yẹ kó ríṣẹ́ ṣe ríṣẹ́ ṣe gbogbo àwọn èèyàn tó yẹ kó rí jẹ wọ́n rí jẹ àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn tí àwọn èèyàn máa lọ fi ara wọn ṣe iṣẹ́ ìnà bí kò ní sí ó máa dínkù bẹ́ẹ̀ ni.
1: Ṣé ẹ ti gbọ́ wọ́n ní ìjọba ló níṣẹ́ ṣe ipe kìíní kan wà tó ń pè ní sex work pé tíjọba bá lè gbé òfin láti dé kán wa gbo dẹ́kun fún wọn wọn la dínkù. Ẹ bá mi gbé yẹn ta níyẹn ní kẹtẹ hello. Ẹ mọ̀ ń gbọ́ yín ẹ káàsán máa o.
5: Ṣé ẹ ní àwa òbí a níṣẹ́ láti ṣe tí ẹnìkan bá dédé sọ́mọ wa lówó ládùúgbò tó dọ́kọ̀ rẹ ẹgẹ́ ká jáwé ẹ̀ padà fún pé pàṣọmọ mi lówó ìdílé tí ń bẹ̀rẹ̀ mi rẹ.
1: Bẹ́ẹ̀ ni. Hello.
3: Hello, ma.
1: Mo wa pelu yin ma. E ka san.
3: E jo ma. Mo ba ni eni to je pe won fun mi ile pa ba lo ni ile. Won da omo yen se ni. Ki to bo pe ati e. Bo omo yen ri mo gege bi baba si ya o. O ri mo gege bi baba ati je. So, o ti wa di pe o pa pa so ri pe ìkọlára àwọn ọmọ ènìyàn tó jẹ́ ẹ̀sùn fóun ṣàmọ̀ pé kò tó ẹ̀gbọ́n òun
1: nígbà yẹn ó ń fi tipátipá bá ṣe
3: ó máa ń fi ó ti ń bá òun ní àjọṣepọ̀ ìgbà tó yá ó tún wá bọ́ sórí bàbá ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ débi wípé ọmọ yìí ti fẹ́ bá kúrò nílé ó bá wá lọ́dọ̀ mi níjọ́ kan bó ṣe ní mo gbẹ́sẹ̀ tí mo lè gbé mo ní láti dá ọmọ yẹn padà sí school ìgbà táwọn tíṣà wá pè tán wá ń bá sọ̀rọ̀ ló wá ní láti sọ fún wọn wípé bàbá òun ò fẹ́ tẹ̀lé bàbá yẹn lọ sílé torí pé ó máa ń pa bá òun lọ.
1: Ẹ ṣe ma
3: mi ò jẹ fẹ́ mi ì fẹ́
1: mọ́mì wa ẹ ṣe ó ti yé mi ṣe nọ́mbà mi wà lọ́wọ́ yín.
3: Ṣé ọbabìnrin
1: bẹ́ẹ̀ ni
3: ó wà lọ́wọ́ mi
1: tí bá ṣe tán ka ẹ tẹ̀sí mi èmi àti yín lájọ ṣiṣẹ́ yẹn kò síbi méjì tá a lọ ju ẹjọ́ máa ṣe bí social ẹ bá mi sọ àbí mo lè fi nǹkan tó ń sọ yẹn yéyìn náà.
0: Bẹ́ẹ̀ni.
1: Nbo ni ká lọ àfẹ lọ ṣé police station ni ká lọ àbí social work.
0: Ẹ lè kọ́kọ́ mú ẹjọ́ lọ sí Ministry of Social Welfare ní Secretariat.
1: All right.
0: Tó bá jẹ́ Ìbàdàn. Tàbí any other state gbogbo state ló ní department yẹn ní Secretariat.
1: All right. Ká lọ ọbẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ó ti dà. Who is going to be? Oh yeah, yeah, can she bow me, no? Hello. Eti wale o, eh soro ni o. Mhm. Oh yeah, eba mi gbe yan alejo mi. Mhm. Hello.
6: Hello now.
1: E kasan.
6: E kasan now.
1: Yes.
6: Yes ma. E ku ise ma o.
1: E se.
6: Mo ki aunty te gbe wa loni, won ku ise opolo, won ku
0: ise ma. Amen.
6: Kẹri ntẹmi náà ní sọ́ọ̀bẹ̀ yìí pé àwa tá a jẹ́ òbí a níṣẹ́ láti ṣe ká máa mójútó àwọn ọmọ wa obìnrin dáadáa tó ká dẹ̀jẹ̀ kí kọ́ máa jẹ́ kí bọ̀dá àdúgbò kó máa jẹ́ pé kọ́ máa fún wọn ní nǹkan àbí kọ́ máa fún wọn lówó tó ìyẹn ní ìmọ̀ràn tèmi tí mo ní pé ká wo òbí ká mójútó àwọn ọmọ wa obìnrin ká dẹ̀yẹ máa rán wọn iṣẹ́ alẹ́ tọ́ba ti rán ọmọ obìnrin níṣẹ́ alẹ́ kò ní sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ má máa wọ ìwọ̀kù o ọlọ́run fọ ẹ kú ètò mà ẹ ṣe mà.
1: Ẹ ṣe ẹ jẹ́ ká gbélé sókè. Hello.
7: Hello, kásán ma.
1: Ẹ kásán sáà, orúkọ yín àti ilẹ̀ ti ń bá mi sọ̀rọ̀.
7: Ndé láti ẹ̀dọ̀gbà.
1: Ẹ ṣe kí lẹ nífàlejò wa.
7: Mo fẹ́ bẹ̀rẹ̀ pé ẹjọ́ tí èèyàn bá jẹ́ boyfriend girlfriend kọ́ àwa mi pé jẹ́ èèyàn tí wọ ẹtìn ọkùnrin boyfriend ẹ̀ ò lè súnmọ́ nìyẹn ẹ mọ̀ pé ẹnu máa àwọn ọmọ sí akínwùn kó báyìí.
1: Ẹ̀wọ̀n lẹ fi ń ṣeré o ẹ gbọ́dọ̀ súnmọ́ rárá ẹ gbọ́ ìbéèrè.
0: Àwọn náà ti dáhùn fún rárá wọn ẹ gbọ́dọ̀ súnmọ́.
1: Wọ́n lẹ́yìn náà ti dáhùn fún rárá yín wọ́n ní kódà kó jẹ́ pé òun gan ló sọ pé kí ló ń ṣe é na let's go there kẹ́ ẹ yá amúchokòtò yín kẹ́ ẹ yá sọ́kùn lẹ́lẹ̀lẹ̀ kọ́ ní kí ló ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká kó ara ní ìjánu tó bá jẹ́ pé lóòótọ́ ló fẹ́ fárábìnrin yẹn ìbálòpọ̀ is not love honestly speaking ẹ̀ṣẹ̀ ni ohun tó jẹ́ pé wàá jẹjẹjẹjẹ lájẹ pé tó wá fẹ́ máa at the end of the day tẹ́ ẹ̀ bá fẹ́ ra yín kọ́ tẹ́ ẹ̀ ti bá nǹkan jẹ́ mọ́ra yín lára ẹ jẹ́ ká gbé last caller for today. Hello. Ẹ ti wọlé ẹ sọ̀rọ̀ o. Hello. Èmi ò mọ tó dé tá ẹ sọ̀rọ̀ ẹ̀yin lẹ̀ sọ̀rọ̀ o. 09062949 ẹ yẹ bá mi gbé tààrin lẹ́gbẹ̀lọ́ ẹ̀yìn yẹn. Hello. Ẹ kásán sáà.
8: Ẹ rà máa.
1: Yes sir.
8: Mo kéré màtẹ́jú wa rí.
1: Ẹ ṣe.
0: Ẹ ṣe sáà.
8: Mo ní jẹ́ bẹ́ẹ̀.
0: Àmì.
8: Ẹ jọ rẹ̀. Mo tó yẹ wọ̀ mí lára.
1: Ẹ ṣe sáà.
8: Ẹ ká ṣe láti gbò wá because ọ̀rọ̀ pinlẹ̀ ń sọ. Mo bẹ́ ẹ tán. Ṣé bí mo dà ní? Ọmọ ọdún mẹ́sàn-án ẹ̀mí ọmọ ọdún méje owó mara tó ń tọ́jú ṣàṣepọ̀. Tí kò sí ìjìyà fún yẹn because ọ̀pẹ tọmọdé gbogbo ọpẹ wọlé pẹ́ ẹ̀ ń sọ èlò orí kó ní ìjìyà
1: obìnrin kan. A sọ sà a sọ ìjìyà wà fún ọ náà sà. Ẹyin
8: ìwọ̀n tó bá ti.
1: Asomoro pe okunrin na okunrin won se ru e fomo okunrin kekere ati somoro mo ti fi seto ri gan mo ti fi seto ri ni won bi odun meji abi meta kan
8: baba meje o ran ni se ni ngo ti nda to wole o si ti le kun won ba se re ati be won bo soro re
1: te ba ti riru e te ba fe ran iru awon eyan to ba je victim be yen lowo e gbe igbese lo si secretariat to not ti daruko yen pe ministry of social welfare o wa ni secretariat ko si state ti o ni e se gan momo lore o e se e we eyan ara ile ko ndu ko po kin bayi ni obe oge e se oniyan se olobe se gbugbe se de ba mi fife je na mo dupe lowo yin alejo bi le kan si e ba mi daruko fun awon ara ile
0: e se gan ni ma wo ko mi ni temi loluwa fc bawoye tunde
1: se ta ba tun gbe yin wa ni jomi nko
0: be ni ma e le gbe mi wa jomi
1: e wo omo yin ore yin oluwa ye mi si nse ri pada lo sile te ba nilo alejo mi fun anything te fe gbo e pe mi sori ago emi mo be se ma ri alejo mi 08166756685 ipade mi pelu nsudi ni ola lagbaro olorun
9: oba to do ni wa o daro ma wo mi bi mo se fe yin
10: mo n bo 32 fm
11: 32 fm 94.9

0: fẹ báyìí. Kí ma fori ọ̀fẹ́ lẹ̀ fáwọn èèyàn láti máa tẹ àtẹ̀jíṣẹ́ ọkọ̀ wọn nìkan. Kí ni wọ́n fòó kọ wọn ṣe? Tírẹ́nì kan bẹ tá máa ṣe fáwọn èèyàn tí wọ́n fi ń di ọlọ́lá dọlọ́lá yìí. Owó ni wọ́n ń gbà o. Ṣùgbọ́n wọ́n níbi bá ti wà lórí ètò èèyàn 50 àkọ́kọ́. Tó bá ti tẹ àtẹ̀jíṣẹ́ ọkọ̀ wọn sórí nọ́mbà tí mo fẹ́ pè yìí, wọ́n láǹfààní àti àdmìtì wọn wọlé lọ́fẹ̀ẹ́. Wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́. Nọ́mbà tẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí ni ó kọ yín nìkan náà ni kẹ sẹ́ndì síbẹ̀. 08102889787 Má dọ́là sí o. Ọ̀la tẹ́lòmí ń dá sí gbogbo ohun tí ń gbọ́ ní nǹkan dáadáa. Òun ló ń fà á tó fi ń dèrò ẹ̀yìn dòní. Torí pé bàbá ti ń dọ́là sí ẹ ti wọ̀rọ̀ rẹ nù. Gbìyànjú kọ sọ́nà ọ̀la kalẹ̀ láìsúṣẹ́ táwọn ọmọ àtàrọ́ ọmọdọ́mọ tó bá dé ọmọ ní yọ̀ọ̀dà àfúdájì wa àbí mọ́mì wa. Business Entrepreneurship Project tí àtẹ̀jíṣẹ́ ó kọ̀ rẹ síbẹ̀ 08102889787 Ààrẹ kan rí lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹ má jà á máa wo gbogbo àìṣedédé àti àwọn ọ̀kùnrin wa ká máa wá fìtì sí pé Nàìjíríà Factor. Ó ní bàbá jẹ́ ọmọ Nàìjíríà kò ní ká settle for less. Èyí ò ní pé má gbégbé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ọjọ́ ọmọ Nàìjíríà. Opportunities pọ̀ lórílẹ̀-èdè yìí. Ìwọ ni kò grab yìí tí mo mú wá fún ọ lọ́wọ́ kan.
1: Ọ̀jẹ̀ ti kúrò ní tànà, egun ti dòwó. 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Hello, this is John Bennett from BBC Sports. You're listening to 32 FM 94.9.
3: After the tactics comes the play.
4: It's Cardi, what's he gonna do? Oh!
3: After the play comes the goal.
4: Could be the match winner from Lionel Messi. Ronaldo!
5: Aguero!
4: Aguero! That'll do it! It's a terrific goal!
3: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9.

0: WFM 94.9.
1: Ẹ kú ètò mọ́ ń gbádùn ẹ̀bẹ́ ṣe ń fi àjágbà kọ̀ọ̀kan sí yẹn o.
2: Ẹ ṣe sá o.
1: Wà ní jí ń gbé lórúkọ Jésù tọmọtọmọ o.
2: Àmì Jésù, ẹ ṣe sá o.

0: atenu je ti wa je bayi atenu je ko en to ba ti dajo aye sona ti awe eyan ti won wa o ti ku o latenu je
1: yes now
0: abi ti ma wo pa fe fi pa o se le se na wo ko fi pa o
1: ah eva original lara buke o kere
0: experience
1: oh my god so ra won ti a mo npe I want to do very party I want to shake ni kole no jo meta e fundraising I'm raising money ni
0: but a pin wa lawon eyan yen ti ba be fun yan lowo mi ni fun e lowo lojo na abi ki fun e ko to se ko le ba ko pa
1: o bere latori aso ta ba mu se wo mo ye tan ma se bi ni isin
0: be ni a ti se na wo kon gba kon ni e fe se oku ye igba ti won ma so ta ba de igbo ta ba na so bi 1000 ni igba ti won gba so yan gba so le 15000
1: in you kere so mo ye ti a mu fun aso awon mo je da ko mo je da ko
0: bo e won wo pe nigba ta ba se wedding ti aba ma so ti aso lo 50000 teni o baba mu ti wedding yen ba tuka so ma da wo wa pada
1: ko ni tuka to ba de tuka
0: a lo si wedding kan to ye pe mo dele
1: ah I was out of the world. I said,
0: oh, delay. Oh, Monto Valley. Hey, ya, Ogbe, Jekale. Ya, ya, Ogbe, Jekale. Be a fool, I mean. Be a question. You can't deal. Okay, Bun Jen, be so missing. Okay, fellow, be fine. But be a shame. Mumble and Bajila, I'm very funny. Ah, Monto Rolu, I won't be a quill, Jan. I feel quite letty, ya, letty, Yoko.
1: Oh, sweetie, Yoko.
0: Oh, so I do.
1: Kai.
0: Oh, I'm going to delete. I'm going to
1: delete.
0: Oh, I'm going to delete.
1: Eh, wo. Atele ta fi se investment atele to je wi pe a se lo to pe ah e wa ba wa yo ni o nkan bi ayo bi ire bi idunu koni ko le wa ko si ton le wa e ja mo bara wa yo ka yo mo ku o ni le ti wa na e ba mi yo tile to ye o 32 fm 94.9 awa tun de gege bi ise wa ala layo yin re o
0: awa layo no da
1: I want to be a little bit ọkà ló fẹ́ bí ẹyin kíní ni ẹran mọ̀ lù ni wọ́n fún ọ wọ́n lè wá bọ̀ fi pọ̀ mọ́ sí àbí kó jẹ́ pé ẹja ni wọ́n fún ọ so máa ń pé chicken tún ti yàtọ̀ sí beef báhùn bọ́ sì máa ń sẹ́nu wọ́n tún lè bá yín fi sàláàdì sí tó bá dé pàtí báyẹn ifá mọ́ bèrè ráìsì
0: ọkà ni ọkà ni ibi tí wọ́n ti gbé wọ́n ti ayọ́ ti wàá béèrè wọ́n kàn gbé bíbẹ́ ta wá wàá kàn yẹ lórí ẹ̀
1: ni bàbá ẹ̀ ti lọ ó ti lọ gbogbo ẹ̀ yà dáadáa ẹja tún bára wa yọ nírọ̀lẹ́ yìí ẹ ti mọ bá ṣe máa ń ṣe ẹ mọ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ni àwọn tẹ bá fẹ́ kábà yín kí bóyá wọ́n ṣayẹyẹ birthday ni o wọ́n ṣe wedding anniversary ni o ayẹyẹ tí wọ́n bá ń ṣe ẹ jẹ́ ká mọ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ orúkọ wọn orúkọ ti yín àti orúkọ tó jẹ́ pé tẹ bá ti dá báyìí wọ́n ti tètè mọ̀ pé yín ni kí láyẹyẹ tí wọ́n ń ṣe ọjọ́ wo gangan ni wọ́n ṣe ṣé wọ́n ti ṣe kọjá ni ṣé òní ni àbí wọ́n sì dájọ́ rẹ̀ sọ́nà ẹ já mọ̀ nínú àtẹ̀jíṣẹ́ ọ̀hún ẹ tún lè jẹ́ ká mọ̀ náà tí wọ́n bá sí nìbàdàn ibi tí wọ́n bá wà kí a bá ti ń bá wọn sọ̀rọ̀ kó lè dánmọ́rọ́ dáadáa olú ṣọlá ọmọ mọ̀ọ́mọ̀ ló kọ́ mi agbẹnusọ yín nù.
0: Èmi ni Kúnlé Fàníyì Ifáàlà TV kọ̀m̀pútà àdáfà Ifáàmì ni Normal Space mi máa ń pè. Ọwọ́ mi ti sùn láti kọ́ bí wọ́n ṣe fi mélòó kan lẹ̀.
1: Pẹ̀lẹ́ bèbí. Ìwọ nìkan wà ń dá wọ́n
0: ara jù.
1: Oh sorry sorry. Ẹja tí sójú òpó lẹ̀ kí àtẹ̀jíṣẹ́ ọmọ wọlé 0906-2000-949 ibẹ̀ lẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí 0906-2000-949 tẹ bá tún wá lè fi ránṣẹ́ sí wa náà lójú òpó ti WhatsApp tẹ bá sẹ́fù nọ́mbà náà sórí WhatsApp yóò ti gbé kíní logo 32 fm jáde ẹ ti mọ̀ pé ibi tó yẹ kẹ́ tẹ̀ sí náà ẹ mọ̀ pé o ẹ̀kíntẹ́ ẹ bá ń pè ní láǹfààní láti gbé ìpè àtẹ̀jíṣẹ́ iná ni kó mọ wọlé lórí 0906-2000-949 ẹ jábẹ̀ sí mọ wò lẹ́yẹ kankan èjì èjì tó bá láwọn tí wọ́n tuntun fi àtẹ̀jíṣẹ́ wọn ránṣẹ́ pé ká bá wọn kí àwọn olólùfẹ́ wọn bó ni ṣé àtẹ̀jíṣẹ́ nù.
0: Òun náà ni mo kò tí.
1: Ó ti jáde.
0: Ó ti jáde.
1: Ṣùgbọ́n rè. Pẹ̀lẹ́ ìfá.
0: Kò tí ó ṣe jáde ni ṣé mi mọ tí mo ṣe ni má kò sí mi ló ṣe bó ṣe ti wá jáde
1: báyìí. Ibo ló wá lọ. network
0: mi. God bless me.
1: Kọ́mọ́ lọ jẹ́ pé n tí mo rò ni.
0: Èmi
1: mọ̀. Okay, ẹja wo, ẹ wọ́n ni pé ká bá wọn kí ẹnìkan Precious.
0: Precious ẹ̀yin ìtàn kọ́mọ láfẹ́.
1: Okay. Ká gbìyànjú láti pè wọ́n bóyá nọ́mbà wọn yóò lọ. Bá tún ṣe mọ̀ wo àwọn àtẹ̀jíṣẹ́ mi tí ó ti ń wọlé lórí text message. No, lori
0: 0906-2949 0906-2949 kile di nan she ati pe bawo le nan she jesi yin kile ruko yin ti won mo dada ati be se jesi won ti pe ta ba pe daruko yin le kan bayi won ni ro le mejo won ti pa bra lagbaja ni abi Mrs. Lagbaja lo ni ki won ki awon ati number ni e ma fi so si wa de ma pe
1: e je ka de o different road Oya won gbe pe wa
0: ni e ma pe kini a ni pick
1: road

0: nìkan nìkan ni lẹ́la àádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀bọ̀ lẹ́yìn 32 FM 94.9 à ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
1: Show me your 32.
2: Láì ṣe rainbow ẹ wo bẹ ṣe rí bí assignment fine art ẹ ṣe painting ni yín ṣe kẹkọọ gbé yín kọ ògiri museum kẹkọọ gbogbo ara ṣe kọlọ kọlọ wọn ṣàánú yín kọ wọn ṣàṣàkú sàárẹ kí ni tá a ṣe tí ọdá makeup wẹlẹ kí ló ṣe ní tí mo ti ṣe tí mo ti parí. Mo rí pó ti parí ṣebí torí ẹrẹ ló fi full stop sáàánú rí gbogbo ṣe ń jẹ chew gum gan bí ẹ tó ń jẹ yà so o work out ori ni bo se nje ti gum bayi ni pari re se press up nigba ti se pe yen je pomo kete kete
3: o pari o e ba leyan ni sogo mo en ti ogba go ni je o bo won ti ba bo fu eleyi hin tan wo bi akoku ewon
2: won ba mi so so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe
3: agbo were si wa won mo pe npade yin loni ni.
4: This piece was performed by Hussein
5: 32 FM 94.9.
6: Let's be poor.
5: Breathe.

0: 2 days.
1: Good internet changes everything. The way you work. The way you relax. Even the way you stay close to those who matter to you. Hello. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
2: Airtel. Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: Gode chance to lanta, nigba kuga kabaje.
5: Gbogbo oníbàárà Golden Chance Lotto, ẹkú àdúró ti wà. Lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn. Lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa, Golden Chance Lotto, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto, iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkísọ pé kí àwọn agent wa tajà máa fi kadì kan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá. Wàrà ṣe sàní winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto. Péjì aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
6: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 0703397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
4: Ìgbàkúgbà ká bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
5: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
7: Ó nídìí tá a fi ṣètò tó yẹ, tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
8: Ó nídìí.
7: Ó nídìí tá a fi ń tara sàsàsáré àtijẹ́ àti mu lójoojúmọ́.
8: Ó nídìí.
7: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ogun M&B paracetamol, the red one, jagun labi abara pupa lójoojúmọ́.
8: Ó nídìí.
7: Lọ́gán ní gba ara ríro yọ lágọ̀ọ́ ara ní kíákíá, ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá. Nígbàkúùgbà tara ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́, oògùn M&B paracetamol, the red one, jagun labi abara pupa ni kó fi dá padà síbi tó ti wá.
8: Ó nídìí.
7: M&B paracetamol, jagun labi abara pupa dára fún àtẹ̀bí rẹ, ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì, tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol, ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.
9: Àmàlà dúdú, àmàlà funfun, àmàlà tó fẹ́lẹ́ bí etí ní ṣàwẹ̀wẹ̀dù tó yọ kòlòlò. Ọ̀rẹ́ ìmùlẹ̀ gbẹ̀gìrì pẹ̀lú ẹran tó muta. Káàsà ẹ̀kú ojú lọ́nà.
10: Àfojúsùn rẹ ni kó ralẹ̀ tí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀. Àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè Ológun Ẹrú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3, 2,000,000 àti 4,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọyì ohun tó dára, wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkìtì ti Premier Mọ́kọ́lá, ìlú Ìbàdàn. Substant Property, òrùlé fòtẹ́rùtọ̀.
11: My brother, I hear say Lafarge don't change name.
12: Yes, now.
11: Lafarge Africa PLC
12: don't transform.
11: Come become HBM Nigeria PLC.
12: The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company.
11: We help build Third Mainland Bridge,
12: National Assembly Complex, First and Second Niger Bridge them,
11: Cocoa House,
12: National Theater,
11: plus plenty of construction. For this we come.

0: Radio me. 32 FM Tiwa Hoki.
1: Eka bo pada lati ju di oja. Eka ni 32 FM le ngbo olore ilu ni etu tin lo lowo bayi. CSO la jo npo lataro a mo bi ton right chief lo. Awon mi te ni pe boy chief fe sa foro ni mo fi ran CSO. Lo
2: chairman kan ton je olore ilu ni. Isugo wa se ri opolopo nkan la awon eyan o mo oni Nigeria ji o kese go wa na le o da wa le kan mo gbe Donald Trump jade le mo gbe Emmanuel Macron France jade ka giri kun Elizabeth kun Charles e mo gbe jade le mewa ko ma wi te
1: mi gege bi oro agbado eyin te wa sile kan mo se pe o si lo mu yan se ba ta wi pe awon agbe ti won da ko agbado ta pe won ti ni red made market pe awon be wa agba lodo awon ile ise ko le kan ma ta fun kan ma fi produce awon kan ni
2: si gbogbo nkan ko la mo ta fun le ise o da lapeju enisin a nje pon mo lara mo lu lara re na la won kan to bi se leather de bi se bata se bagi se belt kankan gbogbo e ko la mo fi pe se a mo je nbe na
1: si ba bi agba to ba lo ba awon ti won ta agba do yen ise o mi wo won tun ma se
2: bo yo jade agba e ogede
3: edo
1: e kale
3: e ba ta le wa tokun wa e ku se ru
2: e se yi o da kan mo olotelele ko mo kankan
3: o ko mi ni saiz ata onkan
2: le o
3: oloye saiz
2: kilo sele oloye alusiwo ta lo bi ajo loye alusi oloye wo lo banki
3: eh atokun
1: e kale
3: o da be ni pe anga iso gbe ni mo nle sin gbogbo igba ni
1: eh
3: ah ah abi nkan to mu lo fa
2: so o kilo fe so bayi
3: o da o e ku eto nti yin mo kin dada
1: esun
3: e dakun eh CSO
2: kilo sele
3: mo fẹ bere
2: tani e to gbe be kan lowo mi tani e to be kan lowo mi
3: e se ba wa la gbe si bi to wa
2: iwo ko
3: baba parun to lo gbe o sibe
2: kilo fẹ so kilo sele
3: eh je so mo fẹ so ah olohun ja ku oyo pe la nga isu yi ah now agbo ke gbe awuye uye ta ngo lo to won ti so wi pe ni eh ayomo le wi pe ki awon de wi ki won
2: ka kilo sele
3: ìbéèrè tí mo wá fẹ́ bẹ̀ ni pé ṣé ẹ ti rí àwọn ọmọ tí wọn kó lọ ni.
2: ṣé báwọn ọmọ ṣe wà léni ó jẹ ká rí wọn tẹ́lẹ̀ ṣáwọn ọmọ tó wà léni ó jẹ ká rí wọn ètò àgbò ti gbópọn ètò àgbò ti gbópọn
3: àní
2: ò sì ń pa àmọ́ gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yẹn.
3: ẹ̀yin gan fúnra yín gan ẹ̀ àbóyìnbó ò dájú ẹ̀yin gangan fúnra yín
2: ṣe rí
3: ẹ̀kú ètò.
2: Ọmọkùnrin tó ń sọ̀rọ̀ àbí kí ló bóyá ọkùnrin àbóbìnrin ni
1: ọkùnrin ni wọn
2: sọkùnrin ni òkè mi ò mọ ojútùú ẹ ṣẹ́rí tó ṣẹlẹ̀ ni pé báwọn ọmọ ṣe wà lé ipa ẹ̀ nítumọ̀ jẹ́ ó ti yé yín bówó ọba sì sọ bówó ọba sọnù à ń ràn lọ́wọ́ ni fún láti lè ka náà ṣẹ́rí ibi tí nǹkan dé dúró báyìí nísìnyí oríṣiríṣi ọ̀nà láti gbà láti fi dáàbò bo àwọn tó ti wọlé ẹyọ kan lọ àlè máa sọ
1: ṣé wọn
2: àwọn tí wọn wà bẹ́yẹn náà iṣẹ́ ń lọ lọ́wọ́ lọ́sàn-án
1: ẹ bá gbọ́n sókè o
3: ẹ kalẹ̀ sọ
1: ẹ ṣeun
2: ìlú ṣẹlẹ̀ ta lélẹ̀ yìí.
3: àwa tẹ gbèsè bẹ̀rẹ̀ ṣé kọ̀mẹ́díà ni wọ́n ni.
2: kọ̀mẹ́díà báwo
1: orúkọ yín
3: ẹ dákun tí olè ọmọ nàìjíríà fẹ́ gbádùn.
1: orúkọ yín
2: ayọ̀bọ
3: láti ọjọ́
2: kí ló wá ṣẹlẹ̀
3: àníjò la ọmọ nàìjíríà fẹ́ gbádùn.
2: ìwọ ló mọ ọ̀nà jórí aláṣọ nípa rẹ kí ló ṣẹlẹ̀ ta lé léyìí náà.
3: ẹ jóná ṣé ẹ mọ ipa obìnrin wa kó o pe nísìnyí.
2: ṣé ká tún mọ wà mọ ni.
3: kí ni ẹfídẹ́ǹsì yẹn sọ nílùú.
2: pé obìnrin ṣiṣẹ́ ṣé kó bí mọ ṣiṣẹ́ mọ ni ṣé kó tún lọ ṣé kó bí lọmọ jalè àbí kó lọmọ ṣe owó náà bì abẹ́mọ gbọ́ ilé ìbáyìí tó yọ lọ.
1: IHF àti IHF ti kiri àgbàdo lọ pẹ̀lú
2: ìyàwó wọn
1: sobatek ló sọ
3: yìí.
2: kí ló ṣẹlẹ̀.
3: ẹ kúṣẹ́ o ajibọlá lẹ́ẹ̀kan sí i.
2: tajilé yìí
3: mo sọ pé ẹ̀yin náà lẹ́sìn òṣèlú tẹ ilé àwọn ológun lọ kí lọ́wọ́ adé tíjọba ológun tẹ farm price control tẹ̀lé farm price control tí ó gbẹ wá wọn kó gbogbogbogbo.
2: akọni ọmọ sẹni tó ẹni tó ra mọ́tò 6 million. ẹni tó ra mọ́tò 6 million ṣé epo 1-2 pọ̀ fún ṣé ẹni tó ra mọ́tò 6 million epo 1-2 pọ̀.
3: epo 5000
2: Bi printer ba je 15,000 3,000 bi se ngba nu
1: e ja ma lo a ke gbe yin te ti bo wa da si Victor o wa kan mu e se gan aremo ora sakin ora yinka lati le fe e se o e se o e se o

ní yé búramúramù níjù. Méjì àsúnrí ò sí lọ́jà gbọ́. Ìkànnì tí ó ṣe bíi 32FM sí. Ti wà ní ìdùnnú àtayọ̀. Ọlọ́run! Ó pọ̀! Ó pọ̀! Kò pọ̀ kẹ̀! Ó pọ̀! 32FM 94.9. À ń fẹ̀ nígbà gbogbo ayé.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: ṣe.
1: Ewo.
2: Àlàáfíà fún gbogbo inú ilé yìí o.
1: Àlàáfíà fún pastor. Pastor àlàáfíà. Ẹ baba landlord wa nìyẹn. Baba landlord wa nìyẹn.
2: Ojú ẹ máa jọ pé.
3: Ṣé Ravel mo wo? Ravel.
2: Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú ni. Ó máa tòjọ́ mẹ́ta kẹ.
3: Ṣé. O ma ga kí ló.
2: Ṣé ibi bí ló gbalé sí ni àbí bò ni.
3: Ọlọ́run dàbí èèyàn ojú tẹ́bí wà dáadáa wà skul yẹn ní ìgbà tó yẹ pé àlè nípa ni.
2: Ìrọ̀ ọmọ kan béèrè ni.
3: Ibo lo ti rà sọ́tọ̀ ọmọ tí ẹ̀ ṣe fíìmù ni kí lè àtọ́jú ìṣe lọ́rùn rẹ̀.
2: Báwo mo ti di òjíṣẹ́ Ọlọ́run.
3: Ibọ̀lẹ̀.
2: I'm not a pastor. Ara àjọ mi ni mo tẹ̀lé wá sí bíbí.
3: Àwọn tí ń gbélé mi ni.
2: Ó ní bíbí lòun gbé tí òun ni a tẹ̀lé wá mi tí a mọ̀ pé bíbí gan ló wà ó ti pẹ́ gan.
3: Odi olóòdì kí ló lòdì náà.
2: Ìránṣẹ́ Ọlọ́run ni mi báyìí.
3: Ìránṣẹ́ Ọlọ́run.
2: Nígbà tí a kọ́ sọ mo ní pé kí àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú ẹ.
3: Kò sẹ́ni tí ò lè sọ bẹ́ẹ̀.
2: Ìránṣẹ́
3: Ọlọ́run kan
2: náà.
3: Ọlọ́run kan náà tó gbọ́ wá sí.
2: Ló
3: ránṣẹ́ báyìí.
2: Kò sẹ́ni tó lọ́run lè pe.
4: Láàrin mi àti ẹ̀yin tó jẹ́ pé ìwà jìbìtì alọ́nilọ́wọ́ gba
2: fàkìdí mẹ́fọ́ nígbà tó ń lọ lójú ọ̀nà sí Damascus lọ́lọ́run bá pàdé sí ògùn sẹ́ni tọ́lọ́run lè pè.
4: Ọ̀dọ̀ bọ́ọ̀lù ló ti kọ́ báyìí.
2: Ìrọ̀ ọlọ́run pè mí ni ọlọ́run jẹ́ bá mi pàdé ó pè mí.
4: Ó pè ọ́.
2: Ó pè mí ni.
4: Nígbà wo.
2: Mo ka fìyẹn lẹ nǹkan tí mo tẹ̀ kọ́ bá wà ní ka tẹ̀ ka yanjú a máa sọ̀rọ̀ tó bá yá. Mo bẹ́ẹ̀ wọ́n sọ pé o tẹ̀ ti lọ sílẹ̀ Awusa gan ni.
4: Irú ọ̀gá kí nǹkan bẹ́ẹ̀ le nu àti padà.
2: Iná
4: la fi jogo gbé àbálá jogo ọlọ́run jogo eléyìí fún.
2: Olúwa ṣe.
3: Kí ló lẹ́ pé wá sí.
2: Arábìnrin ni ó ṣàlàyé àwọn
4: nǹkan. Irọ́ kì í ṣe tá a lè máa sọ ń bí gòkè wà náà jà sọ̀rọ̀ lókè.
2: Ẹja wọlé
4: kí ni o ní ọmọbìnrin yìí ṣe àti pé ìwọ náà èso wàhálà kí ló wá ṣẹlẹ̀ àbí kí ló ṣẹlẹ̀ ìtìgbọ̀n kankan.
2: Tí ọ̀rọ̀ bá ti rí báyìí ó níbi kan tá a tún darí ẹ̀ka ó wá sí ilé ìjọsìn mi gangan ló ti ń jọ́sìn.
4: Ọ̀gá ìjọsìn ọ̀dọ̀ rẹ ló ń gbé níbẹ̀ ni máa ń wá.
2: Ibẹ̀ ló máa ń wá so ó ní àwọn òdojú kan ọkàn tẹ́ pàjẹ́ tí ń gbàdúrà sí tẹ́ pé mo jẹ̀ máa ń gbà níyànjú àwọn kankan bẹ́ẹ̀ máa ń fún ní àwọn àdúrà gbà mí màá bá gbàdúrà so mi àwọn kankan bẹ́ẹ̀ so ení ló kọ̀ wá wá. Mi mo tẹ mo gan mo gbìyànjú láti sọ pé kí n palẹ̀ mọ́ gan tó yà ń lọ sí pastors meeting. So tó ṣe wá dé nìyẹn ó jẹ́ ṣàlàyé àwọn kankan fún mi. Àwọn ìgbésẹ̀ kan tó ti gbé lẹ́yìn. Èmi jẹ́ pé kò jẹ́ bá ìlànà Ọlọ́run mú. Ó ṣàlàyé ó ní àfa kan gbé lọ́dọ̀ yín bí. Tẹ pé òun àtàfà yẹn ti jọ ṣe àṣemáṣe kan lórí pé àwọn ọmọ yìí náà ni.
4: Kódà
2: ibi tó le dé. Àbúrò ọkọ ẹ̀. Wọ́n tún ti jọ ní nǹkan pẹ̀lú ọkọ àwọn ọmọ yìí. Ó ṣàlàyé àwọn oríṣiríṣi nǹkan tó ti jẹ nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Mi ìjẹ́ lé gbọ́n nǹkan báyìí kí n wá dákẹ́. Nǹkan tí Ọlọ́run pè wá fún náà nìyẹn. Láti lè máa darí àwọn èèyàn tó bá ti ṣe ẹsẹ̀ lé ka tán wọn sọ́nà. Tó mo ṣe wá nípa gbúdọ̀ wà. Tó nígbà tí mò ń gbàdúrà Ọlọ́run fún mú mi wípé o ti ṣe ọkọ ẹ̀ nípo ti gbé àwọn ìgbésẹ̀ kan lẹ́yìn ọkọ ẹ̀. Tó wọ́n wá ní pé kí n tẹ̀lé wá ká wá bá
4: bẹ̀ ọkọ sọ̀rọ̀
2: káàbẹ̀
4: kí o gbẹ̀.
2: Àmọ́ ta lè ṣe tọ́lọ̀ máa fi gbàdúrà tó ta bá ti bí ọkọ tọkọ ti yọ́nu sí kọ̀ọ̀kan bẹ́yìn àdúrà lè gbà láti ara ibẹ̀ yẹn náà.
4: Kí mọ́ pé olóko ti dìrẹ́ sí Ọlọ́run bó ṣe wí.
2: Táìtù ni gbogbo ẹ̀.
4: Arábìnrin àti Báṣọ àtẹ̀yìn tẹ̀ wá ń bí. Tó bá jẹ́ pé torí kí ẹ̀ǹtẹ̀ mú wáyì pẹ̀lẹ́fẹ́ bẹ̀bẹ̀ mi ò kí ò sí ọkọ rẹ̀ ìṣèpò sí ọkọ rẹ̀. Ọ̀dọ́ pé lórí bíbímọ ìdí ni. Bí ọba bímọ bó láyé ìjọ mi ni òkè ṣe ayé dáwà kò lè bí pa o.
2: Ọ̀rẹ́ ẹ má sọ bẹ́ẹ̀
3: yẹn náà.

0: ẹ̀ tó báyìí mi ìdẹ̀wà mi ni ẹ̀.
1: farabalẹ̀ pastor
2: pastor
1: láàrin èmi àti yín àtọ̀lọ̀ ṣe mọ àfà àfà òun gan dàgan ó yẹ iná òkè sí àfà
2: tí mo ní pé a fẹ́ wá rí yẹn náà kan náà.
1: àfà mi ò máa fẹ ẹyọ kan náà làfà àti
2: ẹhun náà ni tó ń gbé lọ́dọ̀ yín bí.
1: ṣé ẹ rí àfà yẹn mo ṣe ní ọgbọ́n àgbà ni òun ò mọ̀ pé kéè ṣe torí ọmọ mi ni mo fi ní pé mo fẹ́ ṣe àgbékọ́ ṣùgbọ́n ẹnu eléyìí bọ́ọ̀lù lẹ́yìn ẹsẹ̀ ó ń fọmọ búyàwó mi kódà
0: mo dáràn
1: ó tó oṣù méjì tí àwọn ọmọ fi ń wẹkùn mu
0: tí ọ̀dà ni
1: tó bá ti díẹ̀ bẹ́ẹ̀ tó sokún àfọmọ bòun làáfíà wá mo wá mọ kínní yẹn dá
2: bí ọgbọ́n ìgbésẹ̀ tó bá gbé yẹn náà ti wá pọ̀ jù.
1: dábàá fi ní láàfin bọ́mọ ẹni wí ohun tó ń sọ jẹ́ ni ẹ̀ jáwá yà
2: kọ́. ẹbí ìwọ ń sunkún sí ọ̀rẹ́ ẹnu ṣe ti rí nǹkan tá à ń sọ ọ̀rẹ́ ẹnu òun gbàdúrà òun pe láládùúrà ọ̀rẹ́ ẹnu ò tún dá.
1: ó fọmọ bú ẹyin dà ẹ máa tó ìṣẹlẹ.
2: ó wá sọ àdúrà wọn pé ó wá sọ ìrìnṣẹ ọlọrun dẹni tó màdúrà gbà mọ.
0: ẹ sọ mi dàgbọ́ láti bí ọdún mẹ́sàn-án torí ọlọ.
1: ẹnu ẹ ló sọ dàgbà omi ọmọ ẹnu ẹ ló sọ dàgbà.
2: wo ìyẹn kọ́ ni ọ̀rọ̀ báyìí o ká bẹ lókù báyìí.
0: ìṣàánú ètè ìṣàánú mi.
1: mo ń bọ̀ nà mo ń bọ̀ ẹjẹ ń tú pákó ẹnu mi dànù tàná ẹjẹ ń tú pákó ẹnu mi dà ẹjẹ ń tú dànù.
3: tètè wa máa lọ kó torí kébà láńlọ ọdún òyìnbó
4: kí máa lọ.
3: a máa lọ a gbọdọ jẹ tẹlẹ kan náà ẹ bá ti dùjọ mi kò tún yọjú.
1: ẹni agbó ojú ogun lé ojẹ ni agbá afá afá òjì bẹrù ọlọrun ní àtẹmí àti ẹkọ síra wà nù léyìí tọjọ tó bí ọmọ mo ṣe mú ọ.
3: ẹkọ kan sí ní.
1: àtẹwọ lọ ń ṣàyàn ọmọ yìí. kí ló bọ ọ̀rà bọ kẹ́míìsì ní afá níwọ tó ń lògùn òyìnbó.
3: àbá
1: òṣèyí tán tá à ń wá kéèyàn má bímọ tí ọba ṣẹ̀jẹ̀ lé ìlú ọba
3: yìí
1: bá kíni kọ́ sọ.
3: kó ṣàlàyé fún yín ni.
1: irú èwo.
3: ìlà ní kọ́ bá mi lọ fi ń dàbọ̀ ni.
1: oní iná ló wà kó onulé oní yìí náà ni. àtiwọ̀n ló lọ́mọ mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ pé àìwọ́ ló ní.
3: lẹ́yìn ètò
1: ní ìwọ̀n fọkọ̀ rẹ̀ lọ yá.
3: lẹ́yìn
1: ètò ní ìwọ̀n fọkọ̀ rẹ̀
3: lọ yá.
1: ó tún mẹ́lẹ̀ náà mọ̀ yọ̀ wà dín mẹ́rin.

0: bí gbogbo igi bá ń wọ́wé nígbó igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò kọ̀kẹ́ ó pọ̀
1: òṣì ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

kì í kúkú ẹ rí èrò òpó èrò ọfà tání o mọ pé ra lákàn kì í kú odò ọ̀rún ìlàwó èrò òpó èrò ọfà tání o mọ pé ra lákàn kì í kúkú ẹ rí ikú omi ikú odò kò ní gbé láre mọ lọ́n gbogbo ibi tẹ́ ẹ fi ń gbọ́ mi kọlùkọlù bó ò ní kọlù wa o afẹ́fẹ́ bó ò ní fẹ́ sí wa akọ́dá ayé mojúbà o àṣẹ̀dá ayé mojúbà o ojúbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí o kíbà tó pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kọjẹ oko ọba pẹ́ kánrin kése aboyún ilé wọn mọ bí wẹ́rẹ́ ẹni tó ti bí òní yàn kú àgán tọwọ́ àlàbò sùn àjíǹde àárọ̀ máa jẹ́ fún gbogbo wa o mojúbà gbogbo ìṣẹ̀nsẹ̀ lápapọ̀ ìṣẹ̀nsẹ̀ ò ní bàjẹ́ o ọyọ́ state ò ní bàjẹ́ gbogbo nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀ adégoróyè igi àdùbí agbéfágorí ìtẹ́ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo general fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo ibi tẹ́ bá bá wọ̀lú ìbàdàn ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ lóye èdè ayùn rẹ ẹ rìn sáàrin ọjà òjé ẹ béèrè bí wọ́n ti ń tẹ́ní ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bábá asalẹ̀ ojú sọ́ọ̀sì tó wà ń bábá asalẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ibẹ̀lẹ̀ ti sọ̀kalẹ̀ tẹ́ bá ti gbójú sọ̀ kan ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀ ẹ lẹ́ lọ sílé bàbá ìwé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè mí sí 08032-601-41 tàbí 08053-45-9223 odùfà tí ẹ láǹfààní láti mọ bọ́ lásàálẹ̀ yìí òun náà ni odùfà ogbe àtẹ̀ ogbe lọ́wọ́ ọ̀tún ìrẹ́tẹ̀ lọ́wọ́ òsì ẹ máa bá mi ká lọ. Ifá ní ogbe rẹ́tẹ́rẹ́tẹ́ ló dífá fún odò àbàtà wọ́n ní kọ́ wá rúbọ̀ nítorí ogun àrùn àwa lọ ọgbọ́n rírú ẹbọ orú ogbe rù ó tèrú ẹ wá wo rúrú ẹbọ bí ṣe ń gbé ni àrúdá rẹ̀ á sì máa gbé nìyẹn kọpẹ́ kò jiná ẹ wá báni lárùsẹ́ ogun àrùsẹ́ ogun ńlá abáni lẹ́sẹ̀ ọba àrìsà odò àbàtà rèé bí àwọn èèyàn bá jí tán jẹ ewé ẹ̀kọ́ wọn dànù ẹ̀ bí wọn bá kólẹ̀ kó dọ̀tí wọn dànù odò àbàtà bí wọn ṣìgá inú odò àbàtà ni wọn dà sí bí wọn fọn sáárí inú odò àbàtà ni gbogbo dọ̀tí pátá inú odò àbàtà ni wọn ń rúdà sí wàhálà ìwáṣù odò àbàtà nígbà òdìjọ́ kan lọ́ba mú o kan ọba fikun èjì ọgbàlè babaláwo lọ ẹgbin àti dọ̀tí gbogbo tí wọ́n ń kó dà sí inú yìí ó lè di sẹ́lẹ̀ rúbá ìní ń dáfá sí wájà tí babaláwo ọ̀dáfá fún odò àbàtà tọpọn súntọ́ yẹ̀ là ó gbé lọ́wọ́ ọ̀tún ìrẹ́tẹ̀ lọ́wọ́ òsì lodò tó hù lójú ọpọ́n wọ́n bá ní kí odò àbàtà orúbọ odò àbàtà ní kíni sí ẹbọ kíni sí ètùtù odò àbàtà gbọ́ rírú ẹbọ orú àsẹ̀wá àsẹ̀bọ̀ kọ̀tọ́jọ́ kò tó sùn àṣẹ wá látọ̀dọ̀ olódùmarè bí òjò ńlá kan sí bẹ́lulẹ̀ hìrẹ́ o ẹ̀rí báyìí àti dọ̀tí àti gá

0: sọ̀kalẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ọkọ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jẹ́ àdùbí bẹ́ẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewé jẹ́ àdùbí ọ̀tún olúwàwò ilẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Mọ́kàn jókòó rẹpẹtẹ nǹkan ṣe stíìzì rẹ.
2: Are you ready?
3: Àṣẹ la campaign Tropicana.
1: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fìtì rẹ̀.
4: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kànlá Ìbàdàn.
5: Wọ́sùwọ́sùwọ́ bí kíni mo ń gbọ́ lẹ́tí mo ìsité ṣàwọ́ láyé ń gbọ́ gbọ́. Ayé ló vibrate yẹn frequency yẹn is 94.9 32 FM ayé ẹlẹ́rìn ó yá máa rìn ẹ̀rín ògo nìyẹn àṣírí lóníkọ́ máa rẹ́rìn ó yá rẹ́rìn laugh.

gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ti sọ pé fàájì hàn ẹ rí bí saxophone yẹn ṣe ń dún. Ṣé dáwọn situation kan bẹ tó jẹ́ pé ó lè má fẹ́ ṣe fàájì o ṣùgbọ́n àwọn saxophonist kan bẹ tó jẹ́ pé wọ́n lè tìyàn pa àwọn talking drummer kan bẹ tó jẹ́ pé wọ́n lè tìyàn pa àwọn tight setting kan bẹ tó jẹ́ pé tó bá wọ bẹ̀ pé mi ìfẹ́ náwó ń tight setting tí mo wà mo kàn fẹ́ jókòó kí n kàn ra gbé bí àmì kí n ra mọ́ kí n mọ́ zẹ́ mo kàn fẹ́ ra jókòó kí n ra mọ́ zẹ́ ra mọ́ fojú kan ra mọ́ paná ojú kan fìkan ríran. Àmọ́ nígbà tí àwọn olórin bá bẹ̀rẹ̀ sí ní pe orúkọ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní tìbọ̀lẹ́gbẹ̀ẹ́ o ní màgbà tó kọ́kọ́ mọ yorí bélébélébélébé fìlàyàn mọ̀ wá sọ́wọ́ wájú ó mọ̀ pé kíní ti ń tẹlẹ̀ pẹpẹ o wọ́n wà bẹ̀rẹ̀ sí ní kí ọ gbogbo ohun tó jẹ́ nínú ayé ọlọ́run nìkan yóò kàn mójú kúrò lọ́dọ̀ àwọn olórin pé ìwọ tí àwọn wọ̀ọ̀rún mọ́ lọ torí tó bá ní kán wo àwọn nǹkan tí wọ́n ń ṣe nínú ayé bí kò síbi tí irọ́ pọ̀ sí jù jẹnu àwọn olórin lọ àwọn ń pa yátì inú rọ ohun tó jẹ́ wọ́n sọ pé ó jẹ́ ó ṣáà ti tẹ́wọ́ iná ni ó tẹ́wọ́ kẹ̀ bólórin bá kí ọ débì kí wọ́n mọ̀ wò pé ẹ̀yìn èmi náà ó èmi mọ̀ ni èmi ló sọ pé àṣà bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa 32 FM 94.9 Miliki Express ẹ jẹ́ ká wà entertained ẹ jẹ́ ká rẹ́rìn ẹ jẹ́ ká ṣe kíni ká gbádùn ara wa dáadáa.

0: YC ń jẹ́ ká mọ̀ wípé ká bá wo agbègbè wa lónìí ká wo environment wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé ohun tí mọ̀ gbé wọn nínú fùkẹ̀fùkẹ̀ òní wípé ohun tí ò ní substance léyìí tó túmọ̀ sí pé bàbá wo space wa lónìí nínú àwọn tá a mọ̀ ń complain nípa rẹ̀ tẹ́lẹ̀ òní cybercrime àwọn tí wọ́n mọ̀ lu jìbìtì lórí ayélujára pa àwọn yun wọn lu ayé pa rẹpẹtẹ táwọn èèyàn celebrate irú àwọn nǹkan báhun tí ọ̀dà àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ tí rìpọ̀ apáripo ẹsẹ̀ tí wọn níbi tí wọ́n lọ sági lọ́gbẹ́ tògùrọ̀ lọ́fà tí wọ́n sì fẹ́ kí ẹ mú ó ṣe bẹ́ẹ̀ kọ́ máa ru sí ọ lẹ́nu tóóró tòòrò tóóró àwọn kan àwọn kan nu o àwọn kan nu.
1: pé kàkà gógùn má jẹun ọmọ ajá ni òde rìn.
0: wípé nígbà kan la ń rírú ẹ tó pọ̀ láwùjọ àmọ́ lákòókò yóò dàbí ìgbà tí wave yẹn ti ń dàbí ìgbà tó ti ń lọ ó ń fẹ́ lọ pé ohun tí society wa ti wá dà lọ́wọ́ tá a wà yìí ni wípé society ti ń di wípé ọ̀pọ̀ èrò ní ń bẹ lápá pé kò sí substance nínú orí wọn tó jẹ́ wípé bọ́ bá ń sọ̀rọ̀ nǹkan tó ní ṣe pẹ̀lú intellect depth kí nǹkan ó ní substance kí nǹkan ó ní kìmí kó gbéra ńlẹ̀ kéèyàn ó le kéèyàn ó ní ìmọ̀ àwọn èèyàn ò wá ìmọ̀ mọ́ ìmọ̀ ò jẹ́ nǹkan tí àwọn èèyàn ń pọ́nlé mọ́ ìmọ̀ kò jẹ́ nǹkan tí àwọn èèyàn ń bu ọlá fún mọ́. ẹ jẹ́ ká wò ó nínú music industry nígbà kan láyé ń gbọ́ fẹlá nígbà kan ni wọ́n ń gbọ́ síkírú ẹ̀ ní báyìí ṣe pé àwọn nǹkan tó lù gbòòrò panu abi bili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà kan làwọn èèyàn ń gbọ́ mi àwọn rap tó jẹ́ wípé tó bá gbọ́ ó ronú sí lẹ́ẹ̀mẹta ẹ̀mẹrin ẹ̀mẹfà pé kí lárákùnrin sọ yìí àwọn bass tó ní agbára àwọn nentosi ó máa sọ̀rọ̀ àwọn ice prince zamani vector the viper àwọn tó jẹ́ wípé bí wọ́n bá rap tí wọ́n bá àkọsílẹ̀ wọn ó jẹ́ èyí táwọn èèyàn appreciate two face nígbà tí two face two bàbá sì ń jẹ́ two bàbá àtàwọn bẹ́ẹ̀ lọ abibili ṣe nínú fuji ni ṣe nínú hip hop ni intele àwọn ohun tí wọ́n ń kọ lórin yẹn àwọn nǹkan tó yẹ pé èèyàn lè gbọ́ ó lè fún ọmọ gbọ́ ni pé gbọ́ orin yìí àmọ́ wave yẹn wá ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń kásẹ̀ ńlẹ̀ ó wá di wípé àwọn èèyàn make music tí ò ní túmọ̀ ẹ gborin ọ̀hún ẹ yẹ̀wò pé kí leléyìí tún kọ yìí ẹ̀rì orin ẹlòmíì o baby bíi 72 bars.
1: ẹ̀kọ́ lámì lẹ́kọ̀ọ́ wọ́n ní dé ní ìlànà.
0: ẹ wàá mọ bí yéè pé orin dẹ̀ ní stream o.
1: ìtújọ bí mi
0: wọ́n. làó yìí ti pẹ́ ta o làó àǹdẹ̀nẹ́ pa o làó yìí ti náà ta o làó. wọ́n sì pé làó láti bẹ̀rẹ̀ títí torí ẹ̀ parí ẹ lọ wo stream ẹ̀. 2 million, 5 million níbo là ń lọ ibẹ̀ gangan ni conversation olódo uprising ti ń generate wa torí nínú music nǹkan tí wọ́n ń pè ní value ó ti ń reduce society then ó appreciate irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn torí ta bá wò ta ni wọ́n ń fún ní àwọn deals ta ni wọ́n ń fún ní àwọn endorsements tí wọ́n ń fún ní owó tí wọ́n ń gbé mọ́tò fún tí wọ́n ń fún ní àwọn tí a ń pè ní promotion àwọn tí wọ́n sì ń kọrin gidi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní rírú àwọn promotion yẹn
1: bàbá
0: ṣokòrò ẹ jẹ́ for example kan arákùnrin kan bẹ tó jẹ́ pé àwọn orin tí ń kọ lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn orin tó ní ìtumọ̀ ni àmọ́ hype yẹn society ò ní fún nítorí wípé ibi tí wave ń bá lọ báyìí society is recognizing people who have no substance ẹ wo báyọ̀ òdòdó àwọn orin tí ń kọ orin màmá orin ìyá orin àwọn ọmọ kéékèèké àwọn orin tó jẹ́ wípé ó ní substance ó ní ìtumọ̀ ó ń celebrate society ni ṣùgbọ́n ẹ jẹ́ ń béèrè pé how many deals ló ní how many promotions ló ní how many appreciations lórin yẹn ní àti òun fún alára rẹ̀ as an artist ṣùgbọ́n àwọn tí wọ́n kọ wípé àwọn orin tí ò ṣeé gbọ́ tí ò ṣeé play lórí rédíò ẹ lọ wo irú endorsement tí wọ́n ní society is part of the problem olódo uprising.

0: ẹ ṣe ire kódà
1: alága ìbílẹ̀ ẹ ṣe ire
0: owó ni a fẹ́ kọ́kọ́ gbé yẹ̀wò lálẹ́ ìdá
1: ire ó dára ẹ ṣe ire
0: njẹ́ mọ̀ wípé ibi pẹlẹbẹ tí wọ́n máa sọ pé àfi mọ̀ lè jẹun kò tọ́ ṣá pé àti ibi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ ọ̀tọ́ ká sọ pé àti ibi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ ohun tó tọ́ ni ká sọ pé ká ti bi lẹbẹ lẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ lẹbẹ rere kí ni yóò bá pè ní lẹbẹ lẹbẹ ọ̀lẹ̀ lẹbẹ ẹ̀kọ́ lẹbẹ ìkúrú
1: ọmọdé ìlú
0: inú ewé ni wọ́n rọ ẹ̀kọ́ sí ni wọ́n rọ ọ̀lẹ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà
1: àjọba
0: àtẹ̀kúrú o
1: joyè
0: bàbá wa rọ síbẹ̀ àwọn kan ń rapálá gba ẹ̀gbẹ́ ewé àárín ewé bàbá wa ti gbogbo ẹ̀ sínú kòkò tán kóná mọ́ tó ruwo ẹ bá fi mú jáde ní pundu ẹ bá bẹ̀rẹ̀ sí ní ṣe ewé ọ̀hún ẹ ra àwọn lẹ́bẹ̀ kan tó rọra fẹ́lẹ́ fẹ́lẹ́ fẹ́lẹ́ tí wọ́n dúró sáàrin ewé káàkiri àwọn ọ̀yun ni wọ́n ń pè ní lẹ́bẹ̀ lẹ́bẹ̀ ẹ̀kọ́ lẹ́bẹ̀ ọ̀lẹ̀ lẹ́bẹ̀ ìkúrú òun ni wọ́n wá sọ pé wọ́n máa ti bẹ̀ẹ́ mọ́ọ̀lẹ̀ jẹ lákọ̀ọ́kọ́ ṣí gbogbo àwọn lẹ́bẹ̀ wọn ẹ̀ há ẹ̀ la pókí ẹnu ó ṣe pòkò tí ó dùn lẹ́nu mọ̀ràn-ín-mọ̀ràn bí ẹni láyín ẹ tó wá bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀kọ́ ọ̀hún gangan tàbí mọ́ìmọ́ ọ̀hún gangan ọ̀lẹ̀ ọ̀hún tẹ́ tó ṣẹ̀ máa jẹ́
1: òun
0: ò lẹ́bẹ̀ ẹ̀kọ́ lẹ́bẹ̀ ọ̀lẹ̀ lẹ́bẹ̀ òkúrú ẹjẹ́ àti ibi lẹ́bẹ̀ mọ́ọ̀lẹ̀ jẹ́ kì í ṣe ẹjẹ́ àti ibi pẹlẹbẹ pẹlẹbẹ yàtọ̀ bóòlá ṣe lo pẹlẹbẹ a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà igba ibi pẹlẹbẹ la fi lélẹ̀ ìyá tó ń bẹ nínú lẹbẹ àti pẹlẹbẹ wọn jọra wọn ní wọn ṣe kan náà.
1: wá ṣe làórò yìí ṣe yí tó o ṣe ọ̀rẹ́ mi ọjọ́ lọ.
0: látòní lọ má sọ pẹlẹbẹ o orin yìí ń wọ mi lákínyẹmí ara ṣé mi nìkan ni ṣá.

0: 제이 도시열의 묘전로.
1: 아리에 제이 도시 더레 묘전로.
0: ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá sọ wọn sọ pé lágbájá lu kúdẹ kí ní jẹ kúdẹ gúdẹ ni èèyàn lu gúdẹ mi re gúdẹ ẹ yandi kò lu kúdẹ o ó lu gúdẹ ni kí ni wọ́n ń pè ní gúdẹ gan pàápàá. Gúdẹ bíi wàhálà bíi jàngbọ̀n bi jogodi bi ndamu beni ndamu to lowura ta ba ni nkan lowura ki nkan o tobi ko feregede ko ri gbungbu ko kenu ko ri jinji ni won so wi pe oni tohun o se be olugude o lo wahala
2: ezuko

kílò wo yìí ń gbìyànjú àti sọ fún wa pé ohun tán ń pè ní ipò òmìnira ó sàn ju ipò aláìlómìnira lọ. Eléyìí a sì máa gún wa ń kẹ́sẹ́ wípé ọmọ ṣàdúrà pé káròmìnira ni òun. Kò sí yìí kankan tí ń bẹnu kéèyàn wà nípò ẹrú. Ẹrú kú, ìyá ò gbọ́, ọmọ kú ariwo ẹkún ta. Elédùmarè ò ní finá ọmọ jómi, kò ní finá ọmọ jẹ́ ìyẹn tẹ́ ń gbọ́ mi lónìí. Owó ni mo tún fẹ́ mú yẹ̀wò náà. Ẹ̀lẹ́ ń bẹ̀rẹ̀ kó kalẹ̀, ẹ̀yà gbádùn ọrìn yẹn dáadáa.

àdúrà kan ṣe tí wọ́n máa sọ wípé ìyàwó bọ́sàn yóò bí òru. Bàbá bí wọ́n ṣe gbéyàwó ni wọ́n sọ pé ìyàwó bọ́sàn yóò bóró. Kí ni ìtumọ̀ rẹ̀ ná? Kí ni tí wọ́n máa sọ pé yóò bọ́sàn yóò bóró? Kí lọ sàn kí lò rọ? Lákọ̀ọ́kọ́, ọ̀sàn lọmọbìnrin, oró lọmọkùnrin. Bí yóò bàbá ní yóò bọ́sàn yóò bóró. Kí wá nìdí tó fi rí bẹ́ẹ̀ gan ná? Bàbá wonú ọ̀sàn tá a la ọ̀sàn ẹ̀ rí pé ó lómi, ó soft, ó ṣe bẹ̀dẹ̀bẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ló sì ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ nínú. Ìyẹn ni wọ́n fi fi ọ̀sàn ohun tí wọ́n fi wé ọmọbìnrin. Wípé ọmọbìnrin yóò wà fertile, yóò bímọ, yóò ṣàbíyàmọ. Wọ́n fi fi wé ọ̀sàn pé ìyàwó bọ́sàn yóò bobìnrin àbíró. Bẹ́ẹ̀ ni yóò bí òro. Kí ni òro? Òro a máa dàbí mango. Ara rẹ̀ ni wọ́n ti rí ọbẹ̀ ọ̀gbọ̀nà. Ó ti yé eyín báwọn kóró rẹ̀ ni òro. Náà ni ọbẹ̀ àpọ̀n. Wọ́n sọ pé ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ, ẹ lọ gbómi lákaná. Ẹ bá sì wá wo òru fún alára rẹ̀, rí i pé òru a máa le kankan kan. Wọ́n fi fi wé ọmọkùnrin nítorí ibi líle làábọ̀ ọmọkùnrin ni Yorùbá máa wí. Ni wọ́n fi ṣàdúà fún ìyàwó, àbọ́kọ àti ìyàwó pé ìyàwó bí ọ̀sàn yóò bí òru. Ọmọbìnrin lọ sàn, ọmọkùnrin lòrò. Bẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìsìn ní ìsìn. Ẹnu àlàáfíà lè dé sí Miliki Express. Ọ̀rọ̀ lábìnlò kọ́ mi. 32 FM 949 94.9. Ẹ̀sìn bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ lákòókò yìí. Kò ní ju báyìí lọ lórí ètò yìí lónìí. Lọ́lá Elédùmarè ọba ti Mọ́lá Ṣọlá. Ọ̀sẹ̀ tó ń bọ̀ látún láǹfààní àti pàdé. Ìtàn wà ń àmọ́ lọ́sẹ̀ tó ń bọ̀. Agbésetán lọ dárú ni o. Àlùkò ṣetán lọ kò sùn. Kékèlèké mi ṣetán lálẹ́ yìí lọ kẹfun. Ogunmọ́lá ṣe tiẹ̀. Nínà Ìbàdàn ọba tiẹ̀ lọ ń dáadáa là ń sọ̀rọ̀ rẹ̀ sí re o. Púpùpù ṣe tiẹ̀ ràn Òǹdó. Wọ́n náà ṣe tiẹ̀ níre Láyọ̀ ńlá sọ̀rọ̀ rẹ̀ sí. Bíṣàbí agbọ̀ngbọ̀n Àkàlà. Wọ́n náà ṣe tiẹ̀ níra Ìgbà. Àrántí rẹ̀ sí Wáyídì Ṣọlá Ọ̀dọ́lábí Presenter. Mo ṣe tèmi lónìí lálẹ́ yìí ní 32 FM nínú ayọ̀, nínú ìdùnnú, nínú ìgbéga. Nínú ìlọsíwájú mo fi ń lẹ̀ sí. Nínú ẹ̀ náà ti pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀ lọ́la Elédùmarè ni. Ire lónìí orí yín àfiré o. Ire o ẹ̀yin ara, mo fi ń lẹ̀ sọ́wọ́ Ọ̀làǹdò, fi ń lẹ̀ sọ́wọ́ Ọlọ́run.

0: hallelujah.
1: Hallelujah.
0: And you just logo.
1: Go, go, go, go, go, go.
0: Ọpẹlọpẹ rẹ arúgbó ọjọ́. Ọba tí ọjà yóò gbé wa mi. Kábíyèsí rẹ
1: lẹ́dùnmáà.
0: Ọba tí ọjà yóò pa wá jẹ. Gbogbo ìmọ̀ àwọn ènìyàn
1: ìka.
0: Ẹjẹ́ ó ṣẹlẹ̀ wa
1: lórí.
0: Ó tóbi, ó lágbára. Ó wúwo ojú ayé lọ. Ojú àwọn ọ̀run lọ. Ta ló dàbí rẹ Ọlọ́run? Atáyé rọ bí agogo. Oṣù bàrẹ̀ rẹ. Gbẹ̀gbẹ̀ ni káwo mọ́ ṣe gbé. Ọba tó yálulẹ̀ gbì. Ó sọ bí ara. Ó jà bí jì. Ó ràn bí ó.

0: pẹ̀rẹ̀ wọ́n ti ní òsàyè ó wà yé fún mi lókè ó gbogbo
1: fọ́lẹ̀
0: ìyanu o
1: lórúkọ rẹ̀
0: tí o bá ń gbọ́ mi bí alàyè mo fẹ́ wọ inú àdúrà méje tó máa gbé ẹ̀rí fún ẹ ní oṣù keje àgbàtúgbà ni o
1: tá
0: a bá gbà tán báyìí a tún gbà tó bá fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ lóṣù keje àdúrà kọ̀kọ́ olúwa fi oṣù keje fún mi lẹ́rìí
1: ye
0: dábà lẹ́ kazuda nínú oṣù keje ẹ fún mi ní
1: ẹ̀rí
0: ní inú oṣù keje ọlọ́run gbogbo ayé ẹ fún ẹ̀mí samuel
1: lẹ́rìí
0: ní inú oṣù keje arúgbó ọjọ́ ẹ fún mi ní ẹ̀rí ní inú oṣù keje ẹ fún mi ní ẹ̀rí ní inú oṣù keje ẹ fún mi ní ẹ̀rí sọ pé oṣù yóò ní lọ àfi tí mo bá rí ìyanu oṣù yóò ní parí àfi tí mo bá rí ìyanu mo máa ní ẹ̀rí ní oṣù
1: yìí
0: lórúkọ jésù bóyá gba ẹ̀rí ẹ̀ àdúrà yẹn lọ pẹ̀lú
1: Psalm 118
0: ẹni bá máa ka verse 15-20
1: ó
0: máa gbé ẹ̀rí jáde fún ọ pẹ̀lú
1: John chapter 9
0: verse 7-10 John chapter
1: 9
0: àwọn tó ti rí nígbà tíjọ́ pé ṣe ẹni tó jókòó ṣàgbékọ́
1: yìí
0: àwọn kan ní òun ni àwọn kan ní òun kọ́ mo kàn gbàdúrà fún ọ ní inú oṣù yìí ó ní ẹ̀rí sọ pé ilẹ̀kùn testimony ṣí fún mi gbaragada ní oṣù keje ilẹ̀kùn ẹ̀rí ńlá ṣí fún èmi náà ilẹ̀kùn ẹ̀rí ńlá ṣí fún èmi náà mo fẹ́ sọ ẹ̀rí ní oṣù keje mo fẹ́ wà lára àwọn ẹlẹ́rìí ní oṣù keje ilẹ̀kùn ẹ̀rí ṣí fún mi mo ti ń bá àwọn ẹlẹ́rìí gbọ́ ẹ̀rí o èmi ni ẹ̀rí kan o ọlọ́run fún mi lẹ́rìí o ní oṣù keje ilẹ̀kùn testimony ṣí o Revelation 3:7 ó ló ń sílẹ̀kùn ẹnìkan ó lè ti ní verse 8 ó ní tí mo bá wá sí tán mi ò ní jẹ́ ká padà tí olùfẹ́ ní oṣù yìí mi ò mọ ibi tó wà bẹ́ẹ̀nìkan gbọ́ mi ẹ̀rí tí ò ní dáwọ́ dúró ó yà gbà bẹ́ẹ̀ ẹ̀rí tí kì í tán ó yà gbà gbà ẹ̀rí o in the name of Jesus ẹ pariwo bi tẹ wa tí a bá ti kú ọ lórí àdúrà yẹn ó wá kú ká fọ odi there is a breakthrough prayer that you must pray with Psalm 68 ẹ kó ara yín jọ ẹyẹ ènìyàn a ó fọ yín tútú sọ pé gbogbo ògiri tó ń bẹ láàrin èmi àti ẹ̀rí ìyálulẹ̀ gbogbo ògiri tó ń bẹ láàrin ní èmi àti ẹ̀rí mi yálulẹ̀ ọwọ́ tó kan ọwọ́ láti dá ẹ̀rí mi dúró ẹ fọ́ dànù ẹ gé dànù ẹ̀rí mi máa bọ̀ oyó gba tẹ̀mítẹ̀mí yàkálẹ̀ màrú àbáṣíadà ọwọ́ tó kan ọwọ́ láti dá ẹ̀rí mi dúró ó di gígé Jesus, Oluwawa, eri re oni latako.
1: Your testimony not your post.
0: Gbogbo greeting bela re wa testimony. O yalule. In the name of Jesus. Ela kerin.
1: Number 4.
0: Egbadua.
1: Against delay. Daduro.
0: To ba ti pe meje.
1: When it's up to 7.
0: Ma se kami. Sugba egba ile temi temi. Gbogbo emi delay.
1: Every speed of delay.
0: Ti won yan ti mi.
1: Assigned against me.
0: Inorun dan.
1: Fire destroyed them.
0: Iwo emi tan pe delay. Jade ni ara mi. Wa gbe ese. Wa ma ke. Emi
1: delay.
0: Ina le jade o. Ni osu keje. Won yo ni ri
1: delay.
0: Ni osu keje. Won o ni delay mi. Emi
1: delay.
0: Jade. Oyo yo yo yo. Gbogbo emi delay ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade egba egba egba egba egba egba egba egba egba gbogbo emi delay ina le jade gbogbo emi delay ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade Daniel chapter 10 verse 13.
1: Daniel 10 verse 15.
0: Only Balogun Pasha di angle him.
1: The priest of Pasha held on to
0: them. They are bringing the testimony of Daniel.
1: Eh, Daniel is long before.
0: Sugbon won dile angle.
1: For
0: 21 days. Oluwa run won that.
1: Oluwa go strengthen them.
0: Awon to n delay me.
1: Everyone delay me.
0: O ma mura awon to n delay me.
1: Awon
0: to n delay orere to ye ki.
1: Run
0: won that.
1: Let us strengthen them.
0: Angle Oluwa run won. Gbogbo ton delay ri
1: na
0: ton delay sa yanu erun won dan ni osu keje ri mi bere ri mi de oyo oyo oyo oyo oyo oyo oluwa run won dan gbogbo ton delay ri mi oluwa run won dan run won dan run won dan run won dan run won dan run won dan gbogbo ton delay testimony mi oluwa ba mi run won dan Jesus, Oluwa. Our God is a delay breaker. Male kadabaruze. Won yi ori oke yepe. Won le kwaja odi jariko. Bagba ti won yi kale meje. Odi daduro yen wo. Ayaya ajaga Babylon ni wo. Ajaga Babylon ni wo. Ajaga

0: 23 lọ́nìyẹn.
1: We are now in 23.
0: Àbọ̀ ọmọ ni.
1: Don't you know?
0: Tó o bá dìde.
1: If you are not lifted.
0: Yẹyẹ máa pọ̀
1: o. A lot of monkey will follow.
0: Tí ojú rẹ̀ ò bá sí
1: mbẹ̀. If ever is not there.
0: Ìlágùn máa pọ̀
1: o. You will labor a lot.
0: Sọ̀rọ̀ ń bá ń dáṣẹ́ ṣe.
1: Everyone working on their own.
0: Yóò làágùn púpọ̀.
1: They will labor a lot.
0: Láì sà. Àti fìlágùn jẹ́ yín ò dẹ̀ yí sí o.
1: To be great by labor is not easy.
0: You need favor.
1: O ma nílò ojú rere.
0: Can I prophesy favor?
1: Jesus tell me.
0: Receive favor. Receive favor. Receive favor. Receive favor. Receive favor. Receive favor.
1: Joseph.
0: Láti ilé bàbá ẹ̀ ló ti ń gbójú rere
1: bọ̀.
0: Bàbá ẹ̀ fún lásọ tó yàtọ̀ sí àwọn ẹ̀gbọ́n ẹ̀. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ bínú. Ọlọ́run tó fi ràn. Wọ́n tó bínú. Ó tó fi ràn ege. Téèyàn bá ti gbójú rere. Ẹ tó ń bínú ò ní tùmọ̀.
1: Ohun
0: tí ọ̀run ṣe ló ṣe pàtàkì.
1: Tẹ
0: orí ẹ sí mi. Wọ inú ojú rere. Wọ inú ojú rere. Wọ inú ojú rere. Wọ inú ojú rere. Wọ inú ojú rere. Wọ inú ojú rere. Wọ inú ojú rere. Wọ inú ojú rere. Wọ inú ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Gba ojú rere. Lórúkọ jẹ́. Sọ pé mo gba ojú rere. Sori mo mọ̀ pé ní alẹ́
1: yìí.
0: Ẹnìkan gbọ́ mi. Wọ́n ti reject ẹ. Àwọn kan ti mock
1: ẹ.
0: Wọ́n dẹ̀ ti kẹ̀kára aláìmọ̀ ṣe. Ẹ ṣí à
1: fídíò yìí
0: ní 21 times. Tẹ bá fẹ́ kí n
1: continue.
0: Gbogbo ẹni tó ń wò mí. Mo ní ìròyìn ayọ̀ fún ẹ. Ẹrù ẹ tó ń dágbé tẹ́lẹ̀. Ojú rere yóò bẹ̀ gbé. Dáfídì ló parí ẹ ní Psalm 23. And the last verse. Only goodness and mercy.
1: That
0: is the favor and mercy. Mejeji yen. Omo iya kan ni won. Eyan ki pe oju rere sara. Ko mo ri orere. Oju rere. Lo bi ohun rere.
1: Thank you, Father.
0: Ye na le alu aka la jia. Egba oju rere. Ma ya le zedia. Gbogbo yi ti won gbe owo aye.
1: You that the blessed hands.
0: Tabi to fi ami si lara. Oh my God. Owo aye siku ola.
1: Hey,
0: ti e wa
1: Facebook.
0: E share ke te love, e te like. O ni nkan to fe sele. Baba mi. O lo fe si ara oju rere.
1: Say you want to open the room of faith.
0: Won fe ku awa kan sibe.
1: You want to put some of us there.
0: Won de ma gbagbe wa sibe.
1: And forget us there.
0: Tora oni jade mo.
1: God will refuse to come and
0: go. Taba ti wo ya ara oju rere. Ka kuku ma gbe. Titi dojo ogbo. Ẹnìkan ti ń gbé yàrá ogun ti pẹ́. Kí ló dé tí mò ń gbọ́ létí
1: mi?
0: Ta ló wà lórí platform
1: yìí?
0: Ta ló wà ní studio
1: yìí?
0: Tí wọn kì í kú oríire rí? Kó tó pé ọjọ́ méje. Wọ́n máa kí ẹ kú
1: oríire.
0: Báwo náà ṣe ní kí ẹ kú oríire? Bí ayé ṣe fẹ̀ tó
1: yìí.
0: Mo pàṣẹ. Má jẹ̀mú ojú rere. Láti ṣe orere kó jálù ẹ sọ pé mo fẹ́ ṣe rere nítorí náà mo fẹ́ ojú rere mo fẹ́ ṣe orere nítorí náà mo fẹ́ ojú rere mo fẹ́ ṣe rere nítorí náà mo fẹ́ ojú rere mo gba ojú rere mo gba ojú rere mo gba ojú rere mo gba ojú rere mo gba ojú rere mo gba ojú rere mo gba ojú rere mo gba ojú rere mo gba ojú rere mo gba ojú rere amen. Ṣé àmì tó ṣe àmì mo gbàdúrà fún ẹ láàrin ọmọ ìyá ẹ ojú rere àfọn fún ẹ láàrin ọmọ bàbá ojú rere àfọn fún ẹ níbi tí wọn ò ti fẹ́ rí ọ ó di ogun àgbáyé
1: mi
0: níbi tó ti reject ẹ
1: gbé
0: ẹ oh my God wọ́n rí ojú rere Psalm 5 verse number 12 Psalm 5
1: orin Dávidi orin karùn-ún.
0: Yes.
1: Nítorí ìwọ Olúwa.
0: Yóò sojú rere sí olódodo. Olódodo. Ó ní
1: sẹ́lifà. Ojú rere ni ìwọ fi yí ika bí àṣà.
0: Yóò fi yí ika bí àṣà. Mo gbé aṣọ yẹn wọ̀ ẹ́ báyìí.
1: I put that kẹ́mẹ́tọ̀ for you now.
0: Aṣojú rere.
1: Amen. Kẹ́mẹ́tọ̀ favour.
0: Kọ́lọ̀ bá ń fi wọ̀ ẹ́.
1: Ẹ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́
0: ẹ́ ẹ́ ẹ́ ẹ́
1: ẹ́
0: ẹ́ ẹ́ ẹ́ ẹ́
1: ẹ́
0: Number 6. Mo n lọ sori adura mi ni. Ẹnìkan ni ìdílé.
1: Someone is this.
0: Wọ́n pè ní ìrànlọ́wọ́.
1: Help!
0: Ẹ pariwo ẹ sókè.
1: Help!
0: Now, sori bi tó bá rẹ̀ ọ sí.
1: Anywhere you get tired, sir.
0: Ìrànlọ́wọ́ ti máa ń gbé.
1: That is where help takes over.
0: Ibi tẹ̀yàn bá ti padà.
1: Where man turn back from you.
0: Ìrànlọ́wọ́ ti máa ń bẹ́ síwájú.
1: Help comes to take the lead.
0: Ẹnìkan sàmì.
1: Someone that will say amen.
0: A ó ràn ọ lọ́wọ́.
1: Amen! you shall be helped.
0: Nítorí Olúwa Jehovah yóò ràn mí lọ.
1: For the Lord Jehovah will help me.
0: Ó ní torí náà.
1: Therefore.
0: Èmi kì yóò dààmú.
1: I shall not be troubled.
0: Torí náà.
1: Therefore.
0: Mo gbé ojú mi sókè bí òkúta líle.
1: As a flint.
0: Èmi sì mọ̀ pé ojú òní
1: ti. I shall not be put to shame.
0: Help.
1: Ìrìn lọ́wọ́.
0: Ee o prayer.
1: O dídí àdúrà ni.
0: Ìyá Kadeva sa. Kígbe ẹ wá ràn mí lọ́wọ́.
1: Ẹ wá ràn mí lọ́wọ́ come and help me.
0: Níbo lẹ wà?
1: Where are you?
0: Ẹyin tọ́lọ̀ ràn sí
1: mi. Those God has sent for me.
0: Ẹ wá ràn mí lọ́wọ́.
1: Come and help me.
0: Ẹyin olóore mi
1: dà. My benefactors.
0: Ẹ wá ràn mí lọ́wọ́.
1: Come and help me.
0: Ìrànlọ́wọ́ dà.
1: Where is help?
0: Mabọ̀ mabọ̀.
1: Come
0: come come come come. Ẹ pẹ́
1: pẹ́ pẹ́ pẹ́ pẹ́. Mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀ mabọ̀

0: miracle of opondos. In Dabayasa. Oba to fi aye si abe obirin.
1: God that put space in the woman.
0: To gbe omo jade.
1: I brought that baby.
0: Gbogbo yin te mo gba mi.
1: You that do hear me.
0: Lojojumo.
1: Every day.
0: Bi mo bi o se sele. Ni bi ona ti di. Iya halia. Bayi ni ani ti. O ni kokoro sika. Da fi di wi. Eni ton si. Ten ko le ti. Eni ton si. Ten ko le si. Oh my Lord. In here, holy. Oh, many things. And it's all loud. You are for you. Can you allow the Fabi? And the land like you. Second in land of war. Don't pass it. Don't wait on a demon. On a law. That's your new law. On a law. That's your new law. On a law. Il a couché. Iyanu Keta. Iwe Ranti.
1: Book of Remembrance.
0: Wosibayo. Mihakada. Rivalua. As he see where.
1: Ni
0: wajoba. As he Ranti. Mordecai. Otisi Obalore. Oba Wipe. Ki la Sefu. Wansiwe Loba. Kani Kanibika. Bogobia Titi Lakuma. Me marwa mi to ma se ile kusi. Oh my God. Olorun mi o ni gba pe kan ti le ku me ko de mo lenu oro. Iwo iran ti ti su ko gbogbo en to n gbo mi lori eto yi ni mo gba to ti n gbo mi ile omo to ti won ti si iwe kan. Allah si ranti Sara.
1: God remember Sara.
0: Bi o ti wi.
1: O
0: si se fun Sara. Bi o ti so. Sara si lo.
1: And Sara kan si.
0: Ha. Ha. Loni
1: today.
0: Iwe na si. O si kan.
1: Hey.
0: O ji yama. Ela kerin. Iyanu iran lowo. My God. My God. My God. Tori Oluwa Jehovah. Yo ran mi lowo. Tori na mo gbe oju mi soke bi okuta lile emi si mo pe oju ki yo ti mi ri ale e kedebi jina marabi e debi a gbogbo en to n gbo mi iran lowo to riru eri boya gba iran lowo to si. Ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn, ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin, ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, gbẹ́ ìrànlọ́wọ́, gbẹ́ ìrànlọ́wọ́, gbẹ́ ìrànlọ́wọ́, gbẹ́ ìrànlọ́wọ́, Olúwa wà ràn mí lọ́wọ́, sọ̀rọ̀ sókè,
2: Olúwa wà ràn mí lọ́wọ́,
0: torí pé
2: ènìyàn mi ní mi ò lágbára.
0: Mo ní Ọlọ́run ti mo ràn ni lọ́wọ́. Àwọn ìwo ló mọ fìràn lọ́wọ́ wárí. Àwọn tẹ̀yàn bá rò pé. Àwọn tó bá rora wọn pé. Àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn. Tí wọ́n láti mọ̀. Bàbá ràn ọ́ lọ. O lè dá nǹkan kan. Nígbà tẹ̀yàn bá yọwọ́. Ọlọ́run wa kọ́wọ́ ti. Mere se de. Mi mo.
1: I don't know.
0: Ni biti ti ju ti fe dide. Iran lowo dide. Olorun yo ran lowo. Olorun yo ran lowo. Olorun yo ran lowo. Olorun yo ran lowo. Iyanu ekarun. Iyanu ididi ojiji. Ididi ojiji. Oro re.
1: Your case.
0: Awa dabi pe.
1: Will not be like.
0: Se ba mo tele.
1: But we know you before now.
0: Bo lo se doke.
1: How did you get to the top?
0: Tori oni rakoro.
1: Because you not crawl.
0: Oni rin.
1: You will not run.
0: Oni sare.
1: You will not run.
0: Se lagbe efu.
1: You just fly. Amen.
0: Ama gbe efu.
1: Amen.
0: Àwọn tó ti lọ níwájú. O fẹ́ lọ já wọn lẹ. O máa já wọn lẹ. Ẹyí tẹ́ wà ní Facebook. YouTube. Ẹ ṣíà fídíò
1: yìí.
0: Yere Kedua. Mẹ́zàtò. Bẹ́lú Adaya. Ẹ ṣíà. Ní ìgbà méjìlá. Méjìlá. Ọ̀rọ̀ ń jáde. Àṣẹ ń tẹ̀lé. Mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́. Ìrànlọ́wọ́ orígun mẹ́rin àgbáyé. Ẹ gbà á. Ìyanu ẹlẹ́kẹfà. Ìwòsàn. Iwosa. Ẹnikẹ́ni àtàsàn nínú
1: yìí.
0: Mo dún wájú ọ̀rúdá kẹ́bù. Àìsàn ara rẹ̀. Ọ̀fà ara rẹ̀. Àfiṣe. Àránsí. Kó jáde.

0: orúkọ mi ni Idris láti ìlú gbé airport road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
1: Ah, bàbá abẹ tare.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Mo ti gbọ́ voice.
0: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ̀ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ikọ̀ ọmọ tán abílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kínníkan wá gbọ́n ọmọ yẹn, wọ́n gbé wọn pa sá pamọ́ sájà táwọn ọmọ yẹn láti fi kékeré tán fi kú. Wọ́n ní ayẹ wa ṣe pé látọdún yẹn pé wọn ní bí ìbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́ orí òkè ògo, Ọlọ́run wá ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu, kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ kọ́mọ bọ̀ wálé. Mo ní mi kọ́mọ wálé o, pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelẹ̀. Wọ́n sá ń ṣe ìwádìí lórí ọmọ yẹn, kódà ìfundò lánàá. Wọ́n sá ní ẹ kí n lọ sùlẹ̀kẹ̀ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí lókù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sọ́sà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ló ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Àwọn èèyàn máa bíbẹ̀ ta lórí òkè.